Oingo,

ilé ayé ọ̀hún wò tó nǹkan kan lóòótọ́ òun la fi ń dákú wò ṣé ẹ mọ̀ pé téèyàn bá ti sùn lálẹ́ kò mọ tó ń lọ mọ́ tó dìgbà tó ń bá jújẹ sáyé lọ́jọ́ kejì.

kò sí béèyàn ṣe jẹ́ alágbára tó láyé kò sí béèyàn ṣe jẹ́ onípò tó kò sí béèyàn ṣe ga tó gàgà tó ní ayé ó di dandan yóò ṣàásùn náà ni bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wá fẹ́ wo àṣírí alágbára àbẹ́ ẹ fẹ́ wo àṣírí onípò ẹni tó ń bọ̀ tí lẹ̀ ń rọ́ ṣe mọ̀ pé òyìnbó ti ṣayé dẹ̀rọ ìyẹn kan sẹ́ẹ̀tì kámẹ́rà sínú ilé kẹ wá sùn kẹ jí lọ́jọ́ kejì kẹ wo bẹ́ẹ̀ ṣe rí àṣà àjámọ̀ kankan bẹ́ẹ̀ ni kábíyèsí elédùmarè ǹjẹ́ a tún dé láàjì o àtìgbàdégbà a tún dé ìwòyí ìjẹ́jọ́ là ń dágbére pé à ń lọ pé à ń bọ̀ atábí tẹ́tẹ́ ni elédùmarè sì ti jẹ́ katalogun sí àjẹnù níjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kan àwa tá a lọ náà là á dé èyí tá a sì dágbére fún náà là

tó jẹ́ ní orúkọ ọlọ́run ọba ọba bẹbẹ tó ti ń bẹbí abẹbà wà tó ti wà bí ọba tí ó sì mọ wà nígbà tí bẹbẹ ọba sí mọ kábíyèsí elédùmarè. Ibẹ̀ yín àgbààgbà tó wà nílẹ̀ yẹn yẹ kó jẹ́ wàá ṣe o. Ìbá oyún ní ìbà ṣe bí ìbá ọkùnrin ìbá obìnrin. Ìbá aláfẹ́ níjú eré tiwa dọ̀la. Ní orúkọ kábíyèsí ọba Muritádọ̀ Adébáyọ̀ Akande.

0: ní orúkọ Muftas Ayalu Oniroko one bẹ́ẹ̀ni ní orúkọ Olatunde Oyewo Olukuwa tó wà ní Canada ní orúkọ Hakim Ọláléyé arawa náà ní Sarafadin Ọláìtán Gbadebo Ọláwọyin bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la fi ń kí n káàbọ̀ sórí ètò àti gbàdégbà láàjì Tavik lèmi jẹ́ ọmọ tó ṣọ̀rọ̀ orúkọ bàbá mi Kírun Àgùnbẹ́ onílé òbí èmi nìkan kọ́ mo wá o èmi pẹ̀lú ìyá wa Bọ́lá Tọ̀yẹ́rù ìyàwó àṣù jẹ́ ká mọ̀ kó wà ní mo sì ti gbóhùn ẹ jẹ́ ká mọ̀ kó wà ní bá dárúkọ ìbá dárúkọ ìmọ̀ ara rẹ.
1: Ẹ ṣeun gbogbo ara ilé akọ àmójúbà wa àtàmì tí bà wa bí Tawik ti sọ wípé atabi tẹ́tẹ́ ọlọ́ndẹ̀ fún wa ní dọ́bù sí síta adúpẹ́ fọ́nà Bọ́lá Táírù lórúkọ ti tèmi ẹ tún gbádùn wa lẹ́nìí gẹ́gẹ́ bí mi ti mọ̀ sọ tí gbọ́gbọ́n ò tún kàn sí ẹ má bá wa ká lọ.
2: Ọgbọ́n ni mo fi mẹ́ta yò lọ́ba àtàdógún ni mo fi mẹ́ta rí lọ́jọ́ mu. Mo wá fowó lọ mo fẹ́ mi lọ nìyàn kọ́ bá ti ilé rẹ̀ kẹ́ ẹ yóò kí mi rí. Ògúnyẹmí mi yéèrè láàrẹ̀ mi o. Èyí rè.

bẹ́ẹ̀ni ẹ sá mọ̀ pé lágbára la ṣètò ọ̀run lágbára la ṣètò ọ̀run bẹ́ẹ̀ni abala àbáyín bí la máa fi ń ṣe àkọ́kọ́ àgúnbẹ́lé wò la máa fi ń ṣèkejì tá a máa ń lé àyọkà àbí ká mú ìmọ̀ràn tá a máa fi ń ṣèkẹta ewúlé sọ̀rọ̀ la máa fi ń gbáàdì bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé àsìkò náà tó nǹkan.

0: kún yìí tá a kò lọ́nà tó jẹ́ pẹ́. Ẹjẹ́ á kàn síra wa bẹ́ẹ̀ ni ẹjẹ́ á kàn síra pápápá torí àsìkò. Gẹ́gẹ́ bó ṣe máa ń sọ ṣe mọ̀ pé gbogbo ni mo sọ pé Tàvík lèmi jẹ́ ọmọ tọ́ṣọ̀ lórúkọ bàbá mi Ìkírun Àgùnbẹ́ onílé òbí léè tó túmọ̀ sí pé orúkọ ẹni nìjánu mọ́ orúkọ ohun ti mú ìjànu dání bẹ́ẹ̀ ni láti tàbí ṣùgbọ́n àwọn tó bá já àwọn tí àwọn ti mọ̀ pé ọmọ Ìkírun Àgùnbẹ́ onílé òbí ni mí rè àbí kí ni a fi de àwọn Èkìtì tá a fi sọ torí téèyàn bá fẹ́ jó ijó yìí ò mọ béèyàn ṣe máa jó ni Bọ́lá.
1: Ìmọ̀ gbọ́bọ̀ láṣẹ jó
0: ni. Nígbà téèyàn bá fẹ́ kó ọmọ adìẹ yóò bẹ̀rẹ̀ yóò àwọn ṣe ìwà tí máa ń lọ́mọ adìẹ ká.
1: Yóò máa ṣe bẹ̀bẹ̀rẹ̀.

0: bó ṣe máa ń sọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìlú ìgbẹ́tì ni a gbọ́ pé àwọn abáláwa ti ṣe wá ìlú ìgbẹ́tì ọ̀sun àti ọ̀yọ́ ọ̀yọ́ state ló ń jẹ́ nígbà náà kán tó yọ ọ̀sun kúrò ní ara ọ̀yọ́ kí ìgbẹ́tì tó wá bọ́ sí ọ̀sun àkó ìgbẹ́tì tó bọ́ sí ọ̀yọ́ ibi tí àwọn bàbá wa tẹ̀dọ̀ wá sí ń jẹ́ ìkírun kí ó ń jẹ́ ìgbẹ́ bẹ́ẹ̀ ni gbéra tán gbéra nígbẹ̀tì iná tẹ̀lú sílùú kan tí wọ́n ń pè ní ìjàbẹ́ ìjàbẹ́ yìí ọ̀sun state ló wà wọ́n lùgbà díẹ̀ ní ìjàbẹ́ kan tó tẹ̀síwájú lọ sí kírun ìlú ìkírun iná ọ̀sun state ló wà ìkírun iná wọ́n bí àwọn bàbá wa sí tán bí àwa sí tí wọ́n bí àwọn bàbá wa sí nígbà táwọn agbọ́njú àwọn agbọ́njú mọ́ra wa ní kírun ṣùgbọ́n ṣe mọ̀ pé nínú ìtàn ádámù àti ifá lọ́lọ́run dá ká tó pọ̀ tó báyìí ìyẹn sá máa ti ibìkan bọ́ síbì kan náà ní nínú ìtàn ṣùgbọ́n ọmọ ìkírun àgbọ̀nbẹ pọ́nbílẹ̀ làwà àti ilé bàbá àti ilé ìyá ni wọ́n fi ń kíra àmì lásìkò mí pé ìkírun àgbọ̀nbẹ ọlẹ́ òbí bí ẹrú ìgbé délé tí wọ́n fọgbọ́rọ̀ dó tó ń purú kò sásìkò kò jẹ́ kí nílì ráyè kí tó nǹkan jẹ́ kí wọ́n bí ẹni bí lẹ́yìn náà ti ṣẹ̀ wá ká ṣe pápápá káwá kàn sáwọn ará ilé tó àwọn náà ti ń pè
1: bẹ́ẹ̀ni ká ṣe pápápá bí a wò yá sọ̀nà gẹ́gẹ́ bẹ́mi ti máa sọ wípé Bọ́lá Tẹ́rù lórúkọ mi ṣùgbọ́n àwọn bàbá ńlá bàbá tèmi wọ́n ṣẹ̀ wá láti olúpọ̀nà nílé Modò nígbà tí wọ́n dé sí ọjà Aba nílé Ọdẹ lọ ngbàtí bí àfáàsì ni wọn bí mo ṣe mọ sọ nígbà dé sílé ọdẹ ìná níjọ kan bàbá ńlá mi ó bọ́ láwà nìkọ́ lẹnìkan bá bọ́ bẹ̀ ọjẹ́ ntán lọ́ba mú láwà ní bàbá ńlá bàbá mi lọ́ba ìnúwọ́ ìbínú yẹn ni bàbá ńlá bàbá mi fi kúrò ní ilé ọdẹ ìná nígbà náà tí wọn fi wá níbi tá a wà lónìí ní mọ́tàlá lágbo ilé àfà lókè àdú ṣùgbọ́n ìyá bàbá mi àwọn jẹ́ wá láti ilé ògùnmọ́lá tí bàbá ńlá ìyá bàbá mi tó ń jẹ́ fàdèyí ìlọrí tọ́bọ̀ ògùnmọ́lá jagun ṣùgbọ́n tí ò padà dé látọjú ogun ṣùgbọ́n táwọn ògùnmọ́lá tí wọ́n fún wa ní ìfi nǹkan tùnú fún wa lélẹ̀ tí wọ́n fi fún wa ní ilẹ̀ ní oko àṣí nígbà náà lélẹ̀ tèmi máa sọ wípé àtiwájú àtẹ̀yìn ọmọ ìbàdàn ni mí ṣùgbọ́n tèmi wá jẹ́ aya wọn ní àárín gbùngbùn òkè ọ̀yà.
0: Mo ti di wa sùwó bẹ́ẹ̀ yẹn òkú bíà.
1: Màámú bíà wa tọba ya ní
0: láìpẹ́. Ẹ ò dá báwo dá báwo. Ago tá a máa ń lò náà ni 09123708675 bẹ́ẹ̀ ni àwọn ará Nàìjíríà ni ó lò yẹn ṣùgbọ́n àwọn ará òkè ọ̀yà plus 2348142491006 plus 2348142491006 ẹ jẹ́ ká sì yẹ pápá ká fi kàn síra ká fi gbóhùn ara wa ni ẹ ṣeun.

0: ní ìparí bẹ́ẹ̀ bí mo ti sọ ẹ rí pé mo sọ níbẹ̀rẹ̀ wípé ẹni tó bá sọ́ra kì í ṣubú sínú ewu ọ̀dọ̀ a máa ra aṣọ ṣùgbọ́n gbogbo ibi tá a ti máa ra aṣọ kọ́lọ́run sọ wà ibi tá a ti máa ra aṣọ kọ́lọ́run sọ wà ìwọ̀nba sí máa rí mú wá ní ènì níyì kí gbogbo wa kí a máa ṣe ojúlàlá kan fi sọrí ọlọ́run ní ṣe wá ní ìrọ̀ ajínigbé o.
1: àmì elédùmarè. Ètò gbogbo wa ni o.
2: Olóyè Ayọ̀dẹ́lẹ̀ Adédọ̀kan láti ìlú Ẹrẹ.
1: Ẹ ṣeun bàbá.
2: Ìyá ti sọ ẹ̀rí ní sọ́tàn.
0: Àmì Olúwa.
2: Ẹ̀sùn Alétí.
0: Bẹ́ẹ̀ni.
2: Àpọ́nà ọmọ dá lórí wa.
1: Àmì.
2: Gbogbo nígbà sọ máa náà ká máa tẹ̀lé. Ẹ jẹ́ a máa tẹ̀lé o. Èyí ni mo kàn fẹ́ fi kún ni pé ẹ jẹ́ a máa gbàdúrà. Nínú Bíbélì wa. Nínú Kùránì wa. Àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ bí ìsọ. Ẹ jẹ́ a máa kíyèsí inú sínú nǹkan ìbílẹ̀ wa náà ẹ máa ń fún àwọn. Ẹ bẹ́ẹ̀ jẹ́ a bójú tẹ́rí àwọn nǹkan o. Ọlọ́run ní sọ wá lóòótọ́ sùn lára náà máa gbégbèsè ká máa gbìyànjú. Ká máa yọwọ́ àwọn nǹkan kéékèèké bí ájò kéwù Kùránì àti nǹkan inú Bíbélì àtàwọn ọmọ wa. Ká máa kà tẹ̀lé a. Láti yára fún akẹ́ gbàgbọ́ àpò
1: Ẹ ṣeun.

0: ṣeun.
1: Ẹ bá dìgbà dìgbà o.
2: Ètò ògùnkùn wa ni.
1: Orúkọ tèmi ni Kọ́lá Wọlé Abọ́bẹ̀rẹ̀ láti Ọmí Adé o.
0: Bàbá o.
1: Ìṣìkí tẹ fún wa ní ayé òru ọ̀gànjọ́ ìṣìkí pàtàkì ni. Ọ̀rọ̀ dídí gan ilẹ̀ bá wa sọ.
0: Ẹ ṣeun.
1: Kára wa lẹ kúkú sọ fún wa. Ẹ̀mí ọgbọ́n tọ́lọ̀ ń fún yín kò ní jọba o.
0: Àmì elédùúrà yìí.
1: Ilé iṣẹ́ ní ìlú dàrú o.
0: Àmì àmì àmì.
1: Gbogbo wa jẹ́ bá sọ̀rọ̀ yìí kíkalukú náà.
0: Ah, ori, ori, ori.

bẹ́ẹ̀ ni mo tún fi àsìkò yìí rọ ìjọba àti ìjọba òkè àti ìjọba àṣálẹ̀ federal àti state àti àwọn tán jẹ́ ikọ̀ agbófinró ẹjọ́ nítorí ọlọ́run mo wò ó títí léni nára mi ò ti ara mi ò gbé dáadáa torí àwọn ọmọdé tí wọ́n kó wọgbó àwọn tíjà tán kó wọgbó yìí tá à ń bá ń kà lọ́jọ́ ó ti lé ní 50 ọjọ́ lè tó súnmọ̀ sí pé ó ti ń súnmọ́ oṣù méjì tí wọ́n ti kó àwọn ẹni ìwọ́gbó ohun tó wá ń bà mí lẹ́rù ni pé bá a ṣe wá ń sọ yìí ó yẹ ká ti rí ìjàsá pé wọ́n ti rí wọn gbà padà ẹ dákun torí ọlọ́run ìdílé tó ṣẹlẹ̀ sí ṣe rò pé tí nǹkan bá kàn ní ọmọ ìdílé tó ṣẹlẹ̀ sí ni ó máa mọ nínú àwọn tó ṣẹlẹ̀ sí ìyá kan wà ń bẹ̀ tó jẹ́ pé àti ìyàwó ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ mẹ́rin ló wà lára àwọn tí wọ́n kó wọgbó ẹ̀ téèyàn bá wo bí ṣe rí lára ìyàwó ẹ̀ ní tiẹ̀ dúró pé àbí bàbá kan tí ó fi wọ́nà tó bá lágbára kan láti fi gbà wọ́n ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yìn ìjọba torí ó dàbí pé ọlọ́run ló kù tá a máa bẹ̀ lórí àwọn ẹni yìí àti ìjọba ẹjọ́ nítorí ọlọ́run gbogbo ọ̀nà ìbá wa ọ̀nà tí wọ́n sì kó àwọn ará abílẹ̀ kí wọ́n kó wọn lẹ̀ pápá ẹjọ́ ọlọ́run gbàdúrà wa èèyàn tó wà nínú ilé gan-an wọ́n ń da ṣọ́bùra nínú àsìkò yìí ká wá má gbẹ̀ni tí wọ́n wá kó wọn gbó irú ibo ni wọ́n ń sùn irú oúnjẹ wo ni wọ́n ń jẹ báwo náà ṣe ń rìn láti bí oṣù méjì ọlọ́run aṣáánú wa o

Jẹ́ ká máa sókè, ká máa bọ́ sí abala òwe lẹ́sìn ọ̀rọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ìlera ara wa, tá a sì ti máa fúnra wa ní ẹ̀bùn mọ́dàrún mọ́jú tá a máa fúnra wa. Ẹ jẹ́ ká lọ pẹ̀lú Tauvik Omotosho Ikirun Agunbe. Let's go.

ẹran tí ń ṣe tá máa láhùn ńbẹ́ ni tó máa dùn bó ṣe dùn yẹn náà ìtọ́jú tó wà lára rẹ̀ ó kù ní ẹyọ kan ìtọ́jú lọ́lọ́run fi ṣe fún wa bẹ́ẹ̀ ni wọ́n ń pè kan náà ní propolis ìdá oyin ń làwọn bàbá wa máa ń fi sójú bàtà láyé ìjọ yẹn bẹ́ẹ̀ ni làwọn bàbá wa máa ń lẹ̀ mójú bàtà láyé ìjọ yẹn ṣẹ́yìn propolis yẹn náà ìtọ́jú náà lọ́lọ́run fi ṣe fún wa bẹ́ẹ̀ ni a máa ń yọ àwọn oríṣiríṣi oògùn láre bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ lọ́sẹ̀ wá rí kòkòrò oyin gangan tí à ń sọ yìí kòkòrò oyin tí máa táyàn ṣe rí tó ń táyàn lára ẹ̀yẹn ni wọ́n máa ń pè ní phenol oyin ni bisphenol oyin ti ta tó máa táyàn lára ẹ̀yẹn bisphenol yẹn ìtọ́jú tó pọ̀ ló ń ṣe nínú ara bẹ́ẹ̀ ni ẹ rí pé tẹ bá ṣàkíyèsí tí wọ́n bá fi oyin tàyàn ẹ rí kinní kan lókè funfun báyìí èyí tó wọ ara gangan yẹn ni nídù ṣe rí ilé tó funfun yẹn oní syringe ó kàn jẹ́ pé òun làwọn òyìnbó wò tí wọ́n fi ṣe nídù and syringe tán máa fi ń fún alábẹ́rẹ́ yẹn ó kàn jẹ́ pé àwọn òyìnbó fà bíi chemical sínú ẹ̀ kí wọ́n tó tẹ̀sí wọn lára ṣùgbọ́n títí tí oyin yìí ọlọ́run ti pèsè ẹ̀ sí lára tó bá sì ti wọ̀ yẹn lára báyìí ẹ̀ẹ́dì tí kinní yẹn ó máa mí ó ń pọ́ǹpù nìyẹn phenol yẹn tó ń táyàn lára yẹn iṣẹ́ tó ń ṣe lára kò ṣe ròyìn bẹ́ẹ̀ ni tí mo rí tó dájú dáadáa ni ìyẹn ni à ń pè ní abẹ́rẹ́ oyin tí ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ń gbà yẹn tí sì máa ṣètọ́jú ara bẹ́ẹ̀ ni ṣé wá rí kòkòrò oyin ọ̀hún gangan tá a bá ti lo abẹ́rẹ́ ara ẹ̀yẹn tán ọlọ́run fún ní ààyè látún ti wà láyé fún bí 30-40 ìṣẹ́jú kòkòrò yan gangan ògo kù gbígbà tí jésù kú fún ẹ̀dá àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ ni kòkòrò yẹn ṣe máa fẹ̀mí sí ẹlẹ́ fún ìtọ́jú ìlera àwa èèyàn tọ́lọ́run dá ṣe wá tún rí òkú ẹ̀ bó bá kú tán òun náà tó wúlò bẹ́ẹ̀ ni bọ́lọ́run ṣe ṣe bẹ bá ráwọn tán ṣàkíyèsí pé irun wọn máa já tí wọ́n máa jáhùn ẹ̀yìn lọ òkú oyin yẹn sọ́ọ̀dì páúdà ẹ̀ṣà yẹn jẹ́ kó gbọ́n sọ́ọ̀dì páúdà ẹ̀ wá dà sínú ọyàn kírímù ìparun ìbá jáde àgbọn tó bá ti wá fi sílẹ̀ ńbẹ̀ ẹni tí inú máa ń jáyàn ẹni kó máa fi pa láṣẹ lẹ́dùnmá irun òun ò ní já mọ́ ká wá sọ nípa ìtọ́jú tó ń ṣe gbogbo ohun ṣe ni gbogbo ohun tí ìbá máa ṣe yàn lára bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ìbá máa ṣe yàn lára lábẹ́rẹ́ oyin yẹn máa ń ṣètọ́jú fún àwọn tí wọ́n ti ń gbà bẹ́ẹ̀ àwọn náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ni ó ń jẹ́ pé iṣẹ́ tó ń ṣe wọ́n ń rí wọ́n ṣe àní ṣùgbọ́n nínú ìwádìí ló ti jáde ẹ̀rí fáwọn bàbá wa jọ̀hún tó jẹ́ bàbá àgbẹ̀ wọ́n á wà lóko yín ata wọ́n bẹ́ẹ̀ ni àwọn ewé àtẹ̀gbọ̀n ni gbogbo tí wọ́n ń lò ẹ̀rí àwọn bàbá yìí tó jẹ́ pé wọ́n sì dárúgbó kúsákúsákúsá báyìí ni wọ́n á sì máa ṣe pẹ̀lú ṣe agbára tí wọ́n ń ṣe ara ìkẹ́ àti orin tó lọ́n ṣe fún wa nínú oyin nù bẹ́ẹ̀ ni ó sì tún máa ó tún máa ṣe mọ̀ ó máa tún kí ni wọ́n máa ń pè ní spiritual ó máa ń tún ṣètọ́jú ohun tí ìbá tó bá jẹ́ spiritual gan nínú ara bẹ́ẹ̀ ni nínú testimony tẹ́nìkan tí bàbá kan jẹ́ lọ́jọ́ kan wọ́n ní àwọn ọmọ kan ní oko ni àwọn ọmọdé pọ̀ ṣùgbọ́n ọmọ kan wà láàrin wọn tó jẹ́ ṣe mọ̀ pé ọlọ́run á dáwọn ọmọ míì ní àkàndá ọmọ yìí ó dàbí ìgbà tó jẹ́ pé kò ròdo dáadáa bẹ́ẹ̀ ni wọ́n wá lọ sóko lọ́jọ́ kan ó tẹ̀ láwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ ìgbà tí wọ́n dé oko ibi igi táwọn ń gé ó jẹ́ igi tó yin wà ńbẹ̀ nígbà tó yin fọ́n jáde tó bẹ̀rẹ̀ sí ta wọ́n ṣe mọ̀ àwọn ọmọ tí wọ́n ṣáàpù ìkálùkù ti fọ́ lugbó ṣùgbọ́n tó dọ̀rù oyin ta gidi tó jẹ́ pé kódà gbogbo ara rẹ̀ wú ṣùgbọ́n nígbà tí wọ́n gbé délé tí wọ́n fi nǹkan pa lára ìgbà tó máa fi dọjọ́ kejì tí gbogbo ara rẹ̀ wọlé padà ọmọ tó ti dọ̀rù tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kò bá táwọn yẹn kù mú tẹ́lẹ̀ ọlọ́run sì wò sàn tó jẹ́ pé òun náà sì dàbí àwọn ẹlẹgbẹ́ kábíyèsí lẹ́dùnmáre
torí ẹ ló fi dá ká máa gba abẹ́rẹ́ oyin yẹn ohun tí wọ́n pè lábẹ́rẹ́ oyin yẹn ó máa foyin yẹn tààyàn ni ṣùgbọ́n ó máa wá ń dínkù máa wá ń dúró lórí tí ó bá ń ṣèyàn ó sì níbi tí wọ́n ti máa ń gùn kìdìrí wọn kàn máa gùn lásán oyin tẹ wá rí ìròyìn yẹn lè sìn gan nínú ilé tí ó sì ní tààyàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló bá ti rí kòkòrò oyin yóò máa ṣákàkiri oyin ò ń déédéé tààyàn bẹ́ẹ̀ ni òdì òdì dé táyàn yẹn lè máa bá gbénu ilé tí ò ní táyàn tí ó máa wọlé sùn ṣùgbọ́n tí oyin bá gbọ́ òórùn tó yàtọ̀ sí òórùn tó ń gbọ́ tẹ́lẹ̀ oyin ó wàá ṣàbẹ̀wò ntọ́hún bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá wá ṣàbẹ̀wò ẹ̀ téèyàn bá pa àbí téèyàn bá gbà ló máa dìjà tí wọ́n fi máa báyàn jà wọ́n déédé báyàn jà bẹ́ẹ̀ ni. ara àwọn mòjísà tó lọ sì fi sára oyin ni pé bí ẹ bá lọ mú oyin nílùú Èkó tẹ mo wá sílùú ìbàdàn tó yìnyín bá bọ́ sílẹ̀ tí ẹni tó rí mu tó mu wáyẹn tí ò bá rí mu padà oyin ọ̀hún ó padà sékòó tí wọ́n ti mu láìsí ní sínà ibi tí ẹ sì mu gangan ibẹ̀ gangan loyin ọ̀hún ó padà sí bẹ́ẹ̀ ni.

tó jẹ́ kí n ṣàlàyé bẹ́ẹ̀ lórí kí ní ìrìn ni pé ṣe mà yóò lè gbà wá tán láti sọ, ṣùgbọ́n a máa ń ṣe àwọn ìtọ́jú kan tá máa fi oyin tọ́jú ẹ̀ tá máa ń pè ní abẹ́rẹ́ oyin. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ sì ló ti mọ̀ tó ti ṣe wọ́ndà nínú ayé wọn. Kò sí tí ò kí ń tọ́jú ní ara, torí natural something ni Ọlọ́run ló dá, kì í ṣe tẹ́nìkankan púpọ̀. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kíyìn kókàn ni pé kíyìn kan sọ pé nǹkan báyìí ló ń ṣe òun, káwọn tán sì jẹ́ nílò láti fi tọ́jú èèyàn, kí wọ́n sì mọ ibi tí wọ́n sì máa fi ta ẹniyẹn náà. Ọlọ́run sì máa ń lò ní sábàbí tó jẹ́ pé àwa náà ń ṣe nílé iṣẹ́ wa tọ́lọ́run sì ń fi báríkà sí. Bẹ́ẹ̀ ni à ń ṣe ní ọ́fíìsì wa nínú KS ní Kòtò Àánú. Bẹ́ẹ̀ ni à ń ṣe níbẹ̀, àdéhùn tó ń ṣe ní ọ́fíìsì wa ọba nínà níbi The King Property ní Ọlákúnlé ní Akala Express. Ní gbogbo ọjọ́ Tuesday àtọjọ́ Friday la máa ń fi oyin ṣètọ́jú èèyàn níbi Ọlákúnlé o, ṣùgbọ́n láti Monday àti Thursday àti Saturday la máa fi ṣètọ́jú èèyàn nínú KS ní Total Garden Nìbàdàn. Ọlọ́run ní fàárẹ̀ ṣe wá o, Ọlọ́run á sì tọ́jú gbogbo wa. Ẹ ṣeun. Tó bá dijọ́ mẹ́jọ màá tún fún wọn ṣẹ́rú yin tá a máa ń láhùn dandan, ó yẹ ká máa ní nílé. Bẹ́ẹ̀ ni ó yẹ ká máa ní nílé, kí mo sọ fún yín pé wà spiritual. Téèyàn bá ní oyin nílé, téèyàn bá fẹ́ jáde, kó kàn tọ́ sọ́wọ́, kó ṣàdúrà sí Ọlọ́run, là ń ṣàdúrà sí o, kó fi rawọ́. Nítorí ò ní rí nǹkan ìbànújẹ́ lọ́jọ́ náà, bẹ́ẹ̀ ni mo sọ. Bí n bá sì fi ṣàdúrà, ó máa ń yá kánkán láti gbà, torí Ọlọ́run ló ní kí n ṣe pé ẹnìkankan ló producer. N ti Ọlọ́run dìndín ṣe ni, Ọlọ́run sì fi àlùbáríkà tó pọ̀ sí. Ọlọ́run á gbàdúrà gbogbo wàhálà ní sáàárẹ̀, Ọlọ́run á sì wà pẹ̀lú wa.

yẹn lọ lábala bẹ̀rẹ̀ sí kí wọ́n máa sọ fún wa pé ká máa ṣe ètò ká máa ṣe àyẹ̀wò ìlera ara wa dáadáa lóòrèkóòrè bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ká máa yẹ ìfúnpá wa wò bẹ́ẹ̀ ni nǹkan kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ bí méjì sẹ́yìn bẹ́ẹ̀ ni ẹnìkan ni ó rẹ̀ tí ìyá rẹ̀ gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí ẹni tó jókòó tí wọ́n nígbà tí wọ́n yẹ ìfúnpá ti ẹ̀ gan wò ògan ti lé ní 200. àwọn oníṣègùn wọn wá ní pé kó dúró pé kó sinmi pé àwọn náà gba bẹ́ẹ̀dì pé wọ́n á lè ṣètọ́jú rẹ̀ wọ́n á lè bá rẹgúlétì wọ́n á lè bá ṣe àtúntò ìfúnpá rẹ̀ tó ga ìgbẹ́ni ló níbì kan tó jẹ́ pé òun lọ lọ́jọ́ kejì tó wà important pé tóun bá lọ tóun bá dé wọ́n á padà wá sí hospital ṣùgbọ́n nínú ara ọlọ́run gbà tí tóun padà sílé lẹ́ni tí ó rẹ̀ tó gbé yẹn lọ sí hospital fúnra rẹ̀ nígbà tóun padà sílé nígbà tí ó di ọjọ́ kejì wọ́n jí ẹni kò jí mọ́ ṣùgbọ́n nínú ìwádìí wọ́n ní ẹ̀pìn ẹ̀jẹ̀ rẹ̀ ló rú láròjù tí wọ́n rí lánàá ọ̀hún ṣẹlẹ̀ nígbà kan ló bá dúró tí wọ́n bá ṣètọ́jú ẹ̀ ní ó ṣeéṣe kó kọjá kíkiní ọ̀hún rí kọjá lójú ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé ọlọ́run ọba ṣe yìí wù ní kádàrá sì ti gbẹ bẹ́ẹ̀ ni. wọ́n wá ní tí a bá yẹ ìfúnpá wa wò tá a bá rí kó bá gbẹnu sókè gbogbo ohun tá a bá lè lò tí ó fi rẹgúlétì ní ká gbìyànjú láti ṣe mójúgbó mọ́ pọ̀ a lè fi wẹ́ni tí ò jẹ́ rárá tí kinní bá sì pọ̀ jù lára tí tó bá rí nǹkan ìbínú ífún kí wọ́n mọ̀ súnmọ́ kó yẹ pò gangan fún ẹ lórí nǹkan ìbínú ó lè gba òdì kó di tí ó di rọpárọsẹ̀ lára ohun tóun bẹ́ẹ̀ ni tàbí tí tóun bá ṣe wàhálà tó pọ̀ jù ó lè gba òdì lára kó mú apá mú ẹsẹ̀ lọ tẹ́yìn bá sì ní stroke ní pàjáwìrì ṣe mọ̀ pé eré hospital là á máa sá tó bá ti di pé mẹ́tọ̀ bá ti ń gba abẹ́rẹ́ sí kò sí tí wọ́n bá lò ẹ̀kún òkè ojú àpá kì í jojú ara mọ́ ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa ní sàárẹ̀ o. ọlọ́run bá wá rọ̀ wá lọ́rọ̀ ẹ jẹ́ ká máa sanwó jọ ká máa fi ṣe general body test náà ní gbogbo ìgbà ká máa mọ ibi tí ìlera ara wa bá kù sí ká sì máa jẹ oúnjẹ gidi ẹjẹ́ á máa jẹun dáadáa bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé téèyàn bá tí ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ ẹlòmíì á kówó jọ fún bí ogún odidi ọdún àbí bí oṣù mẹ́fà tí ò ní jẹ nǹkan gidi tí ó sọ pé òun fẹ́ fi nǹkan owó ọ̀hún tí ó sọ pé òun fẹ́ fi ṣe nǹkan gidi bẹ́ẹ̀ ni kọ́lọ́ má fà rẹ̀ sí wa ààrẹ lè gbà láàrin wákàtí kan orí ìdí èyí ni ká fi máa tọ́jú ara wa tá a fi ń ṣiṣẹ́ ilé ayé bẹ́ẹ̀ ni tá a fi ń sá kíra kíta káàkiri ẹ jẹ́ máa tọ́jú ara wa ní gbogbo ìgbà ká sì máa jẹ́ gidi sára ọ̀hún.

ẹlòmíì tí ó lè tó bá rìn díẹ̀ báyìí mọ́mọ́ ẹmẹ́kúlé gbolé ni ẹlòmíì á rí pé ara òun ò ju ara mọ́ bẹ́ẹ̀ ni ṣe rí àwọn nǹkan tó jẹ́ tó ṣe pàtàkì nínú ara wa bíi transformer ni kidney heart liver àwọn nǹkan bẹ́ẹ̀ o tó bá ti ní ààyè èyí ó máa mọ̀ lára ó lè má dá èèyàn wọlé ṣùgbọ́n tí ó ṣèyàn tẹ́lẹ̀ yóò máa ṣèyàn ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ẹlòmíì èèyàn máa rú á lóògùn jẹ̀dí á lo gbogbo ẹ̀kù ní lọ tí ní àwọn nǹkan tí ní problem díẹ̀díẹ̀ lára rẹ̀ nu ṣùgbọ́n nǹkan ṣèyàn kò ṣèyàn ṣe mọ̀ pé rabasa lo aṣọ à ń fọ ó yẹ ká máa fọ àwọn tó ń fọ́nṣàn lára wa ká máa fọ díẹ̀díẹ̀ ọlọ́run sì ti ṣe gbogbo tá a fi ṣe ni ọlọ́run ti ṣe sílẹ̀ bẹ́ẹ̀ ni. màá fún yín ní tíì kan lénìí tí iye ká máa lò ní àtìlẹ́yìn ká máa lò lóòrèkóòrè tí ó sì ná wa ní nǹkan kan bẹ́ẹ̀ ni. tẹ́yìn náà bá sì lò ẹ́ rí pé ìtọ̀ tẹ́ ẹ máa tọ̀ àwọn tó bá jẹ́ bí ọ̀rá tó lè máa dènà kidney àwọn tó bá jẹ́ bí ọ̀rá tó lè máa dènà heart àwọn kò tó jẹ́ bí ọ̀rá tó lè máa dènà àlàáfíà ara ẹ́ rí tẹ́ ẹ máa tọ̀ mọ́ tọ̀ ẹ́ rí pé ìtọ̀ tẹ́ ẹ tọ̀ ẹ́ rí pé ó máa yàtọ̀ sí tẹ́ ń tọ̀ tẹ́lẹ̀. ó sì wá dàbí ìgbà téèyàn bá fọ nǹkan tó ti ń dọ̀tí inú téèyàn fọ tuntun téèyàn fọ di tuntun padà ni. ṣe rí kíní yẹtuyẹtu orí àgbàdo òun bẹ́ẹ̀ ni kíní yẹtuyẹtu orí àgbàdo yẹn ẹ̀yìn ẹ̀nà fẹ́ sátẹ́gùn kó gbẹ ìbàjẹ́ tútù lè rí ẹ̀yìn ẹ̀nà sá kó gbẹ bẹ́ẹ̀ ni ẹ lè ṣe kó gbẹ kẹ́kọ̀ sínú ilé gan ẹ wà á bù ẹ bù sínú omi ẹ omi ṣe tí ó gbóná nígbà tí yẹn bá ṣe lifting ẹ rà wá bù sínú cup bí alẹ́ ló ti dáa jù ní lílò ẹ bù sínú cup ẹ wà á mú ọ̀sán wẹ́wẹ́ ẹ gi sí méjì ìlàjì ẹ fún sí ní gbígbó náà ṣòye nígbà tó bá ti wá sí imú tí ò ní jóni lẹ́nu ẹ mú ẹ̀yìn náà rí tí ó máa jáde lára yín ó máa ń fọ kidney liver heart kankan ló máa ń fọ́ nù bẹ́ẹ̀ ni. ní yẹtuyẹtu orí àgbàdo yẹn kì í ṣèrù kẹrẹ àgbàdo tí wọn máa yọ lára àgbàdo gangan tó máa ń dàbí kankan yẹn ni mò ń sọ o ẹ gbé sórí iná ẹ ṣe bí lipton tí ó jiná ẹ wà dà sínú cup ẹ mú ọsàn wẹwẹ ìlàjì ẹ fún sí ẹ mú lẹẹkan tó bá lọjọ kejì náà ẹ tún lè ṣe bẹẹ ẹ fún ọsàn wẹwẹ tó kù ìlàjì ẹ tún fún sí ẹ tún mú lẹẹkan ìlàjì ọsàn wẹwẹ ni ṣá máa fún sí ẹ bá ti bù sínú cup bí ìlàjì stainless cup yẹn àbí kó fẹ́ ẹkún ẹ wà mú ẹ náà rí tẹ́ ẹ tọ́ jáde lára lọ́jọ́ kejì

ẹ̀rí ní jẹ̀jọ́ afúnwa ní sáyẹ́nsì yorùbá kan nípa bí ayé tàbí nǹkan kan bẹ́ẹ̀ ni. Ó gba pé tó pọ̀ lẹ́yìn ìgbà tá a parí ètò tí àwọn míì tún ń béèrè táwọn míì sì tún ń béèrè nǹkan míì tó yàtọ̀ sí yẹn. Láyé ẹjọ́ tí wọ́n máa ní pé asáré akátakóró wọnú àdó lè gbọmọ inú ẹrù ọ barrister wa sọ pé tó bá ti ń jáwé tó ń wa gbòlẹ̀ mẹ́fà yóò mọ̀ ní pò ń já tọmọ tiẹ̀ náà mọ́. Ṣé mọ̀ pé à ń sún másìkò òṣèlú bẹ́ẹ̀ ni a sì tún wà ní àsìkò tí ìlú ọ̀hún le kó náà kó ṣàánú fún wa náà ní jẹ́ ká rógun àṣìta àbọn. Sáyẹ́nsì sátún fún wa lé ní ó tún jọmọ́ ìta fún wa níjẹ̀jọ́ bẹ́ẹ̀ ni ó kán yàtọ̀ síra wọn ni. Ṣùgbọ́n yóò jẹ́ kò jẹ́ ìyẹn ó gbìyànjú ẹ̀ wò ni ẹni tán sóògùn ẹ̀kú fún tó lóhun tó ní kò ṣiṣẹ́ ṣẹ̀gbẹ́ tó bá tí ò bá tí ì kú ogun sì ń ṣiṣẹ́ náà nù bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n sáré fún wa lélé ipá pàápàá bẹ́ẹ̀ ni àti ọmọ àti ìyá àti bàbá ni wọ́n lè lò bẹ́ẹ̀ ni. Kéékèèké bẹ́ẹ̀ tá a sì máa fojú rí náà ọlọ́run máa ń lò ní sábàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà. Kí lẹ máa bá mi wá ẹ bá ń wá ẹwà ẹwà funfun ni ò tán fi ṣe tí wọn máa fi dín kàbí sí mẹ́mọ́ ẹwà funfun ẹ̀yìn ẹbú ẹ̀fọ́ bí wọ́n sì máa ń ṣe ọwọ́ àkàrà ẹwà lò bẹ́ẹ̀ ní lílò àkàrà kéńgbé. Bá ń wá èso wọn kí ní ewé kan wọ́n ń pè ní ewé àgógó ogun wọ́n máa ń pè ní ewé ogun orí àkùkọ ṣe rí bí fláwà rẹ̀ tó dàbí ogun orí àkùkọ tí máa ní funfun lórí téńté yẹn fláwà yẹn lè wà já ẹ já kúrò lára bíi tewé yẹn fláwà yẹn lè wà já tí ó sì díẹ̀ ẹ wà lọ mọ́ ẹwà tẹ ṣe yìí ẹwà tẹ ti gbó tẹ ti ṣe bí ìgbà tẹ fẹ́ fi ṣàkàrà ẹ wà lọ mọ́ wọn ẹ lò nílò kéńgbé kìí ṣe mẹ́mẹ́ ìwòsàn pé ìlò tán máa ń lo àkàrà kéńgbé ó yàtọ̀ sí tán máa ń lo àkàrà mẹ́mẹ́ ẹ̀yìn ẹ lò nílò kéńgbé yẹn ẹ wà wá epo pupa ẹ dín ní kéńgbé kò ní tóbi púpọ̀ ẹ wà dín tí ó pọ̀ bẹ́ẹ̀ ni. Tí bàbá bá fẹ́ jẹ òun á jẹ mẹ́sàn-án tí ìyá bá fẹ́ jẹ á jẹ méje. Tó bá jọ ọmọ ọkùnrin tó jọ ọmọ yín náà lè fẹ́ kó jẹ tó jẹ ọmọ ọkùnrin òun náà jẹ mẹ́sàn-án tó bá jẹ ọmọ obìnrin òun náà jẹ méje. Bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń lò ní sábàbí náà téèyàn bá kọjá níbi tí wọ́n bá ti ń yìnbọn àṣìta àgbọn kò ní bá yín tán bẹ́ẹ̀ ni sáyẹ́nsì àwọn bàbá wa ni. A tún fẹ́ nù yẹn jóná síbẹ̀ yẹn lẹ́nì tá a sì tún gbé níjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè. Ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀ ni o ṣùgbọ́n àti gbàdégbà sí ń tẹ̀síwájú. Ilé ní ohunkóhun tẹ́ fẹ́ bá mi sọ lórí ìgbésẹ̀ ayé àbí lórí ètò tá a ṣe nọ́mbà tẹ́ máa ń lò náà ni 08050302695 08050302695 Dr. Tavik lèmi jẹ́ ọmọ tó ṣe olórúkọ bàbá mi kírun agunbẹ́ onílé òbí ẹja máa tẹ̀síwájú ẹ ṣeun.

0: wa so ba dagbere pe o dijo mejo ko si ba fi number re ta
1: isun gbara ile olorun ni ko atunri wa le kan si gege bi mi se ma so ruko mi ni honorable Bola Tairo number mi ni 07 32 61 74 40 mo ma so eni o ba fe ra sule ana e le kan si wa isu to da e gbadun wa dijo mejo
0: eri to ba di ale ni lago mejo si mewa ipale wa lori eto tan loye pelu oga wa Adesoye Oma to so ikirun agunbe be ni to ba so di aro Monday ni ago mewa si ago meji la laaro e to pade wa lori eto ibi aye nlo pelu Adesoye Oma to so atawa na be ni tẹ́lẹ̀ mo ṣe máa ń sọ pé oníṣòwò làwọn àwọn bá ní tanirale káàkiri lẹ́ni títí ló fi dókè òkun olóhùn sì máa ń bá wa ṣe tẹ́ bá sì ní sáìtì tẹ́ fẹ́ kọ́ tẹ́ bá ní dì blọ́ọ̀kì tó bá ti lé ní 2000 àgbẹ̀ machine wa bẹ́ẹ̀ àti wàá báyìí yọ síbẹ̀ bẹ́ẹ̀ ni tó jẹ́ solid block ni o a ní lóríṣiríṣi sáìtì tẹ́ a ní orí kọ́lítì tẹ́ bá fẹ́ ni olóhùn sì gbàdúrà wa fàsìkò ikí ẹ̀yìn tẹ́ ti ń bá wa dó òpó tàbí ọjọ́ ń ṣepọ̀ èso níyàwó olóòsì ní jẹ́ ká ṣẹra wa. ẹ̀rí níbi ọ́fíìsì the king property yẹn ní ọlákúnlé ní ọlákúnlé tẹ́ bá ti bẹ̀rẹ̀ olúkúyìn central mosque opposite central mosque olúkúyìn yẹn bẹ́ẹ̀ ni ibẹ̀ náà la sí ọba ni abáremẹ́dì ibẹ̀ tá ti máa ń ṣètọ́jú èèyàn pẹ̀lú àwọn egbòogi ilé wa gbogbo àìsàn tí ìbá jẹ́ tó bá ti lóko yorùbá la ṣe elédùmarè agbára ọlọ́run máa ń ka bẹ́ẹ̀ ni a sì ti sábẹ́rẹ́ oyin náà bẹ́ẹ̀ la máa fúnra wọn lábẹ́rẹ́ oyin bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ tuesday àtọjọ́ friday bẹ́ẹ̀ ni la máa wá mẹ́ ọlọ́run agbádùn gbogbo ẹ̀ lè fẹ́ bá wa sọ̀rọ̀ náà lórí ẹ̀ nọ́mbà tí mo ń pè náà ni 08050302695 ọlọ́run wa pẹ̀lú wa. èrí a máa lọ lé ní táyì tó padà níjọ́ mẹ́jọ láṣẹ elédùmarè dr tavik lè mí jẹ́ ọmọ tó sọ lórúkọ bàbá mi kírun agunbẹ onílé òbí mo máa ń sọ pé orí ti sílọ láfárá àfọ̀mọ́ ti sílọ lọ́rùn ọ̀pẹ ìbànújẹ ayé mi àti yín ó ti bọ́dún ìsílọ ó tún dìjọ́ mẹ́jọ

0: Agelu 96.7 Oke Kajoki.
1: Báyé bá ti ń ge, ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni soo?
3: Soo sọ ni.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì ń sí ẹ̀ ni.
4: Mo sì ń sí ẹ̀ ni.
2: Lagelu 96.7

lift your voice as if you know it. One more time.

0: dọ́rọ́ kò ní gún ọmọ rẹ lójú. Àfìyà jẹ́ni tí ó ṣe é mú Olúwa yóò gbà lọ́wọ́ rẹ̀ nínú ọdún yìí o. Olúwa yóò ṣe ohun tó tẹ́ Ọlọ́run lórí àwọn ọmọ yìí o. Mo tún gbà aládùn àìmúkúmu òní yí ọmọ lórí o. Ìdààmú lórí ọmọ kò ní padà gbomi jẹ́ lójú rẹ̀. Ayé òbọ́lá fọmọ rẹ nínú ọdún yìí. Ọmọ máa fọlá kí ọlọ́run ọdún yìí o. Má ṣojú ọ̀rọ̀ rẹ máa dayọ̀ lórí ọmọ. Mọ́ mi kan ọmọ rẹ máa ṣoríire lọ́dún yìí. Ìjì kò ní jà tọmọtọmọ. Wà á rówó ná o. Iṣẹ́ ọmọ rẹ máa bọ́ sí. Ìnájọ́ ogun ìpìlẹ̀ nínú ayé ọmọ rẹ lónìí o. Ogun mẹ́jẹ wọn mọ yá wọlé lọ. Àṣẹ̀dá ọ̀run kò ní jẹ́ kó tọrọ nínú ọdún yìí tọmọtọmọ. Ìṣẹ̀lẹ̀ rere máa ṣẹlẹ̀ nínú fámìlì yín yìí o. Ọmọ rẹ tó wà ní ìdálẹ̀ tí ò gbé ọ̀dọ̀ rẹ yẹ ìròyìn ayọ̀ ló máa gbọ́ lórí o. O ní ránṣẹ́ ibi sí olórí ọmọ lọ́dún yìí o. Ìkà kò ní ká ọmọlẹ̀ tọmọtọmọ. Mo ránṣẹ́ sí David kó wá jọba oníṣẹ́ ayọ̀ máa ránṣẹ́ sí ọlọ́dún yìí o. Mo ránṣẹ́ sí Joseph kó di Prime Minister. Aláàánú máa ránṣẹ́ sí wa àtọmọ rẹ. Wọ́n máa ránṣẹ́ sí Esther láti Kíṣì, ó máa padà di ìyàwó ọba àwọn aránṣẹ́ ògo sí ọ. Ògo ọmọ rẹ ti ń bẹ lọ́wọ́ ọlọ́jọ̀jọ́ Ọlọ́run kó ba ẹgbàá o. Aránṣẹ́ ayọ̀ sí Jẹ́ta kó wá jẹ́ olórí Ọlọ́run máa ránṣẹ́ ayọ̀ sí ọkọ̀ ojó lórí níbi gbogbo. O ní rìnrìn àbùkù lọ́dún yìí tọmọtọmọ o. Ọmọ rẹ ò ní ṣe wọ́rẹ̀wọ̀rẹ̀ lọ́dún yìí. Ìkòkò àṣẹ tí Olúwa fọ. Ó ṣe ń ná ọ̀pá omi píyà, ogun ayé rẹ píyà lẹ́ni tọmọtọmọ. Lẹ́yìn Júdásì Bàtẹ́yàsì lágbẹ́ dìde o. Lórúkọ Jésù ọmọ rẹ ò ní túbú fọ́mẹlòmíì láti dìde. Àwọn ọmọ tún mọ́rọ̀ òde ọ̀run kò ní jẹ́ ká yóò fọmọ rẹ rọ ìrọ́kúrọ̀ nílé ayé. Pẹ̀gàpẹ̀gà máa kó ọ̀rọ̀ wọ jẹ lórí ọ̀rọ̀ ọmọ rẹ nínú ọdún yìí. Ojú gbogbo máa rí ògo ọmọ rẹ nínú ọdún yìí o. Ẹni tọ́rí jẹ kò ní di ọwọ́ ọmọ rẹ mú o. Ọmọ rẹ ò ní fò lọ bí ẹyẹ. Kẹ́kẹ́ máa pa máa ṣáńtà ẹni nínú ọdún yìí o. Àwọn ọmọ rẹ ò ní di ọmọ àwùsá o. Wàhálà yẹ gbé tọmọtọmọ. Gbogbo ilé ìpariwo ó tó gẹ̀. Ogun kò sí kò sí. Gbèsè ọpọ̀ gbèsè. Àìsàn. Àìlera. Àṣetì plus àìrí jẹ. Iṣẹ́ láàrin àrówó. A má gbádùn ọmọ. Kí ìṣẹ̀dá má jẹun ọmọ. Mo gbé Jésù sókè mo pariwo wípé gbogbo kùdìẹ̀kudiẹ yẹn ẹ ò ní rí mọ́nú ilé yìí o. Abiyamọ Ọlọ́run àwọn tó ń jẹun ọmọ yóò pèsè ti yín lónìí o. Eré bó ṣe máa dá fọ́mọ rẹ tó ń sá kiri lórúkọ Jésù ó sì máa dá o. Kò ní tán fọ́mọ rẹ. Ẹni fẹ́ wo yẹ̀yẹ́ ọmọ rẹ ládùúgbò lórúkọ Jésù yóò padà ríra ayọ̀ rẹ̀ wò. Ebi ò dá o ní tọrọ jẹ tọmọtọmọ. Wá jẹ àjẹsẹ́kù. Wá jẹ nkù fọ́mọ o. O ní rí ara rẹ bú sẹ́kù lórí bẹ́ẹ̀d. A ò rí irú eléyìí náà fi ń dẹ́rùbọ́ lọ́rọ̀ ni. Wà á borí ìṣòro tọmọtọmọ. Bó ṣe ń ro Rydon wà á jèrè oore tó ṣe tọmọtọmọ o. Ọ̀hún dé gbìyànjú ọmọ rẹ ládé. Ọmọ rẹ máa jẹ́ èèyàn nílé alààyè. Ọmọ yóò ní ṣe sábà bí ìbànújẹ́ àti bí o. Ojú rẹ ò ní rí bì. Etí rẹ ò ní gbọ́ ibi lórí ọmọ rẹ o. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ lórúkọ Jésù. Ìròyìn ìbànújẹ́ ò ní torí ọmọ rẹ jáde o. Ọlọ́run tó ń kọ̀ǹtúrú ayé ní kí n sọ fún ẹ pé yóò tẹ Ọlọ́run tọmọtọmọ o. Kò ní ná kẹta kó tó rí mi. Ọ̀pọ̀ oúnjẹ wọlé rẹ lónìí o. Ọ̀wọ́ ò ní dí ọ lálejò. O ò ní fi sa iṣẹ́ ìjọ oúnjẹ ọ̀tá rẹ. Owó ò ní tán lọ́wọ́ ọmọ rẹ. Ìrìn àjọ ọmọ rẹ ò ní dàrú. Lọ máa pọ̀ nínú ọlá. Lọ máa pọ̀ nínú ọlá. Lọ máa ṣògo nínú ògo tọmọtọmọ o. Ìròyìn ayọ̀ máa pọ̀ nínú ìrìn àjò ògo ọmọ rẹ. Lẹ́tà kan ṣoṣo amúnigbàgbé ẹ̀yẹ̀ ó yẹ gbà tọmọtọmọ. Lórí fóònù ẹ̀yẹ wà á gbọ́ ìròyìn ayọ̀ lénìí. Ọmọ rẹ ò ní jẹgba ayé. Ọmọ yóò ní kó sọ́wọ́. Kò dẹ̀ ní kó sẹ́sẹ́ o. Ìkà abiyamọ ò ní na ọmọ rẹ o. Ọmọ bọ́bọ́ ta ni ṣé wo ọmọ rẹ ò ní jíya o. Afọ̀rọ̀ kẹ́lẹ́ bá tẹni jẹ́ kò ní dọ̀rẹ́ fámìlì yín o. Ìwọ gangan lẹ̀ rí kan. Jésù Olúwa. Ẹjíní àgbẹ̀mídélé agbára fún ẹ̀rí ti tòní o.
1: This year ni owó ilé mi máa di o. Ìgbà tó máa fi di Wednesday. Bẹ́ wọ́n ṣe san ₦500,000 fún mi ni.
2: Hallelujah!
3: Òtítọ́. Àlọ́ máa gba ọ̀rẹ́ mílíọ̀nù.
2: Odúdú sọ ọ́.
3: Àwọn ẹlẹ́yọ̀ dìde o. Wọ́n dìde o.
2: Odúdú.
3: Tọ́mọ́jọ́wọ́ ló máa gbà bò sókè sọ pé yéèṣọ́.
2: Yéèṣọ́.
0: Ìsìn ọjọ́ Sunday àkọ́kọ́ ọ̀tọ̀ làwọn máa ní agbára o. Ìṣe wòlíì pátápátá ni ti ọ̀la. Wò àdúrà tó yanrantí, oh my God. Kò ṣe é mísìn rárá fún ẹnikẹ́ni. Má gbàgbé ibi tí múnimúni wà ibẹ̀ náà ni gbanigbani wà tí í ṣe Jésù. Iyọ̀ tí gbogbo ènìyàn ti gbà lọ́wọ́ wòlíì rẹ̀ òun là ń mú bọ̀. Gbogbo àwọn tí ò tí ì gbayọ̀ wọ́n á máa gbà ní ọ̀la àti Sam orí ẹ̀. Sam tí ìyá alágbẹ́jọ́ bá gbà ó yàtọ̀ sí tẹlòmíì. Sam kan fẹ́ nìkan ni. Ọ̀la yẹn máa lẹjù mẹ́ẹ̀tì jẹ bẹ́ síríkà tán. Nítorí Ọlọ́run sọ pé ìyanu tó fẹ́ ṣẹlẹ̀ láti ibẹ̀ ó ní agbára. Ọ̀la tó wá jẹ́ Sunday àkọ́kọ́ nínú oṣù tuntun. Ẹnikẹ́ni ò jẹ́ fi ṣeré. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago 6 ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o.

4th of July, ọjọ́ Saturday. Ayé ra ayé mo dúpẹ́.

0: ìyanu tó ṣe láyé ni ó kọjá ọgbọ́n orí ènìyàn ayérayé mò ń dúpẹ́ ẹ̀sà múra o àfi bí ènìyàn ò bá mọ̀ pé ó tọ́ láti yìn lókù àfi bí èèyàn bá jẹ́ pé ẹni tí ò mọ ore lókù torí ìjì tó jà ẹ̀sà ní ọdún eléyìí tí ò tí parí ìsà ọ̀pọ̀ wa la nílò láti yin olúwa gan ẹ já kí alleluia méje torí pé ó dá sí wa ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́ láti gbọ́ ẹ já jọ ké láàárọ̀ yìí kẹwo tí a dá ní wáyé fẹ́ ṣe alleluia méje one two go
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

ọwọ́ yín tán ẹ dẹ̀ gbìyànjú ni láti kọ́ díẹ̀ jọ ẹ dẹ̀ sáré pé ẹ bá ń fikún ẹ rí tí mo ti gbìyànjú láti kọ́ jọ ni ẹnikẹ́ni ò dẹ̀ ní ṣùgbà wo bí àwọn kan àpàdé ni wọ́n bẹ́ẹ̀ àwọn ni wọ́n tún kó fún mazava rubia dahanas olúwa ràn mí láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ máa ń làágùn ṣùgbọ́n tí wọn kì í kí yín pé ẹ kú iṣẹ́ ń bẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ máa ń forí ṣe fọrùn ṣe ṣùgbọ́n tí wọn kì í gbé oríyìn fún yín ẹ̀yin tẹ́ ẹ ti sìgbà ṣùgbọ́n tẹ́ ò kéré ẹ̀yin tẹ́ ẹ ti sapẹ́ ṣùgbọ́n tí nǹkan kan ò yọ ẹ̀yin tẹ́ ẹ ti lébọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti sáré ẹ̀yin tẹ́ ẹ ti rìn nínú ayé ṣùgbọ́n tí nǹkan kan ò jáde ẹ̀yin tẹ́ ẹ ti gbìyànjú ṣùgbọ́n tí ò fọhùn olúwa ló ràn mí láàárọ̀ olúwa ní ọmọ òní àti ọ̀la máa tẹnu mọ́ ìrànlọ́wọ́ tí ń gbé àkọ́bí lọ sí ayé rẹ̀ valabe rubia daya be kadash a mọ bí mose ṣe mọ̀ ṣùgbọ́n èpè ọjọ́ sí mose re lórí irú bẹ́ẹ̀ni bíbélì sọ pé mose ló pariwo pé kí irú bẹ́ẹ̀ni má ṣe kú irú ọmọ rẹ̀ kó wà láàyè ẹ̀nàbárú bálé àdáhàdá ìrí bàbá rúbẹ́ẹ̀nì ló sọ pé kò lè tayọ ohun tí ò bá tayọ mọ́mọ́ ò dandan ni yóò kú ẹ̀sà ohun tí ò bá ti tayọ kò sí nǹkan míì tó tẹ̀lé ẹ lè gbọ́ náà ni ẹ̀dùn arinlẹ̀ náà ni ṣùgbọ́n wòlíì dìde wòlíì pariwo pé kí rúbẹ́ẹ̀nì má ṣe kú irú ọmọ rẹ̀ kó wà láàyè mo bẹ̀ yín o ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin gan ni ọ̀rọ̀ yìí bá wí ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin gan lẹ nílò láti ṣàkíyèsí olúwa ní ọ̀nà tí a lérò ìwọ tó mọ́ ń fi àánú gbé ní dìde mo bì ọ́ láàárọ̀ yìí gbogbo tá a bá fi ẹnu wa sọ ń bì gbogbo tí àwọn ènìyàn ó sọ nínú ilé ní àárọ̀ yìí àwọn ọmọ ológo tí wọ́n wá ń ṣẹrú àwọn ọmọ aláṣọ tí wọ́n wá ń wà kísà àwọn ọmọ ẹlẹ́ran tí wọ́n wá ń jẹ egun àwọn ọmọ onílẹ̀ tí wọ́n ń sùta àwọn ọmọ ládéládé tí wọ́n ń ṣẹrú ní ilẹ̀ àjòjì ọlọ́run àwọn bàbá mi bezumi adaya kẹdúbí dàlíà máza dàlíà ẹ̀yin tí ẹ mọ̀ ohun tí mò ń sọ ìtòsí yé yín ẹ jọ ẹ jájọ gbàdúà àkọ́kọ́ leléèsà ẹ̀yin aládùàdà ẹ̀yin abiamọ tẹ́ ẹ lè gbà fún àwọn ọmọ yín máyà bẹ̀rù bíi àdáyà bẹ̀rù àbáhà olúwa ní sunday tó ń bọ̀ olúwa

0: ẹ̀dá òróró lé wọn lórí àwọn tí wọ́n fẹ́ sáré níbi gíga ẹ̀dá òróró lé wọn lórí àwọn tí wọ́n fẹ́ dúó níwájú ẹ̀dá òróró lé wọn lórí àwọn tí wọ́n fẹ́ kí iṣẹ́ wọn sọ̀rọ̀ ẹ̀dá òróró lé wọn lórí àwọn tí wọ́n fẹ́ tayọ ju ẹgbẹ́ wọn ọlọ́run àwọn bàbá mi èmi ò mọ bó ṣe lè ṣe o ohun tí màá sọ fún ọ ni pé ìwọ náà jí àjọ wà nínú ìpàdé kó wá wo ohun tí olúwa yóò ṣe kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àgbẹ̀ ẹyọ kan sí i màá ní àgbàdo àti kánú wa màá dẹ̀ fi ilẹ̀ láàrọ̀ gbogbo ènìyàn ni kò gbà ẹ pe orúkọ jésù gan ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́ ẹ pé gan ẹni da nǹkan rú tú nǹkan tò mo fẹ́ bára mi wájú olúwa da nǹkan rú ẹ tú nǹkan tò kí n bára mi wájú ẹ da nǹkan rú ẹ tú nǹkan tò kí n bára mi wájú aláàánú da nǹkan rú ẹ tú nǹkan tò mo fẹ́ bára mi wá ó yá àdúrà
1: orúkọ jésù
0: yá balẹ̀ àdá yá yàdá
2: ọlọ́mọdá olúwa da
0: nǹkan rú tú nǹkan tò
2: mo fẹ́ bára mi wájú
0: mo fẹ́ bára mi wájú da nǹkan rú tú nǹkan tò mo fẹ́ bára mi wájú
2: ẹ̀dá
0: balẹ̀ àdá yá yàdá ọlọ́mọdá ìwé pélégé balẹ̀ àdá yá da nǹkan rú tú nǹkan tò mo fẹ́ bára mi wájú da nǹkan rú tú nǹkan tò.
1: Mo fẹ́ gba
0: ìpàdé padà. Màyá balẹ̀ adá yá dada yá dada.
2: Dàǹkarú tù kàtó.
0: Dàǹkarú tù kàtó.
1: Olúwa
0: dàǹkarú tù kàtó. Àbẹ̀sẹ̀ta Jésù Olúwa wá.
1: Amen.
0: Ibi tí mo lọ lónìí kọ́ nìyẹn mi ò bá tú yẹn gan fún ọ. Ẹ sà, kò síbi tí Olúwa ti fẹ́ ṣiṣẹ́ ìyanu nǹkan kọ́kọ́ dàrú. Tí nǹkan bá dàrú, a máa wá tù kàtó. Ẹ sà, bí nǹkan ò bá dàrú. Ṣé Pétérù ó dùn ó ní orí omi pẹ̀lú qualification tó ní kò dẹ̀ ní rí ẹja ẹ̀sà nǹkan dàrú lọ́jọ́ yẹn ni sà ṣùgbọ́n nígbà tí bàbá mi dé ó tún nǹkan tò ní àárọ̀ ọjọ́ kejì èmi ò mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe sà ẹnìkan ni kò ṣàmì ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ó tí wàá fi bára rẹ wájú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tó fi máa kọjá ẹgbẹ́ rẹ bó ti lè wù kó nira tó ìwọ tó ṣàmì ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àánú dìde ó ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa. Ẹ jẹ́ ń tẹnu mọ́ báyìí o má jẹ̀mú Olúwa ó ní màá máa sọ nípa rẹ̀ ní ọ̀la bí ó ti lè gbé àkọ́bí dìde ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń bẹ ní ìlú Abẹ́òkúta aago mẹ́fà ni ìpàdé yóò bẹ̀rẹ̀ sà tètè dé ní ọ̀la ó máa ní agbára ẹ sà aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ gbogbo ẹni tí ó bá ní orí ọ̀fẹ́ wọn náà jájọ darapọ̀ láti aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ní orí òkè wọn á ti máa fún wa ní sunday school aago mẹ́fà àbọ̀ ni màá ti wọlé wo bí mo mọ tí olúwa lè ṣe màá sọ fún ọ pé ìwọ náà darapọ̀ kó wo agbára ọlọ́run ẹ̀yin tí ẹ bá wà ní ìbàdàn aago mẹ́sàn-án ni ìpàdé máa bẹ̀rẹ̀ ó máa ma ní agbára mi ò ní sọ ju báyẹn lọ ẹ jẹ́ ń ṣe léyìí gbogbo ẹ̀yin tí ẹ bá ní candle white tí a fi ń gbàdúà pẹ̀lú envelope èyí tí a fi 1000 naira sínú ẹ̀ ẹ jẹ́ àjọ gbàdúà láàárọ̀ yìí bàbá mi ló ràn mí òbí èmi ò mọ irú àkọ́bí tiẹ̀ èmi ò mọ irú ògo tó ń béèrè mi ò mọrú agbára tó fẹ́ kí olúwa lò nígbà tí o bá ní orí ọ̀fẹ́ láti wọnú eléyìí báyìí jẹ́ sọ fún ọ ohun tó tóbi ni wá gbogbo ọ̀nà kí ìwọ náà darapọ̀ kó owó tí adániwáyé yóò ṣe now gbogbo ẹ̀yin tí ẹ bá ní kándù yẹn ẹ já kan gba ẹyọ kan gẹ́gẹ́ bá a ti ń ṣe lójoojúmọ́ ẹ já sọ fún olúwa lo ìrànlọ́wọ́ kó o fi sún mi síwájú ìpele ojú kan mú mi kú òǹbẹ ìpele ojú kan mú mi kú òǹbẹ lo ìrànlọ́wọ́ lo iranlowo e sun mi siwaju ku oni oju kan e sun mi o ya adua
1: oruko je
0: maya baba mi mo lo iranlowo
3: Lo iwo na le dide pada ba mi gbo sa obi eya bi amo e se fun awon omo yin mo ti so obi ti iwo na ba duo tori omo ologo wa ranti elei ani olokandu eyo kan koruko omo yen sibe wa envelope white olori owo Nigeria ni 1000 fi sinu e ogun akobi la nbere ogun akoko la nbere ori la nbere iruko gba mi gbo sa o ti baba mi ran mi niyan mo so fun o wi pe to ba ni wo bi mo wule se rara ko ni iyin o so padua re gba eyin kan wa nbi ti ma be yin pe tete de ni ola tori oluwa ran mi si o ko ju be lo ola ni sunday akoko ni osu keje ola ni ojo idupe wa gbogbo eyin omo lojo ibi july e wa nkan pe e wa fi ni eleda yin gbogbo eyin ti ajo ma dupe idile eyin na gbe nkan pe e wa fi dupe fun eleda yin mo ti so fun o pe bi o ba se fe ki osu kori yo han ninu ope to du ni ibere osu na iwo na wa siwaju eleda gbe nkan pe lo sibi pepe yen eyin o le ma gbe nkan pe lo sibi pepe oluwa ni ibere osu esa ki osu yen ko ma wada no so iwo na wa sibi pepe ni ojo sunday gbe nkan pe dani wa dupe fun eleda re ko ju be lo mama so yen dada ni ngba ta ba de ni ola eyin ti e ni ori ofe lati mu number yi pe woli e gbadua fun mi number ile ma pe si 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless you

0: sore mo dupe lowo e fun anu ikan ojo kan eyin omo olohun mo so lana enikan ni oro omo yen mo gbe tan ma pada gbe mo so nkan kan lana loni ta fe break ma so nta fi break awe wa to je number 4 ati igba ta pari e mo ni mo yewo ona meji mo ti lo wo ti won pe ni favor mo yewo nu dictionary e tawon eyan ko tawon ibo ko mo ye advanced learner dictionary of current English eyin bo de to ni mo bere mo ni what is favor o wa da mi lohun oni favor o wa define re si ona meji si meta oni favor is friendly regard keyan ka o so re willingness to help won define re dictionary yen ni o oni willingness to help keyan o nife si lati ran lowo to protect and to be kind to keyan o pinu lati dabo bo ko si fe do edo oju wu o ko si o lore eje wa so bayi ta ba wa mu lo sinu temi kini favor tumo si pelu gbogbo definition yen now to have defined favor therefore is to have God friendly regard in ta so ni pe ki olohun ta ba leyan gba oju ere ko olohun ko do re bo ni o se feel nigba ti won ba so pe president iwo ati elejo n se wole wode iwo ati gomina lo re amo mo pe o le mo rugbe iwu lehun o le mo gbe o le mo je ru onje ton je yen and awon eyan kokan ba ni mo se saba bi olohun a mo so re eyan bibeli so nipa abraham won ni abraham si je ore olohun olohun so nipa job gbogbo won ni won ri nti won pe ni eyonu olohun olohun feran won gan amo si je nto olohun feran wajura wa lo mama so le roju le kan si ko kan ba mi dide ki olohun to po ni patagbara ko wu o se laanu odore in the name of Jesus. It is to win the willingness of God to help, to protect, and to be kind to. Can you see win? Ko si win if you alone dey be we pe o pinu lati ran lowo o pinu lati mo dabo bo o pinu lati mo mo foju ere mo saanu e nti won pe loju ere niyan a kan wo pe eyi mo fe mo ran lo se yo lenu te ba ile yo ran lowo olohun ko ninu aye woli odekun le pafra mo daran mo di korofo o tun wa mdabo bo mi lowo orisirisi aisan emi so mi e lowo so hospital woli to do yi olohun mo mo wo mi o mo mo se to lo ba saanu eyan to ba fun loju ere won mo pe lakande olohun ni o ko ni mo pa agbara olohun agbara hun ko agbara olohun ni oda mama ti olobi je pe o la mu kan ki se gbogbo eyan a o si fe keji ele nti won pe ni favor olohun niye mo fi maje mu abu akaka ndabu adebo mo fi gbadua fun laaro ipe ninu awon ti won sayan ti won da lare ninu awon ti won gbe ori won soke ninu awon ti won saanu fun laye ki olohun ko ka omo won aisha as in sobiti in ti won pe ni oju ere ifowo kan eje n so bayi kini won pe ni favor olohun favor olohun is what we call spiritual partiality eni kan bi bawo isoju saju ni olohun soju saju ma ka bi meji fun wa ni se kin to gboro mo ma na si ko olohun je le gbe tan e gbo in ti bibeli so ninu we rome roman chapter 9 e won to so ni verse 13 in to je ni oju saju ni o ni gege bi ati ko pe Jacob ni mo feran sugbon iso ni mo korira olohun lo da awon mejeji awon omo ti o ti dese awon omo ti won wa nu oyun olohun si ti mu o ti yan kan fe o ti feran kan bi le aye se ri niyan o enikan ni woli se n te nkan mi laaro eni pe olohun feran wa jura wa lo se won nu renu le ko renu oko ni oda je n sami si okan sare lo wa igana kan ko feyin ti oba ku ababa bi ebon daya olohun jo ninu awon to fe ju laye oya kamomo yi ka sister yi be na si ni o gbogbo eyin yawo le oje daku si adua yi info esere lola to ba ti ku nbi ni se mo bo lori Facebook e mo bo lori YouTube ma gbadua si cream emi ni ma bo osogun eyonu enikan ni kini o si ni lo ko ododo mi inu ile re na ni cream re perfume ato se to fi wele mi o gbadua si enikan ni sogun eyonu wanu a pelu jesu o ti dogun eyonu ibi lo so nbi jacob ni mo fe iso ni mo koyira ewo nkan to so ni psalm 89 nipa david ninu we psalm 89 ewo verse 3 oni emi mo ti ba ayan fe mi damajemu emi ti bura fun david ranse mi ki lo bura fun verse 4 iru omo re li emi o gbe kale emi o si ma gbe itere ro lati iran de ran iyen ni pe ohun oni ji o ku ni alefa ohun ojo mo je ola lo titi ojo aye re ah mama gbogbo omo re ni omo win ni sa gbogbo bi ti omo re ba de laye oke ni won mo wa ejo ru ebo majemu fun awon omo re gbogbo eyan omo olohun ru ebo majemu fun ra ti e na ah mo ta fi mo olohun lo mo ti iru emi se ti mo fi ri anu gba mi mo ti olohun fi foju ere wo mi david na se nkan kan ni to olohun fi so pe iwo omo fe o le mo gbogbo makeup se ti o ba si eyonu olohun lara re wa mo look down wa mo foju tembelu e na ni mo re majemu ta won me ati ti e se laaro yi oni lo pe ojo kerin bi mo se ran so die die yen account number church 1966 36 38 73 1966 36 38 73 account number ni access bank comfort life mission ni o gbe jade 2017 ikeji ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International yen no tun gbe jade First Bank wa leleyi enikan ni woli elefo ese lola compulsorily ni o mo pa ti bere laje odun ni ese re si bodo debire mo ti ni nkan merin ni favor nkan meta ni favor gberu oju eniyan number 1 ti won ba le woju elekan na oju awon kan ko saanu nbe won o ri oju ere nbe elekeji ni owo owo to fi ntewo gba nkan won le ti pinu pe won a fun tele bo toro won so pe won o fun mo tori pe ko si eyonu lare eleketa ni ese re ese yi o ni bi se mo gbe eda lo si ibi re ibo le tin gbo mi laaro yi gbogbo eyan omo olohun make sure ko pinu lati se nkan to yato emi oluwa wa ni ola ni covenant day of our feet washing ojo majemu ese fifo igba ta mo se ni igba ti nkan ta ba sese bere e meta ni lodun number 1 igba ta ba fe wonu odun titun number 2 igba ta wa laarin odun titun eleketa igba ta ba pari odun ta tun fe wonu odun titun mi iyen mo bo si e meji o ba li abadasa aya ese re ma padi e ni bire iyen ni o lead wa lo si convention convention yi tun ni se pelu birthday iyawo mi ninu bi ta ti mo wonu majemu lododun iwo awon ipade bayi women convention kan ni lodun emi awon woli so pe ka awon obirin o mu oja awon bo awon to nwoju oluwa fun omo emeji na ni mo a so be gbogbo awon eyan lele kan je ka gbogbo eni tin bo olohun bo fun ile kiko ma ni won do bale ipele awon mesan ni ma mo gbadua fun to ba tun di september ipele awon mesan mi ma ba ja mi nbe iyoku tun dojun mi and gbogbo eyin te be buku hostel te le desi e wo number yi 070-89-38-20-89 Eni kani etun kwe 070-070-89-38-20-89 E lekpe number yen kwe mesi soriye An la bare ni to la yato hon Awon yanti mbu kwe Bo ba ve debe la to ni lo Bo ve debe lo la Eje menu kwo mbi benye Mama no Eba mkwe mama Mama kimbon awon eyan le so nte so tan lana e wa mu lati le e ja sare
1: oruko mi ni evangelist akinbon emi lola ireyimika dokas mo wa lati yanajia
0: nice
1: mo dupe lowo olorun fun orere to se ni inu aye mi mo koko fi akoko idupe lowo baba mi odekunle epatras ati iya wa emi lola temi tayo mo dupe lowo awon kan fun adua igba gbogbo fun lilo bibo de olohun tun pa adua ati abo mi mo mo lo layo mo bo layo
0: nice
1: pelu adua awon nigba gbogbo olohun ti mi leyin ore nla tolorun tun wa se fun mi ni pe omo mi kan se wedding bi odun meta seyin baba mi na lo se pe yawo fun won omo yi wa so pe ah ohun omo ti iloyun mo ni ma wori olorun fe confidence time fun yin ndo fi lo fi ribe odun keji oni bo ni mo ni ah olorun fe akoko ti o wo ti o ro yin lorun oni oyi olorun ngo di odun last year mo ni ah so mo pe 2026 ninu jo comfort life mission the year of overtaking awon to ti bi ma saju re won o le won ba o tun ya won le that is only beji lo fi pe bi ma ba ti wa pe awon olomo ma dupe ore taye ma dupe kinde ma dupe ore taye ma dupe kinde mo wa so seed meji meji meji dem mo promise ore beji futi pe to ba ti se beji fun mi ore meji la konpe konpe de ma se mo wa tun la mo ni ta ba n gbadura ka mo la la mo ni okunrin kan obirin kan mo fe oluwa tori baba mi ti so pe baba wa lọlọrun pe a ni anfani
0: a ni anfani lati ba soro
1: lọgọ re
0: olohun lo mo mo
1: wa ni akan mi balẹ olohun wa se fun mi thursday tọlọyin lasiko mo awon abeji na
0: ibeji le bi
1: okunrin kan
0: okunrin kan obirin kan ah e je ka won okunrin kokọ ki hallelujah na ya àwọn obìnrin náà yẹ kí aleluya ọrẹ o jésù olúwawa gbogbo ìgbà tó ọba wá church ní ìṣù ọ̀pọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ tó le tí wọ́n bá ti sọ irú nǹkan ọ̀fẹ́ rú ẹbọ tí is not a sin nàwẹ̀ ìrẹ̀ oní méjì méjì tí ẹ lè jẹ ọmọ tẹlòmíì lè jẹ owó tẹlomi le jẹ iṣẹ ire oni meji meji ire oni beji ta lo le fagbara si ami ki emi mi ma ko ran si o in the name of Jesus e ki pe baba fun mi double double yes
1: amen promise ti mo se fun awon beji mo ti so sa kanti lẹ́yìn ìgbà yẹn mo wá jókòó ní ilé níjọ́ kan àwọn ọmọ mi ní à next week o à ń lọ bì kan o mo bá múra làbágbéra ńgbà débẹ̀ wọn àṣẹ ibi tí wọn ti fi wọn ní wọn fẹ́ fi wá jẹ good samaritan woman good samaritan of the nation gbogbo àwọn india usa canada gbogbo wọn ni ẹ sàpéjọ bẹ hòtẹ́ẹ̀lì ńlá jìbìtì mo ní ibo tó lélẹ̀ ṣe paradise níbí ni àbínú ayé tó lélẹ̀ yìí ibi tó fàìdé gbogbo àwọn yẹn wọn lọlé ibẹ̀ ni wọ́n sùn àwa tó jẹ́ pé uk la wà nìkan la lọlé aago kan òru sí méjìlá sì parí wọ́n jojo india wọ́n play fáwọn india kaluku jo wọ́n jo wọ́n pé yorùbá fún wa àwa náà jo mo wá ń wò pé èmi náà láàrin aró oko aró oko kí mo wá débi.
0: ọ̀rẹ́ o màmá lẹ́ǹwò tí a ń dẹ̀ǹgẹ̀ bọ́ nílùú aláwọ̀ funfun ẹlú akabaya ẹ̀zọ́nà mẹ́kwàmpa hayada ìlú tí màmá rẹ ò dé ìlú tí bàbá bàbá rẹ ò dé rí oúnjẹ tí wọn jẹ rí lé yín wọn kúkú ní sọ́bà yìí ọlá tí wọn ò ní rí lé bàbá rẹ ògo tí wọn ò ní rí lé bàbá rẹ àmì ìmọ̀ bó lè ṣe àmì lójijì mo ní kọ́ jẹyọ láyè rẹ ẹgbẹ́ ọwọ́ yẹn lórí mo rí nǹkan kan olúwa ní ikọ̀ mi wú ẹni yìí ó ti tó ìgbà márùn-ún tí ọmọ ńláàlà tí ọmọ bá rẹ̀ láàrin àwọn aláwọ̀ funfun ẹni tá a sì ń sọ yìí ìrìn àjò orí ò tí ẹjọ́ mọ́ ọ̀mọ̀wé gbogbo nǹkan tó kọjú sí ọ̀nà ẹ̀yìn ni ìyẹn túmọ̀ sí wípé ayé rẹ ọ̀dà bí ẹni kó o lè rí o fi jọ pásítọ̀ yín ni wá gbọ́n tí olúwa ní sọ bí mo ṣe ń gbàdúrà níwájú ẹni tí mò ń lọ jíyìn fún olúwa ní ikọ̀ mi sọ fún un òní olónìí ò ń tẹsẹ̀ bọ ọ̀rọ̀ ẹ̀ wà á rántí òní tí wòlíì ọ̀dẹ́kùnlé Epaphras tó sọ fún ọ pé wàá wo ẹ̀yìn kìkì èbó lórí wàá wo wájú kìkì èbó lórí wàá wẹ̀gbẹ́ kìkì èbó lórí wàá wẹ̀yìn. lẹ́yìn kìkì ègbó lórí ẹgbẹ́ ọwọ́ yẹn lórí àlá tó rò kó lè wá sí ìmúṣẹ. Màmá alágbàdo rèé bí màmá ẹ ṣe tẹnubọ ìtàn wọn ọjọ́ tá a mú wọn lọ sí ilẹ̀ Israel tí màmá dé láti Israel ní Romi aláṣẹ. Wọ́n ní mo rí omi aláṣẹ ní ilẹ̀ Israel èmi náà kọ irú ilé yẹn èmi mo lọ yalé yẹn sí mímọ́ fún wọn ní àjíàmbí. Gbogbo àlá màmá yìí lọ wá sí ìmúṣẹ. Gbogbo àlá rẹ gbogbo ìran tó ní gbogbo tí ń wù ọ́ ṣe láyé ẹ̀mí mímọ́ yóò fún ọ ṣe.
1: Pé ọmọ ti comfort life mi ṣe ó yàtọ̀ bí mo ṣe múra tí mo dáhùn ó wá dà wọ́n ní wá wá ṣe bí ẹdí ẹ̀mí pé èmi ni mo pe ìpàdé bí mo ṣe yọ náà kan torí bí pọ́pù ni kò dressing code bí mo ṣe yọ náà kan wọ́n ní yes this is the woman torí bí
0: pọ́pù lẹ wọ kan lẹ
1: mo tún fi pọ́pù filalé tó bá ti lérò pé automatically ẹni tó pè pàdé rẹ tàwọn yòókù kékèké ni pọ́pù
0: tó hapia
1: kò sẹ́nikẹ́ni.

0: gbádùn fún wa. In Jesus' name.
1: Ẹjẹ́ máa lọ mọ̀mọ́, ó dùn gan. Ẹnáwó yẹn méjèèjì kó mi jigijigi. Bàbá, mú mi dé ibi tí ràn mi ò dérí. Ìwé Psalm 2 verse 8 lọ sọ bẹ́ẹ̀. Ó lóun yóò ó ní béèrè lọ́wọ́ mi kí n fún ọ ní àwọn ìlú, àwọn ilẹ̀. Ẹjẹ́ máa lọ, gbogbo ọmọ Ọlọ́run ni kó rú ẹbọ sí àdúrà yìí. Ọlọ́run jọ, jẹ́ ń jẹun tí bàbá mi ò rí jẹ rí. Jẹ́ ń délùú tí màmá àti bàbá mi ò dérí. Bí ọba ní dẹ̀já rẹ̀, ohun Ọlọ́run ló ń gbọ́ yìí. Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀. Ẹ já lọ sórí Facebook, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mo ní, kápò ti san ọrẹ májẹ̀mú ẹ, tó ń ṣe nǹkan kan. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti san ọrẹ májẹ̀mú yín àti ìdá mẹ́wàá san láàárọ̀ yìí. O ní lọ́jọ́ Jímọ̀, ọjọ́ tó ní àpẹẹrẹ ni. Account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yin oba wa wole sare lo eleyi 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na ni o gbe jade gbogbo omo lo onida mewa o nida kan fi nkan kan ti Olorun jo Emi náà fẹ́ sọ ìtàn titun. Mú mi débi tí ràn mi ò dérí. There is always a price to pay for the higher level. Ẹ jẹ́ wá máa lọ. Kí n tó máa lọ, mò ń lọ sórí Facebook. Ẹ jọ, ẹ mú cream, ẹ mú pef, ẹ mú ọ̀sẹ̀ yín. Ètò ọba ní nínú mẹ́tẹ̀ẹ̀ta, bó ọba sì ní mẹ́tẹ̀ẹ̀ta. Orí ọ̀dẹ́kùnrin Epaphras lẹ́yìn ti pàdé mi, mi ì báyàn church. A gbá àwẹ̀ lónìí, ó di two ka tó break. Ara àwọn nǹkan tá a máa sọ nìyẹn favour òun là ń tọrọ ẹ wá gbọ́ o mọ̀mọ́ Sunday ní fọ ẹsẹ̀ yín ṣé rí gbogbo orú àwọn ìyá báyìí ìgbà mo máa fọ ẹsẹ̀ wọn àtàwọn ọmọ wọn tó mú wọn lọ́rùn bí eré ní ṣe máa rí mọ́ dẹ́jà rẹ̀ tó bá ti dọjọ́ Sunday ìsìn méjì láṣe ìkànnì 7 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àwọn 13 to 30 àwọn youth for Jesus àwọn wọn ni alákọ̀ọ́kọ́ àwọn 13 to 30 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní 9 pẹpẹ yọ pọnmọ ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí tẹ mark birthday yín lónìí ẹyin ọmọ ọlọrun tẹ mark wedding anniversary yín lónìí dá ọyọ ẹkúnlẹ ẹ jẹ ń gbàdúà fún kí n tó gbàdúà ẹgbẹ ẹsẹ bíbélì tẹ kà kí n tó máa lọ sórí facebook sísì ní wà sórí facebook o aago mẹfà láàárọ yìí ìwé jeremiah chapter 13:18 jeremiah 13:18 ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí tẹ mark birthday yín lónìí ẹyin ọmọ ọlọrun tẹ mark wedding anniversary yín lónìí dá ọyọ ẹkúnlẹ ẹ jẹ ń gbàdúà fún mi mo gbé ọwọ mi sókè ọrọ bí ọpẹ kò ní tán nínú ìrìnàjò rẹ kó tó di ìwòye àmọdún tí jésù bá fa bíbù ẹ sẹyìn ayé yín ó ti ní advancement ẹ ti lọ wájú ẹ ti rí bá ti ṣe ìdílé yín ó tò nàìjíríà ó ti gbọ lọwọ àwọn president wa ẹyin ọmọ ọlọjọbí kí ògo yín kọ mọ gbé yín lọ sí ibi gíga in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary our president our governor your excellency mo sọ lẹẹkan náà fún gbogbo ẹyin tẹ fẹ ṣe a testimony number tẹ ṣe a testimony yín sí rè 080-88-71-65-66 ẹ send the message yín ire àtànú kọ bá yín God bless you.

0: bá lọ ní ẹ̀tì rí o.
1: Òní ọ̀dà ìyá níwẹ̀.

0: Eni to ni de lese ni je ko were ile eyan ti o ni de lese a je ko nko. Igba ti won ni de lowo ti won ni de lese kini won je ko were ile si o.
1: Aye agbara lawa emi mimo la ni ti.
0: Mo daru gba won oribu re so mo re to koko won oribu wese.
1: Mo ba fe bo lowo ajaga ninu aye.
0: Amo ogun yemi ologuro igba ti mo da ti lele ni mo to ri buboju mo boju tan mo banu mo sagban sale woromu woromu
1: o ba be bo lowo ajaga ninu aye
0: e ka aro
1: be bo lowo ajaga ninu aye
0: la gelu la wa nbadan
1: awon na ko olorun ni
2: awon na ko
0: agbọn ọlọgbọn ni nkin yi o ẹku ojúmọ ẹku ojúmọ ẹku ojúmọ ma a tún ti dé fún tààrọ yìí pírí lọlọngọ jẹ nìkan ìbákùnrin ẹyẹ lórí ìtẹ àmọ bàbá lélẹrú bójú bàbá ti mọ tá a gbéra ńlẹ tá a dìde kò sí méjì ju pé ká dúpẹ lọwọ ọlọrun lọ torí bá méjì kọ kí la gbé fọlọrun agúnyẹ lẹbẹlẹbẹ agbé fọlọrun ọlọrun òní ihun ní jẹyẹ o àròkà lẹbẹlẹbẹ agbé fún ọlọrun ọba mi odùmarè ọlọrun ọba mi odùmarè sọ pé òun ní jàmọlà ǹjẹ ẹjẹ fún ní kọkọrẹ tọjẹ tàwọn àjẹbù bíi ti lọọyà là wá ọlọrun sọ pé kò sí ntọjọ o òun ní jẹ kọkọrẹ kí wá ní ká fún ọka bíèsí àtù lójú ó ní kò sí méjì tó ń fẹ ju pé ká máa dúpẹ lọ gbogbo ìgbà tọjọ ń jọjọ gbogbo ìgbà tí gbà ń jẹgbà bàbá ti ń dúpẹ oore kan a sì tún máa gbà míì sí kábíyèsí olódùmarè mọ mọpẹ wá láàárọ tòní.

0: lọpẹ yẹ ọlọrun adupẹ fun o jesu adupẹ ẹnu ọpẹ wa mọjẹ ọkan láṣẹ lọwọ olódùmarè mọ kí lẹẹkan sí pé ẹka àárọ iléeṣẹ lágelu 96.7 fm òkè gajo kìíbẹ náà láti ń dún ètò ọgbọn ọlọgbọn rè é pẹlú ọrẹ yín ọmọ yín olólùfẹ yín fẹmi ogunyẹmi ológùrú ọmọ bàbá tí ń bẹ lélẹrú àti àwọn ọkọ mi olúṣínà ọ̀nàlà akérékòrò bàbá àbejì pẹlú tayélolú eléjì rẹ ọmbẹnbí o bàbá oníwelewele àyẹbùkọlá ọmọ sàgótádé ọ̀nà dúró digbí bí mo bá ti rí yín lẹ́yìn mo lè gbé gún lójú bí mo rí yín lẹ́yìn mo lè tò sàlàyà a jẹ́ pé kò ní í ṣéwu lọ́nà ẹnu òloro àti júbà lọ́wọ́ egungun ilé àti ṣèbà lọ́wọ́ ọ̀sọ́ ọjà àti ṣèbà lọ́wọ́ olúbọ̀bọ̀ ti rí bọ̀bá bẹ́ẹ̀ bọ́ bàbá ti pe hó báyìí ká mọ rí towó ṣe tá a bára jù ká mọ bá dùn náà bọ̀ mú kí lẹ́ẹ̀kan sí fẹ́mi ogunyẹmi rẹ̀ ti gbogbo ayé ń pè ní ológùrú ọmọ bàbá tí mẹ lélérò ọ̀nà là kára alé kó tó di pé a tẹ̀síwájú
1: ǹjẹ́ oníkìbá náà làbá wọn kí bá ní tẹ́ràn lálẹ́ fọ̀rọ̀ lọ olóòka lòka yẹ atukọ̀ etígbà atukọ̀ àmójúbà ara wa ìbà lọ́wọ́ ọlọ́run ọba mi odùmarè ọba tó sọ wa láti wòye ìjẹjọ ta tó fi dùnní olùmọ̀láyé òmọ̀ lóde ọ̀run ọmọràn tó mọ̀ wá moyúnú mọ̀mọ́ wa kó tó dipó bí alọ́mọ a tó gbádùn ara wa lónìí gẹ́gẹ́ bí ìṣe wa ọlọ́ṣìnà ló kọ̀ mi àlàdé bá mi jẹ́ ọ̀nà ayọ̀ mi tó ti là lónìí nù lágbá láwùrà bí ọ̀nà gbogbo apátá ní ó là fàyọ̀.
0: Àyẹ̀mùkọ́lọ́mọ sàgótádé jẹ́ wọn gbọ́rò rẹ̀ jẹ́ wọn.

ẹṣeun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Táyọ̀ Olú Ẹlẹ́jìrì ọmọ wọn lájípa òun náà lẹ́gbùrú rẹ̀ ń pẹ̀lú bàbá rẹ̀. Àyọ̀ Bukola ọmọ Sàgótádé ayé yóò ní bàjẹ́ ọmọ ẹ̀kẹrin méjì nílẹ̀ Ìbàdàn ayé yóò ní ta. Ẹ̀rí bàbá ti wọlé ìyáálé lélà kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbà kọ ọmọ bàbá lélẹ́rú mo dé. Àwọlé mọ̀kẹ́ nìkan àgbà òsì kàlà mọ̀ wọ́n sí. Ìdí rèé tẹ jẹ́ pé bàá mi kábíyèsí ni wọ́n kọ́kọ́ kí láàárọ̀ tòní bí n bá ti júbà lọ́wọ́ Ọlọ́run tán. Ó ku kábíyèsí.

orí ńlá bábá àbáforìṣà sílẹ̀ orí mi àpẹrẹ orí mi àfobìkan orí wo bìrẹ kó gbẹ mi dá o orí ló gbé ọ̀kín tó yẹ di ẹlẹ́wọ̀n láwùjọ gbogbo ẹyẹkẹyẹ tí ń bẹ ọmọ babalẹ́lẹ́rú orí mi gbèjà mi jà ẹlẹ́dàá mi gbọ́ngbà bọ̀dì má jẹ́ wọn jí mi gbé pẹ̀lú gbogbo ọkọ̀ mi àtolólùfẹ́ wa ayé wo ò ní bàjá o abalábí tá a ti máa ń ṣàdúrà ibẹ̀ náà la dé yìí a kú àmójúbò oṣù tuntun gbogbo wa pátá òní tí sí ọjọ́ kẹrin nínú oṣù keje a ń lọ wẹ́rẹ́wẹ̀rẹ́wẹ́rẹ́ oṣù mẹ́fà àkọ́kọ́ àti gbèjú lè àti yan lága ọmọ babalẹ́lẹ́rú àti mú òkun lókun òkun ògbé wa lọ àtàkìtì lọ́sàkò àti tàtà yà á tún ṣiṣẹ́ lọ́kàn lákàn bí odò gbẹ́ngbẹ́gbẹ́ wa lọ kì í ṣe mí màá ṣe ọlọ́run ọba ni torí ibá méjì kọ́ àwọn tí wọ́n lùgbàdì àwọn tí ò sí láyé mọ́ kì í ṣe pé wọn ò mọ́ ṣe ọkàn wọ́ nú àánú rẹ lọ dá wa sí ìdí rèé tí ẹ jẹ́ pé kò sí méjì ju pé ká mọ fún ọ lọ́pẹ́ ká mọ fún ọ níyìn lọ gbogbo ẹ̀yìn tá a jọ ṣàdúrà ọyá o kọ̀lí o kọ̀lílẹ̀ ọ̀sìn ọmọ nìyí ó ti yá o kọ̀lí o prophet doctor ó ọlọ́nìyàn bàbá àkóríta ọyá o ẹ̀jẹ̀ àjọ ṣe àdúrà láàárọ̀ tòní ẹ̀jẹ̀ á pé bàbá fabix pastor sunday ọlásùpọ̀ pastor doctor sunday ọlásùpọ̀ jp bàbá fabix ọyá ẹjẹ́ àjọ ṣe àdúrà yìí láàárọ̀ kí gbogbo rẹ̀ kó lè àbí dáàsó yìí ká mọ̀ pé hélì ìjà

0: ohun tó wí hun ọgbọ̀n bẹ́ẹ̀ mi ò kúrò láyọ̀ kan
1: bẹ́ẹ̀ni
0: mo máa sọ fẹ́lẹ́ yàn pé padà wà ń gbà mí ó di gbére nu ìwọ ló sì bàjẹ́ ìwọ ló fẹ́nu bàjẹ́ tó o ṣe hun wọ́n ti mọ̀ pé nǹkan bẹ́ẹ̀
1: wọ́n ti mọ̀
0: yéé fẹ́nu bà àyàn jẹ́
1: mọ́
0: yéé fẹ́nu bà àyàn jẹ́
1: mọ́
0: kí ló dé ibi ẹfẹnuba alágbájá jẹ dé ẹ sì ronú wò ẹ lọ túbẹ̀ ṣe o torí bẹ́yàn báyìí kú báyìí àti rọrùn wọn ó di nǹkan ọmọ ọ̀rẹ́ rẹ sí ọ ọkàn ń kó orí bó bọ́ bá sọ ọmọ ọ̀tá rẹ àfikún rè é yọ̀bẹ kí ló ṣe tọ́jẹ́ wípé káyé tẹnìkan bàjẹ́ ní dùn máa yín nú
1: ní tí ọ̀dà
0: kí ló dé ẹ wá ń pòwe pé bẹ́ẹ̀ kí ẹranko ọ̀bàjẹ́ tọ́mọ èèyàn ò lè dùn
1: òwe kòwe ni
0: sọ́ra rẹ
1: sọ́ra rẹ
0: kí lè rí ìgbà ń bẹ̀ ná
1: òye wa
0: nínú yín kìnní nínú àbòsí nínú oríkì ṣíṣe ẹ yí padà
1: kí lè
0: rí ìgbà nú ọ̀tẹ̀
1: ẹ jáwọ́ ló wà tí ọ̀tọ́
0: òjò láyọ̀ ọ̀gbìnrin ti yín bẹ́ẹ̀ bá ti rẹ́ ni ó jìn ọ́ fè ibẹ̀ nínú yín máa dùn sí kí ló dé
1: ẹyí padà
0: ọmọ pé tẹni tó dé la rí lónìí tẹni tí ń bọ̀ àmọ́
1: àti pé
0: tí ò tí kú tó tí mọ irú ikú tí ó pa ń wo
1: kò lè mọ
0: ọba yìí tí ì sinmi àwọn owó olúwa rẹ ọgbọdọ fẹ lẹwọn ṣe yẹyẹ
1: bẹẹni
0: èyí tọ́ ni wípé
1: ọkùnrin
0: bá ti káparò lẹ́sẹ̀ ṣe ní ọ̀dẹ̀gbẹ́ ẹyẹkẹyẹ nínú oko àmọ́ bá ọba ríràn lọ́wọ́ tó lè ṣe fún yàn ṣé bá ọba ríràn lọ́wọ́ tó lè ṣe fẹ́ ni ó jìn òfin ìwọ́n tètè gbìyànjú
1: kọ́
0: ọmọ pé o ṣe tiẹ̀ tó sì tún rọ̀rọ̀ tùnú tá ọba rọ̀rọ̀ tùnú ni kó o ṣe
1: mọ́
0: sọ̀rọ̀ àsádàmọ́
1: mọ́
0: sọ̀rọ̀ tí ó tún dákún nǹkan ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí ibà méjì kọ́
1: ilé
0: kan àbálẹ̀ bò àìkún
1: èyí kún
0: ó bá sọ pé kíkún dídáná sun ní jẹ́bẹ̀ yé ṣe rí kí sí kúrò nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kún
1: asọ̀rọ̀
0: ẹ̀yìn kẹlẹ́ba tẹni jẹ́
1: asọ̀rọ̀
0: ẹ̀yìn láì dáa
1: ojú
0: ìyá sọmọ lóore
1: ìwọ náà
0: yé tẹlẹ̀ ní ńláùlà o
1: yé
0: tẹlẹ̀ ńláùlà o
1: ìrìn
0: torí kì í ṣe fẹ́ o
1: ìdọ̀bálẹ̀
0: yìí ṣe wà
1: kọ́
0: ogbó kọ́bọ̀ ọtọ́ lórí àwọn lásán
1: ni ọmọ
0: ó tètè kú
1: lórúkọ lọ́wà
0: ọmọ baba lélẹ́rú sọ fún aláàárọ̀ tòní wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́
1: ẹni
0: agbójú okùn lé ọ̀jẹ́
1: ni agbá
0: mọ́ ní ràrẹ̀ ọpọ́ lẹ́ni ẹ̀yìn ò ṣe é gbé gbogbo ẹ̀mí tẹ̀
1: ẹyin ológun ló kẹ kí kowé ọsẹ sí
0: ẹsẹsẹ sẹsẹ sẹsẹ kowé.

0: Orúkọ mi ni Alábọ́kọ ìyàwó ẹ̀ wú bàbá méjì
1: látòlómi.
0: Wú bàbá méjì látòlómi. Ẹ̀rí èso rẹ̀. Ẹjọ́ máa rẹ́rìn báyìí yóò rẹ́tùn máa bàyàn jẹ́. Ẹjọ́ máa bóyí báyìí ẹjọ́ máa tẹnu bọlẹ̀ tó ti tó rògbò yóò ti lọ́rẹ̀. Ibi tó ń ti mọ gbọ́rọ̀ rẹ̀ ò tún ní dá.
1: Abẹ́ẹ̀ri.
0: Inú ara ẹ ni ó máa àkì ló ní bàjẹ́.
1: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ jẹ́ fi gígùn lábalábẹ̀ ń torí pé ọjọ́ ń lọ. Àsìkò ṣe mú sọlọ́kùn mọ́lẹ̀ gbogbo ẹ̀ la fẹ́ fọ́ bà tètè ojú ò ní tìwá o láṣẹ lọ́wọ́ olódùmarè prophet pastor Akintayo Yusuf gengbe ọ̀rọ̀ who is Jesus evangelical ministry ayé yín ò ní ta o ẹ kú palẹ̀ mọ́ àjọ̀dún ọdún kẹrin ọ́n bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọlọ́run ó jòó pé bá wa láyé ẹ sàmí ẹgbẹ́ tó àmì mi ẹ jẹ́ bọ́ sí abala àròkàn fún tòní torí ibá méjì kọ́ àròkàn nífẹ̀ kún àsun dákẹ́ ojú ò ní tìwá o láṣẹ lọ́wọ́ olódùmarè dọ́kítà ládì ipò mo kìyìn ni àgùgù ń bàdà ayé yìí ò ní ta bàbá ògo ó tún ti kọ́ bí ti kọ́ wọ́n ń kí wa ni ayé yìí ò ní ta ojú ò bògún lọ́wọ́ gbogbo yín pátápátá òun la kí o ajìrájí lóde ajé ń bàdàn samuel bitoyin ọmọ ìyá bàbá ti ẹ̀ pè mí ni bàbá alájì òkú wòlíì ti ń kìlọ̀ wà wọ́n ti pè mí láàárọ̀ yìí kó tó di pa àbẹ̀rẹ̀ ètò ẹṣẹ́ o àròkàn ó ń dà

0: lórílẹ̀-èdè àti láàrin àgbáálá ayé ọgbọ́n ọgbọ́n lohun gbogbo ń kọ́ ni. Ṣé mọ̀ pé tó kẹ́ mo sọ fún wa pé ọmọ rẹ̀ tó gbé kúrò lọ́dọ̀ Adébáyọ̀ ó ti di dọ́kítọ̀, bàbá yìí ti fún un lówó, ó ti nílé ìwòsàn tara rẹ̀, àṣẹlẹ̀ ìwòsàn tọmọ yìí gan ni a gbé bàbá yìí wá. Ọmọ òkúkú dá bàbá mọ̀, bàbá gan ọmọ mọ́. Ìgbà wá díjọ́ kan, ìyá ọmọ yìí wá, ìyá àṣẹlẹ̀ ìgbà tí dọ́kítọ̀ lọ tọ́jú Adébáyọ̀, àṣẹjọ́ náà gan ni ìyá ọmọ yìí wá, tí sì ń bẹ lọ́fíìsì. Lẹ́yìn tí ẹ sọ tí wọ́n ní sọ tán, tí dọ́kítọ̀ fún ìyá ẹ̀ ní tó fẹ́ fún tán, bó ṣe fẹ́ mọ̀ pé kí wọ́n máa jáde lọ kọ́ pàyà lẹ́sẹ̀ dà kọ́ bọ́ta, nìyá rí Adébáyọ̀ yé ti rí. Ṣẹ̀sì mọ̀ pójú tọ́ mọ ni ọ̀gbọ́dọ̀ sọ pé òun ọmọ ni mọ́ lágbájáre. Dọ́kítọ̀ ní ṣe ẹ mọ̀ wọ́n ni bàbá alágbájá. Tí mo rí rèé àtọdún kejì rèé tó ti ń bá yí èèyàn ní iwájú ebi fóun kí ìwọ náà wá ṣe ọmọ tèmi lèmi wá kí ọmọ mi dọ́kítọ̀ dọ́kítọ̀ ẹ bá ń kí wọ́n ṣe dáadáa sí mi o, wọ́n tọ́jú mi o. Ayé o, ayé o, Débáyọ̀ ọmọ tó ọkọ̀ sí lọ tó rí ti arò tí èpè bàbá pè ọ́ èpè lọ́mọ gbé aṣẹ́ ọmọ rẹ ń dọ́kítọ̀. Ọmọ ni what? Ẹyin bàbá rẹ rèé tí èpè bàbá pè mọ́ fún alépè ó rèé. Wọ́n ti gbé bàbá wá sọ hospital ọmọ àti bàbá àtọmọ wọn ọ̀dára wọn mọ̀. Ẹ wò gbé ayé bàbá ò ní kọ́bọ̀ lórí ọmọ tẹ́ débi ó dé, ṣé kọ́ wá tọ́jú ẹ̀ ni àbí kọ́kàn fílẹ̀? Ọmọ Nàìjíríà 0912370 8675 oníkẹ́ ẹ̀ fi bá wa dá sí àti +234 814 249 1006 oníkẹ́ ẹ̀ fi bá wa dá sí.
1: Olóòkú owó bàbá mi o.
0: Ẹ mọ̀ káàárọ̀.
1: Yín kò ní ṣe ní yóò ní sọ wọ́n lọ́wọ́.
0: Àmì Jésù.
1: Orúkọ tèmi ni Kòfóṣì Fádúní Ìbàdàn.
0: Ẹ mọ̀ ṣéun bàbá Kòfóṣì.
1: Ẹ mi mọ̀ sí láéláé.
0: Àmì.
1: Ṣé rí ibi tọ́rọ̀ dojú ẹ̀ kò sí ìdájọ́ bàbá lọ́wọ́ ọmọ. Kò sí ìdájọ́ òbí kankan lọ́wọ́ ọmọ.
0: Ẹ jẹ́ pé ọmọ rẹ̀ ṣe
1: tiẹ̀ kó tara bàbá yẹn sin ọba tó ní ọba tó dáa. So bó ṣe jẹ́ nìyẹn nígbàgbé mọ̀ láéláé
0: kò
1: fóṣì ni látọlú ìdí.
0: Kọ́ máa tọ́jú bàbá rẹ̀ lọ.
1: Bẹ́ẹ̀ni kó tọ́jú ẹ̀.
0: Ọ̀dà. Ẹ ṣeun ẹ káàárọ̀, bàbá tí ń wọ̀n lé pè ńgbà tí ẹ bá pe fóònù ẹ̀. Ẹ káàárọ̀.
2: Ẹ kò tẹ́lẹ̀ kó sí ẹ káàárọ̀ orúkọ mi ni Solúṣọ̀ Gàlátà yóò gan lẹ̀ yẹn.
0: À ń gbọ́.
2: Kó tara rẹ̀ sí náà ni o, kó mọ wo tọ̀ṣẹ́ rẹ̀ mọ lára wọn, kó tara rẹ̀ sí náà ni o.
0: Ẹṣẹ́
2: ṣe àwọn òbí ẹṣẹ́ àwọn ìrìnàjò ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún náà àwọn òbí wa ẹṣẹ́ àwọn òbí wa ló wà
0: ọ̀ṣẹ́ ẹṣẹ́ ẹṣẹ́ àwọn èèyàn kọ́rí Facebook bí ilẹ̀ bí ó ní mú kí yẹn ẹṣẹ́ ò dọ́kítọ̀ ẹ̀ máa wọlé.
3: Alhaji Dr. Ayla Gbogbo láti Lánlátẹ̀.
0: Ẹ ṣeun.
3: A máa ń sọ pé kò tara ẹ̀ sílẹ̀ òun. Ṣé ẹ̀kọ́ la fi ń kọ́ra wa ẹni? Ẹni tí ò yà sọ́mọ, tí ò tọ́jú ọmọ, tó wá fẹ́ gba àǹfààní ọmọ. Nǹkan àrò àṣọ ni pé kó jẹ́ kójú ẹ̀ já ṣùgbọ́n kó tọ́jú ẹ̀. Èyí ta bá ń pé káwo tọlọ́run mọ́lá á máa ẹ̀kọ́rìjà àwọn ẹlòmíì tí òun nìkan ṣe náà ni.
0: Tí ọmọ ṣe láàbí
3: ọmọ tọ́jú. Tí ọba tọ́jú tẹ́yà ni ọba tọ́jú ọmọ yẹn ń kọ́ kó kà pé kó já láàánú. Ṣé ọmọ yẹn inú kó jẹ́ pé yọ́ ya ìyàkuyà tàbí ẹni tí ó máa pa àwọn yẹn kí láàrin gbòòrò. Ṣé òun wá tọ́jú ẹ̀ òun bàbá wá ní problem míì sí. Yóò tọ́jú ẹ̀ ṣùgbọ́n kò fi já lójú.
0: Kò fi já lójú àbí kí wọ́n bíìlì ẹ̀ lówó tó tọ́
3: lágbára ni. Tàbí kọ́ bíìlì
0: ẹ̀
3: mo wà pa àwọn ènìyàn ọmọ ọhún sórí ẹ ọlọrun bá gbé sórí ẹ ṣé o fojú ẹ já
0: ọmọwé
3: ayélujára láti ṣàlàtẹ.
0: ẹ ṣeun. Bá a ṣe ń lọ sórí ìpè tí a ń pè wá bẹ́ẹ̀ náà ni ẹ tún jẹ́ padà sórí Facebook. Ẹ jẹ́ gbà pé ká tó lọ sórí Facebook. Ẹ káàárọ̀.
4: Ẹ jẹ́ káàárọ̀.
0: Ẹ kojú mọ́.
4: Orúkọ mi ni Akinwale Fatai Eke Ìjẹ̀bú bẹ̀rẹ̀ látọ̀mí Ajé.
0: Ẹ mọ̀ ṣéun.
4: Ẹgbẹ́ òbí ìrìnàjò bàbá yà ti ọ̀rẹ́ ẹ̀ ṣe ṣẹlẹ̀. Tí bàbá àti ọ̀tọ́ bàbá jọ kọ́ra wọn. Ǹjẹ́ ọmọ tó ní dókítà ẹ̀ ṣe tọ́jú ẹ̀
0: lónìí?
4: Ṣé gbogbo nǹkan ọwọ́ ọlọ́run ni o?
0: Ọwọ́ ọlọ́run lọ́wọ́
4: à. Ẹgbẹ́ òbí ìrìnàjò bàbá yà ti ọ̀rẹ́ ẹ̀ ṣe lọ́ọ̀ni. ẹ̀ta wọ́n ní ká fojú wọn lọ sọ orí ẹ̀ máa ń ṣe nínú ayé bẹ́ẹ̀ mọ̀ pé inú ayé ta wà ní náà.
0: inú ayé lè tọ́ sẹlẹ̀ náà ti sẹlẹ̀.
4: bẹ́ẹ̀
0: ni ṣé
4: pé bàbá ẹ̀ náà
0: ti yá ọba kọra wọn. ó
4: ní mọ̀
0: di
4: dọ́kítọ̀.
0: àwọn èèyàn ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ ẹ jẹ́ lọ sórí Facebook ká wo àwọn bíi mélòó ń bẹ̀ àgbọ́dọ̀ jẹ́dùn wọn.
5: Veronica Ọlákùlẹ́yìn wọ́n ti darapọ̀ mọ́ wa wọ́n ní happy weekend sir.
0: ẹ ṣeun ẹ
5: ṣeun Emmanuel Imabaje Olamide Latif Iyabeje Legusi Latunoba Fisk Ganiyu àná ti da pọ̀ mọ́
0: àwọn owó wa
5: láàfin yọ aláàfin ni wọ́n ti wọ́n ọmọ jọ dádì Afis
0: Abiodun láti sanyó ní ìbàdàn ọlọ́gbọ̀n sí ààrẹ lọ́gbọ̀n lọ́gbọ̀n
5: Adéwumi Kasim Adekas àwọn náà wọ́n wò wá láti New Garage Ìsọ̀lá Kúrètì Ajibọ́lá wọ́n ní àwọn náà wò wá láti
0: ọ̀yọ́ aláàfin Fatima Raji Ayatayé Lolú A3 lọ́dàn ẹ máa sí ààrẹ lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n.
5: Ìmọ̀fọ̀jà Peter Ọláṣìndé Habib Kamadupe Alaba Yusuf Abiodun Alabi Oyetunde àwọn náà wò wá láti
0: àmúlò kù. Ẹ ṣe àdúpẹ́ o.
5: Ayọ̀lá Ọlálékan wọn ni Wẹ́dọ̀ San from
0: Wáyà
5: Ọ̀yọ́ Aláàfẹ́ Kamarudeen.
0: Ẹ máa mú polówó oyin bọ̀ ká báyìí polówó ọjà kọ́ tà wàràwàrà.
5: Kamarudeen Oyinlọla Oyinike Ṣéwọ́nládé Púpọ̀ Adéyẹmí Adéyẹmọ láti Olódóńbàdàn.
0: Ẹ ṣeun
5: àwọn náà wò wá. Adéyẹmí Ayọ̀ Bami Alhaji Ajenifuja Abbas Anayekin Saheed àwọn náà wà sí.
0: ẹ ṣeun ẹ jẹ́ fi
5: látà ọba alájà òjò yìí wọlé.
0: ẹ ṣeun ẹ ṣeun àwọn èèyàn pọ̀ ń bẹ̀
5: á lè ka gbogbo wọn tán
0: bàbá ní àkà wọn ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. Olóyè tó dé ládi ipò àkọ́gun Olúńlọ́yọ̀ báwo ni bàbá ẹ kú tọjọ́ òbí tó rí kọjá o ìgbà ọdún ọdún kan ni a sì gbọ́dọ̀ gbàgbé bàbá wa Olúṣọlá Ọládiípọ̀ nílé Asaka pẹ̀lú ìyá wa Ọlárẹ̀wájú Ọládiípọ̀ ìyá ẹlẹ́ja ayé yóò ní ta o gbogbo olólùfẹ́ ètò yìí pátápátá gbogbo yín mo kí o ìbànújẹ́ ayé òní kàn wá láṣẹ lọ́wọ́ Olódùmarè ìyá wa Ìlájúbọ́lá mo kí ọ kú àsẹ̀yìndé bàbá rẹ̀ bàbá àti ẹ̀ náà pọ́dún mẹ́wàá tó ti jáde láyé àdúpẹ́ ọlọ́run tí ọ lẹ́yìn o ò ní dòkú kíákíá láṣẹ lọ́wọ́ Olódùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí yóò ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin náà lè ní ìṣẹ̀lẹ̀ kan tí ń fọ̀ ọ̀nù yín yálẹ̀ ti rán náà àbáyọ àbẹ́ẹ̀ tí ẹ̀ tí ì rí ẹ máa bọ̀ ń lè ṣe olóògbòrò communications ti ń bẹ ní òde ajé junction ń bàdàn àmú kankan ojú títì la wà ìbọn ohun tí ò sún ọ̀nà gbá bíyá ojú títì la wà ẹ gbọ́ ẹ pé nọ́mbà mi 08037037 28 bọ́yẹ̀ ẹ fẹ́ ká báyìí polówó ọjà àbí ẹ fẹ́ ní ìṣẹ̀lẹ̀ àròkàn tẹ́ ẹ fẹ́ mú wá àbí mò ń wọ́n kọ́ mò ń wáyà bọ́ bá jó lóòótọ́ ẹ kàn sí wa bọ́lọ̀ ń bá kọpó rì lọ́dọ̀ wọ́ rí o èmi fọwọ́ gbáyà o àmì àní mo fọwọ́ gbáyà rárá ohun ọlọ́run ni mo máa ń tẹ̀lé tọ́lọ̀ ń bá kọ pọ́dọ̀ wa ló ti rí o rí bí ọba sì wàá kọ́ tọ́ á gbìyànjú tiwa ọ̀nàlà dágbére já mọ́ lọlé.
5: Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ láti pàdé bógo ti ń jẹ tàlàwùrà bí títí ọjọ́ mẹ́jọ òun ilé òní lé wa ọ̀nà nínà wa àbúrò ayé kò ní jẹ́ tèmi tẹ̀yìn ojú bàbá kẹ́mi bẹ́ẹ̀ ṣe ń pè wá là ń gbọ́ ẹ wo ó tún dọjọ́ mẹ́jọ.
0: Dr Smart mo kí wọn náà àyàmù kọ́lá jẹ́ àlọ́lé tayélólú eléjì rẹ̀ ẹ̀ jẹ́ àlọ́lé abímbálá o ọmọ sadiq ayé rẹ̀ ò ní ta láṣẹ lọ́wọ́ ọlọ́run fẹ́mi ògúnyẹmí rè ẹni tí gbogbo ayé ń pè ní olóògùrú ọmọ bàbá ti ń bẹ lélẹ́rú a pàdé ńjọ́ mẹ́jọ bógo ti ń jẹ tọ́lọ́run láṣẹ lọ́wọ́ olódùmá ìyálójè gbogbo òjè ń kọ́ o ayé yìí ò ní ta àti gbogbo àwọn èèyàn rẹ pátápátá títí ọjọ́ mẹ́jọ má lè oṣù òṣìṣẹ́ àfẹ́ni tí ò ní bá láyé àjùjọ mẹ́jọ lọ ẹ kú kalẹ̀.
6: La la la la la gelu FM jagaba gogo retio ma

0: wòlíì tó ṣe lóògùn àṣẹ ọ̀rọ̀ yìí. Wòlíì àjíire jẹ́wọ́ adéoyè jẹ́pì ọmọ Jésù. Bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí orí rẹ̀ ń kọ́ mọ̀nà lákọ̀tún lójoojúmọ́ sí. Èmi ò ṣe tán kú. Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ni o lálàmí sí. Bàbí lèrò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́.
1: Sọ ni with God bus stop. Ẹ̀yin ilé epo sókè àtijọ́ ni with God kalẹ̀ sí Bàbí Challenge World Road Expressway nílẹ̀ Ìbàdàn.
0: Èmi ò ṣe tán kú.
2: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
3: Hallelujah.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù.
3: Àmì.
2: Bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé. Mo dúpẹ́ mo fi gbogbo ògo fún orúkọ yín fún àánú àtòrí ọ̀fẹ́ tí èmi àti gbogbo ènìyàn rí gbà láti wọnú oṣù keje. Òní ni Sátidé àkọ́kọ́ nínú oṣù keje. Òní lọ́jọ́ kẹrin kábíyèsí. Gbà ọ̀pẹ wa.
3: Àmì.
2: Gbogbo ẹ̀yin tí ó gbọ́rọ̀ agbára ẹ̀ ayé yìí ò ní wà bákan
3: náà. Àmì Jésù Kristì.
2: Bíbélì ni ó rán ọ̀rọ̀ rẹ̀, ó mú wọn lárada, ó sì gbà wọ́n náà àìlera wọn. Gbogbo ẹ̀dá àlàyé bí ẹ ti ń gbọ́rọ̀ yìí nípa gbígbọ́rọ̀ agbára yìí, ìdáhùn bọ́rọ̀ yín.
3: Àmì.
2: A ó sì bá yín lọ.
3: Àmì.
2: Jésù Olúwa wa.
3: Àmì.
2: Èmi ìránṣẹ́ Ọlọ́run àlàyé tó ń fi gbogbo ògo fọ́lọ́run lórí mi àti lórí ẹnìkọ̀ọ̀kan ni wòlíì àti ajíhìnrere J.O. Adéoyè, ọmọ Jésù, bàbá àṣẹ kìkì ọ̀rọ̀, ọ̀rọ̀ kìkì àṣẹ pápá authority. Mo kí ọ pé o kú oríire pé o bá iṣẹ́ ìránṣẹ́ agbára ẹ pàdé. Kọ nọ́mbà ẹ sílẹ̀ 08063490593. Again 08063490593. Nọ́mbà tí mo pè fún yín yẹn, ẹ tẹ̀ ẹ́ sórí fóònù yín, kẹ fi agbára ọ̀rọ̀, kẹ fi save ẹ̀. Tẹ bá ti wá save ẹ̀ tán látòrí WhatsApp, kẹ wá sọ pé please add me, ọ̀ọ́kẹ́ ni mo fẹ́ máa gbọ́. Wọ́n máa fi ọ̀rọ̀ agbára ránṣẹ́ sí yín lójoojúmọ́, tẹ sì fi máa ní ìbápàdé àtàwọn àdúrà tí ayé yín nílò lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri àgbáyé náà ti ń kófà tí wọ́n sì ń jọlá ẹ̀mí mímọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ agbára ọ̀rọ̀. Bákan náà, tá a bá rí ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ agbára ọ̀rọ̀ tẹ́lẹ̀, tẹ́ ẹ kàn rí pé ẹ ò gbọ́ mọ́, ohun tẹ́ ẹ máa tún ṣe ni pé ẹ tún padà tẹ nọ́mbà yẹn, kẹ́ ẹ padà add. Gbogbo ìgbà làwọn èèyàn ń pọ̀ sí, so kẹ́ ẹ tún add, kẹ́ ẹ ní please add me, àbí kẹ́ ẹ ní mo fẹ́ máa gbọ́. Olúwa ràn wá lọ́wọ́. Ní agbára ẹni tó ni ayé àtọ̀run, lónìí Sátidé àkọ́kọ́, a ní wákàtí ìgbèníjà níbi tí Ọlọ́run ó ti rí èmi àti ẹgbèníjà. A máa rí ọgbèníjà lórí ara, lórí ọmọ ẹ. Ti débẹ̀ kí aago mẹ́jọ tó lù lágbára Ọlọ́run, ẹ̀rí ló máa jẹ́ fún ọ lóṣù yìí. Ní oṣù yìí, ohun tó ni oṣù ìdúpẹ́ ìpè tí mo máa ń ṣe lọ́dọọdún. Mo sì fi dá ọ lójú wípé ẹni tó pè mí, tó ràn mí iṣẹ́ tó jù mí lọ, tó ń ṣeun tó jù mí lọ, nínú oṣù ìdúpẹ́ ìpè wa bá Jésù pàdé. Bákan náà, ní ọ̀la Sunday ìsìn wákàtí ìyanu láago mẹ́jọ kùtù àìníyẹn àti normal ìsìn wa láago mẹ́wàá. Àwọn tó bá fẹ́ rí mi fún counseling every Monday ni mo máa ń rí yàn. Wàá ti dé kí aago mẹ́wàá tó lù ní chọ́ọ̀ṣì wa Day with God lórí ilẹ̀ agbára àjíǹde. Bákan náà, ìṣòro tó ti di gbajúgbajà, ìṣòro èmi ò ṣetán kú, ó máa wáyé ní Thursday. Tètè dé sí ìṣòro yẹn kí aago mẹ́sàn-án tó lù. Iṣẹ́ ìránṣẹ́ agbára tí màá máa ṣiṣẹ́ lé lórí lóṣù yìí, àkòrí ẹ̀, bíbọ́ lọ́wọ́ ìdádúró àti ìdágúnlẹ̀ láti tẹ̀síwájú. Mọ̀mọ́ bàbá, a ti parí oṣù mẹ́fà lọ́dún yìí, oṣù keje la wà. Gbogbo ipá àti ìjọba tó fẹ́ dá ọ dúró tàbí dá ọ gúnlẹ̀ tí òfin ò tẹ̀síwájú, ó máa gbiná sọnù.
3: Àmì Jésù Kristì.
2: Ìpín ìṣẹ̀dá ìwáyé ẹ kò ní ṣe é dádúró.
3: Àmì Jésù Kristì.
2: Bó ọ̀rọ̀ àkọ́sọ yìí, ìfẹ́ àti ìrètí Ọlọ́run fún olúkúlùkù ènìyàn ni láti máa dàgbà sókè. Pé ìfẹ́ Ọlọ́run ni pé láti mú kí èmi ìwọ ọmọ wa kó dàgbà sókè. Èyí lọ́lọ́run fẹ́ fún wa. Nínú ìtẹ̀síwájú nípa ti ìgbé ayé, ìdílé, ìdáwọ́lé àti ti ẹ̀mí, pé Ọlọ́run fẹ́ pàtàkì inú oṣù tá a wà yìí pé ká má ṣe é dádúró. Agbára Ọlọ́run lè mú ìgbé ayé wa tẹ̀síwájú kìkì pé kí a wà sọ́dọ̀ rẹ̀. Ayé rẹ̀ bàbá mọ̀mọ́, ayé yín ó gba ìtẹ̀síwájú.
3: Àmì.
2: Kìkì tí ẹ̀yin ó kàn ṣe ni pé ẹ sàtọ̀ Ọlọ́run ti mú ayé ẹni tẹ̀síwájú, ẹ sàtọ̀ wá. Ìwé Isaiah orí kẹta ẹsẹ̀ ìkíní sí ìkẹta.
4: kíyèsí olúwa olúwa àwọn ọmọ ogun mú ìdádúrà ti ọ̀pá kúrò nínú jerusalem àti juda.
2: Ọlọ́run fẹ́ mú ìdádúró kúrò torí pé Ọlọ́run ni ó sì lè mú kúrò bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ fún gbogbo ẹ̀yin tó ń gbọ́rọ̀ yìí òpin bá ìdádúró
5: àmì jésù kristi
2: òpin bá ìdágúnlẹ̀
5: àmì jésù kristi
2: èmi àti ẹ a ò ṣe é dádúró
5: àmì jésù kristi
2: a ò ṣe é dágúnlẹ̀ yes.
5: Gbogbo ìdádúró oúnjẹ àti gbogbo ìdádúró omi.
2: Wo bí gbogbo ibi tá a ti ní ìdádúró ní ìpínlẹ̀ yìí ní ìlú yìí gbogbo ibi tó ti ní ìdádúró lórí iṣẹ́ lórí ìdílé ẹ ó ní ìdádúró oúnjẹ ẹ rí i pé àwọn èèyàn ò róúnjẹ jẹ bó ṣe yẹ kí wọ́n rí oúnjẹ jẹ gbogbo ẹ le kokoko. Mo fi gbogbo ẹnu sọ pé Ọlọ́run lè mú ìdádúró yìí kúrò tí a ò ní gbáyé fún àwọn ìdádúró ìmọ pẹ̀lú agbára Ọlọ́run. Yes.
5: Alágbára ọkùnrin àti jagunjagun onídàájọ́ àti wòlíì àti amòye àti àgbà balógun àádọ́ta àti ọkùnrin ọlọ́lá àti ìgbìmọ̀ àti oníṣọ̀nà àti alásọdùn.
2: Wo bí gbogbo ẹ̀dá alàyè ni Ọlọ́run fẹ́ pè jáde nínú ìdádúró tí a bá ti ṣetán fún Ọlọ́run. Kí ló ṣe ìwọ sátọ Jésù wa? O ní ẹnikẹ́ni tó bá ṣàképe orúkọ olúwa la ó gbà nírú àkókò yìí olúwa fẹ́ gbọ́ ọ. Irú program tí mo pè ọ sí wákàtí ìgbèníjà láàárọ̀ yìí mo fẹ́ kó gbìyànjú kó wà níbẹ̀ ìwọ náà a borí ìdádúró. Bákan náà nínú ìsìn lọ́la ìsìn ti kùtùwà òwúrọ̀ ìyanu mo pè ọ síbẹ̀ ní with God lórí ilẹ̀ agbára jíǹde mo fẹ́ kó wá síbẹ̀ ní àárọ̀ la wà ní ìbápàdé orúkọ Jésù.
5: Àmì.
2: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ há agbára jíǹde ó pè yín jáde.
5: Àmì Jésù Kristi.
2: Ẹ jáde nínú àhámọ́.
5: Àmì Jésù Kristi.
2: À á sì bọ ọyìn lọ lógun.
5: Àmì Jésù Kristi.
2: Jésù olúwa wa.
5: Àmì.
2: Kókó àdúrà ó ní Ọlọ́run alàyè tí ẹnikẹ́ni ò lè dádúró gba ayé mi ayé àwọn ọmọ mi lọ́wọ́ ìdádúró mú mi tẹ̀síwájú ní gbogbo ọ̀nà ayé àgbà ìtẹ̀síwájú o sì ní ṣe dádúró mọ́. Jẹ́ ká gbọ́ phone number. Gbogbo ẹ̀yin tí fóònù yín bá ní WhatsApp mo fẹ́ kẹ́ ẹ kọ nọ́mbà ẹ̀ sílẹ̀ 08063490593
6: tàbí kẹ́ ẹ pé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ sórí nọ́mbà yìí 08034005204 08034005204.
7: Èmi ò ṣetán kú. I beg. I'm not ready to die. Alé mi ò ṣetán kú. Àyàmó logo mi gbọdọ̀ ṣẹ nínú ẹ̀mí gbogbo ni. Negative forces are the causes of accidents, injuries and death, not God. Use the stripes and the blood of Jesus to silence them. This Thursday, attend the vigil with the theme, I am not ready to die. Jésù Kristì ló sọ wípé èmi kọ́ ẹni kú kan. Wá gbàgbára tó ń lò fi jẹun tọ́lọ̀ ní kò jẹ́ ló pèpè. Níṣòru èmi ò ṣetán kú. Lálẹ́ Àlàmísì ọjọ́bọ̀ yìí lórí ilẹ̀ agbára àjíǹde
1: lẹ́yìn lè po sókè àtijọ́
7: ìlú òpó márosẹ̀ challenge sí wo road nílùú
1: ibi tí ọba dáre tóyè lámì.

0: wòlí tó ṣe lógun àṣẹ ọ̀rọ̀ yìí wòlí àjíire jéhùn adéoyè jéfi ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀ tó lójoojúmọ́ sí èmi ò ṣe tán kú ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ní o lálàmí sí bàbí lérò tí máa ń yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́
1: sàn ní with God bus stop ẹ̀yìn ilé epo sókè àtijọ́ ní with God kalẹ̀ sí bàbí challenge world expressway nílẹ̀ ìbàdàn
0: èmi ò ṣe tán kú.

0: ku ojumo o e si ku ojumo e ku ojumo mo ni wo bi e tin lafani ati mo gbo wa laaro tuni awan se ladua wi pe bi ojumo ayo bo se mo wa laaro tuni ile ayo e na ni osu wa o a ni kawo leri sunkun a si ni ba won fara gbaruwe a si ni ba won kigbe ye gba mi si ara lekeji lo ro tini ati ni gbogbo ojo aye wa gbogbo abidemi lo ko temi o akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se lo ro bo ba pe ti ti a mo se lojo ale e kaabo sori edo ki royin
1: yi ka agba nla aye te tin gbo wa laaro ye ati de laaro yi na nu baba si de ba on e ti mo pa won royin ti o leja ba kan ninu awon royin te fi mo bi pe ayin gan ile Nigeria lo gbede duro ati agbaye in bi ti oro gbe kunde gangan ibe let lanfani ati gbo laaro toni
0: semi
1: se ma ngba yin nimoran lojo aba meta pe ile ti mo o iya bi nbo ile ma ti mo baba bide mi ende nle o tori pe bi le ba ti mo bayi keyan muse aje keyan muse na ni oba lejo nu ba se wa ngbiyanju kaakire ta si nwo ona ati la lona to legitimate ni o kolohun olodumare kojo ba se njade lo ka ma pade agbako ki agbako ko si ma pade wa la se lowo olohun olodumare edo kiroyin na le ngbo o ni kan ni ti lagelu oke gajoke ile funfun balawo felele ni lo ti ibada ah laaro toni o tun lagba po tori pe awon oro yin ta ko de yi ah o po koja ka si nkan ma ni gbogbo le lokun yi o gbogbo le lokun yi o se wa ri bi call the special one lo ko mi e ka haro
0: oda eyin se gbagbe pe bi e tin gbo wa na le lanfani ati ma wu wa ketekete loju opo takun agbaye banidore social media platform ni won pe pelu lagilu 96.7 fm loro toni e ba wa fun if you fail si ke like re ke si ba wa si are ko le lo logun logun logbon logbon bi o se awon koko eleyi ti awon royin ohun gbeleju e na ni a ko ma mu ni eyo kokan ejeji tori pe arara daju o iwe royin the nation nibe na ni won wo lati koko mu iroyin akoko ka laaro tuni nibi ti won tin sala yoro wi pe awon eyan kan e na ni won be labenu yi ti won se be ti won da sobori ti won je egun ti won ti se iranwo fun bi enikan se npira re ni oga agba fun ajo ti ile ise are tabi joba apapo ti won odale awon eyan wo na ni won wa kede wi pe won be leyin irufe eni be ba ba di arin gugun edo ki royin e mo gbala ye
1: abala keji royin to mu ni salaye wipe oro to ni se pelu eka le ise ijoba ti nsoju are ile tu won ni oje ofege won ni atiku egbe oselu adc egbe oselu ndc ati eni ti o je adari osise oba te mo falana afeni fere ni won ti ni eto pa wadi bo e se wadi o e bo ba si se se boya gbaja bi amila kini awon lagba po ngba ta ba darin gbogbon edo ki royin fun ti aro toni le gbo dada o
0: oda iwe royin di punch na lo ko eleyi lori oro eni to ti figba kan je gomina ile fo pa ma gba nile yi to nti awon iwa je banu emi efele won ni won fi oro lede lori oro re ni ayin ibi ti won tin sala yoro wi pe buhari gangan are ana ni orilede nigeria ina lo ye ki won fi oju re wi na iwa ajebanu lorilede nigeria lori owo kan ile to million mefa o le die dollar yen $6.2 million ta lo sala yoro awon kan ti won ma sise iwadi ti awon otuletule ko boku loju na ni won fi oro hun lede o
1: ka tun ko lapa bi na oro to ni se pelu igbarade feto idibo ni pele osun won ni eni ti o je oga agba patapata fun ile ise olopa nile nigeria en lo ti ni ipade po pelu adeleke yun gomina nu o atawon ekan okugo latare bi ipinle ohun se ngbarade fun eto idibo sipo gomina ni kope kope o
0: oda ko buru ko baje eje kin tun se be kin tun mu omi ni ayin tori pe arara daduo soso soso na ina ni aye gba o ninu iwe royin the nation nibe na eni mo si wa o nibi ti are Bola Ahmed Tinubu to tin sola yoro fun omilengbe ile ise ati awon oniroyin bi pe orilede Nigeria eni e fi le owo waju e mama fun gbogbo awon ise labi ile ti awon agbesumo mi ti won se e mama ba won fenama bi alagbede se fenama irin pelu ewuri lasiko ta wa yi o
1: ka tun tesi waju lori oro to ni se pelu igbaradi fun eka eto idibo odun 2027 won ni ajo ti INEC elo ti sun gbedeke ojo ti eyan le fo ko sile lati gba kaadi idibo alalope ni won ti sun si waju o iyun tumo si pe eyin te ti gba kaadi idibo yin e tara sasa oju se omo Nigeria ni lati idibo e ma ni ibo ibo tun won ni ka ma ba ni ka bo won ni campaign eyin e lo re gba kaadi idibo yin o
0: won mo ni kile kila ndi a joko le ni ko da elomi gan ba ja lo gbowo won ba ti gba tagba ka tun kori le lo joko
1: ara wa la nsi
0: barista ti ni awa ara wa
1: lansirawa
0: bi won ka bi won ni ka bota
1: won sa kokko soju se
0: ti e won ti e ka ngo ba duro ti se ba nka emi kan je se nje oni ti won mo pe
1: ni kan wa
0: jo ibore won se so pe obi elupi wa elupi se bi won ka bi won rin pe fun elupi
1: olagba
0: bo love you ka
1: olagba bo
0: won si fi soju opo aye jara
1: won
0: e ja jade o e jade dibo mole di mole o oda iwe royin the nation ni ahin nibi ti won tin sala yoro wi pe ki awon ti won je osefeyinti won ni won mo da muso muso tori pe ijoba apapo orilede Nigeria won ni ajele gbesi owo ifeyinti fun awon osefeyinti orilede Nigeria pension arrears won ni eleyi toto bilionu mokandini ogoji o le die naira 39.6 billion naira. Oh no, ni joba akpapo mo ti so lasiko ta wa yi.
1: All right, won ni won tun salaye siwaju lori oro ti o ni se pelu igbejo kan ti nbe ile ejo won ni ile ejo lo ti sun ojo ile ti won ma gbo oro to suyo nibi eto idibo labele sipo ti asofin agba nipinle ti Gombe won lojo keje lele ogun osu keje ta wa nbe yi ni n kalu kojo ko waju ile ejo ti ogbo oro to ba kan pe iwo ni o je oludije iwo n ti e lo re ma takara
0: okay ko won taka
1: eh ko ma taka
0: ki elomi o ta
1: kuli kuli
0: ke elomi o si mo yan
1: elomi le ta koko
0: won ko si koko nlo elomi le yan agbado
1: kini wa fa kara ati kini wa fa kara je
0: le fi joko bawo iya ti n pon ko
1: wa bredi bona keyan la ka keyan la bredi
0: ko si laarin
1: ku akara si laarin
0: ka boga
1: keyan pa de pada
0: gbogbo won se n bo kan da ko isun susu
1: won gbagbe ni
0: keyan sun isu
1: a si ma du life yo si
0: kilo fi sire
1: yi olorun ma lagba
0: won sa ma fi eyin kini eyin obe e ma fi ha bayi so iru susu sun ba pe loko ni jo ni ti eyan ba fe jaye tan yen to ba ti okode to sara lowo ro le to sele
1: laila
0: epo lo gbe waju
1: bayi ni
0: o wa fo
1: original ni o
0: epo ki olorun fi sire o wa fun iyo si
1: omo kete
0: kilo fi sire
1: o gbe mi debe
0: o wa ra won o mu ma o wa ra won
1: ti e jiri fila mo gbo
0: o da ke mo o ra fun o fun yi
1: is to ba tu
0: o fo wa fun iyo le lori o se le je pe koko le buna ba se ko wa je koko pupa o gbo ta ni o je koko arugbo o je koko pupa ti won
1: pelu kete to se gbedegbede gbogbo e keyan ni o yo ro toro
0: to
1: o lagba po
0: o fe mu awon mo sin generation si
1: awon generation ga ti ke se ti si gan bi ru awon bi mo ba iro po je kete ri nje
0: ti o ba lo so ti
1: o ba ko gboko nbo ni o ti gboko
0: je ti lo
1: daddy ni nfo yoro ogun fun ti e
0: tabi ki
1: o jin ni
0: tabi ki tabi mo wa gunyan ke wa se be lasa
1: ha so mo sapa
0: kilo fi sere
1: oge mi debe oge mi debe
0: so afesa pa tun le sise to ba ti tun wa je lasa te karaja ewe
1: ewe
0: lanu te raja omunu re
1: o tu gbe mi
0: ojo je we du lo kilo fi si eyi
1: o fe gusi ni esi ke won oloju
0: owo to wa ri
1: ojo ri o pare
0: mo ba tun wa ri
1: ja karoyo
0: to wa ri eku to wa ri eku eyi awon
1: eku
0: eku eda
1: e mo afe
0: afe ayo
1: wo ola si meji ba ko gaye kana ba
0: gbe mi jule gbe mi jule
1: wo
0: eh
1: ola gba
0: gbe jule gbe jule iwe royin ni punch ni ayin olomo sanu ayo
1: ayo ko ayo aje
0: aje royin
1: ayo aje fa
0: ayo loko ayo
1: ijo yo baba je to wa joko sa bege odan
0: eh
1: o abege odan
0: kan to wa gbe mu
2: yóò tutù búkú ọkọjẹ isi.
0: Ìwé ìròyìn The Punch ní àìkò sí pé wọ́n jìyàn gbé wọn ṣe kínní kan.
2: Ìmbò
0: ọkọ̀ ó lè sùn tamọ́jú.
2: Kò sí bẹ́ndìtì.
0: Tó sùn tamọ́jú.
2: Àwọn bíbọ̀ ti bá yé jẹ́.
0: Ìwé ìròyìn The Punch ní àyè ọba òkè yóò dá ìgbà dáadáa padà fún wa. Nínú ìwé ìròyìn The Punch ní àyè ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo wà o. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti mú ìṣípòrọpò àti ìyípadà alágbára dé bá sáà ètò ẹ̀kọ́ tọdún tá a wà yìí. Wọ́n sì kéde o wípé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọn padà sí yàrá akẹ́kọ̀ọ́ lọ́ba ti di ọjọ́ kẹfà oṣù keje ọdún tá a wà lẹ́yìn tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ olùkọ́ tí wọ́n ní ẹ̀gbọ́ ìyanṣẹ́lódì tí àwọn ń ṣeun látàrí bí wọ́n ti jẹ́ àwọn ọmọ àti olùkọ́ kó níjọba àbílẹ̀ oríire àwọn sẹ́wélé àwọn ti padà sí kíláàsì o.
1: Ọlágbà pọ̀
0: ó lọ́wọ́ sànú ẹni.
1: Kẹ́hìndé ìròyìn tá a ti kọ́ múlẹ̀ kan nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ìpínlẹ̀ ti Ọ̀ṣun ni wọ́n ń ṣàlàyé wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá yányán ilẹ̀ Nàìjíríà ni ló ti ké gbàjarè pé ẹgbà ni alájà o. Ọ̀rọ̀ yìí kọjá ń tá a lè fẹnu sọ. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ pé kí a máa para ẹni síwájú ètò ìdìbò sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ni ló tó àpérò fún ọmọ eriwo báyìí. Ẹja pé bíríkó tó ká pé bíríkó tẹ̀yìn àgbààgbà tí ń bẹ nílẹ̀ yé ká sì sọ̀rọ̀ ọ̀hún lọ́nà tí ó gbà dáa ni o ẹyẹ para yín mọ́ nípínlẹ̀ Ọ̀ṣun torí ètò ìdìbò.
0: Ẹni tó ti fìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú onígbálẹ̀ APC ọ̀mọ̀wé Abdullahi Umar Ganduje wọn ni ọmọ ti ṣàlàyé ọ̀rọ̀ jáde ni ẹ mọ́ fi ẹnu basta àwọn jẹ́ o ẹ sì mọ́ fi ipá ń dàgbà góòlù lọ́wọ́ òun. Òun ọ̀sọ́ wípé òun fẹ́ kú òní inú ẹgbẹ́ òṣèlú APC lọ sínú ẹgbẹ́ òṣèlú oníka méjì NDC o. N tí n ò ṣe tí n ò sọ ẹ mọ́ máa bá mi gbé káàkiri o. Umar Ganduje ló fi gbé ọ̀rọ̀ ta báhun inú ẹgbẹ́ òṣèlú APC lòun sì wà o. Òun ọ̀nà NDC òun sì dé òun nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú APC tọkàntọkàn.
1: Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò náà ní bẹ́ wájú mi fún tààrọ̀ tòní ẹ ti mọ̀ pàásìkò ètò ìdìbò láǹfààní àti yan àwọn adarí mi gbogbo ohun tó wá ṣe tí ó sì rọ̀gbọ̀ kú mọ́ ètò ìdìbò ọ̀hún ni la gbọ́dọ̀ pa bí ìyábìdún ẹ̀ka sì yànnà náà fún tààrọ̀ tòní. Wọ́n ní àjọ INEC ni wọ́n ti sọ̀rọ̀ bóde yányáyányá wípé ẹ̀yà ọmọ Nàìjíríà wọ́n ní wọ́n ní báyìí àwọn ti gba owó tó tó 500 billion naira wọ́n ní owó fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kùkù kẹ̀kẹ́ ẹ̀ka ètò ìdìbò fún ọdún 2027 ara gba ni o ara wo ni o àfàwọn òṣìṣẹ́ lówó ni wọ́n ní 500 billion ọ ti mí lákàntì o.
0: Ọ̀dà lórí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tó wáyé níjọba àbílẹ̀ oríire òun náà mọ̀ sí léyìí torí pé bí ọtí ọba tán àlejò ọlọ ni o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ mọ̀ ká mọ́ níbi tí wọ́n ti ń ṣe àlàyé ọ̀rọ̀ látẹnu ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àwọ ọ̀sán owó ìtúnisílẹ̀ rárá péré bí ti wulẹ̀ ọmọ o ránsọ́ọ̀mù nu fún àwọn agbésùmọ̀mí ẹni ibi ẹyẹ eléyìí tí mo sàn wọ́n o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ ń fi ọ̀rọ̀ léde lẹ́yìn tí ẹnìkan ti ṣe ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn lórí ayélujára very dark man tẹ́lẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sanwó ìtúnisílẹ̀ àmọ́ sí àwọn ẹni bí wọ́n gba owó ń tán wọ́n sì kọ̀ láti yọ̀ǹda àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá fi gbé ta àsanwó fún ẹnìkan kan.
1: Ẹja lọ ṣẹ́ka ìpolówó ọjà báyìí ká lọ rè é polówó ọjà nígbà bá wá ti ẹka ìpolówó ọjà ní àárín gbùngbùn ẹdọ kírò yẹn lábalẹ̀ sí gìjan bí ẹrù fún ti àárọ̀ tòní o ẹ kú kalẹ̀.
3: Ẹ̀dọ̀ kírò yẹn.
4: Aha! A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọ́n fòó kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀. ẹkú ti mọ ti àlèdáyà wípé ìdẹ̀kùn alálàájì àwọn oníkẹ́kẹ́rẹ́ lọ́dọ̀ tiwa ètò ilégbè ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tí yára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí àlèdáyà hajj and umrah services ní number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí àlèdáyà hajj and umrah services sórí 0806244 0572 àlèdáyà hajj and umrah services ajì ìrọ̀rùn ni tiwa bíznílàì tààlà.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Kasa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita so agun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan sile ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kore o ma le dede ara ma gba pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kiakia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mu jo yin lola complete iwo road ibadan telephone 08033715988 08033715988 enter tojo are lo ma toni toni.
7: Alhamdulillah, Form 1, Oyo State Chapter is 40.
8: Alhamdulillah.
7: To therefore celebrate 40 years of Allah's goodness, the Executive Council and members of Federation of Muslim Women's Associations in Nigeria, Form 1, Oyo State Chapter is inviting you to a week-long activity. Odidi Ose Kongbaku, Laf Wachaye, Goji Odui, Dazile, Form 1, Ekati, Pili Oyo, Relati Monday, Ojo Kefa Oshukeje, Penlui Wode Itagbangba, Mwezi Ojo Kejo Oshukeje, Letu Ibale Badoti, Nigbobo Ijoba Ibilewa, free healthcare for the general public alongside the final rounds of the essay, Quran and quiz competitions will come up on Saturday, 11th July. Katowa Kadie to Bugule, Miss Sunday, Ojo Kejila Oshukeje, Nino Gbogo, Professor Thomas Orise Jolomi Hall, International Conference Center, UI Ibadan. Relago Mewaro Gerege, Toriwe, the Shabi Anniversary Lecture by Professor Isaac Olariwaju Oloede, Jump Registrar, including magazine launch, award presentation, as well as presentation of prizes to winners of essay, Quran and quiz competitions. All and sundry are invited. Announcer, the 40th anniversary committee.
9: Iku oro reda, isoku isegu reda, iyawa, iyababawa, iyagbawa, omobabirin Maria Ayadola Oladejo, egbe igbeaye to se mu yangan nitori pe eje asegun iya obonila lati ilu lanlate omobabirin Maria Ayadola emi gigun yin lojo ibukun fomo yin oba Sunday Bolawaye Oladejo orila lati ilu lanlate be si ni awo omo yoku na omo safari oye yin bayi ni ayeye ise dagbere iyawa o waye nilu lanlate omobabirin Maria Ayadola Oladejo o se lo ni ojo eti ti se ojo keta osu keje odun yi lori asale onigbagbo waye nigbagede afin ojaba nilu lanlate ni dede ago merin role ni ojo abameta ojo kerin osu keje odun yi ni eto siku waye nile ijoso onitebomi akoko First Baptist Church lanlate lago mewo iwuro ti eto weje we mo si waye nigbagede New Garage nilu lanlate mama wa won sunre o.
10: Do you need a cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house apps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands. And if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-4420 today. That is 081-50-44-4420. Visit us at Avon House, number 23, beside MTM Mass and Fani Ibadan. Busy People

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: Iba lọ́wọ́ akọ́dá tó dá tiẹ̀ lérewé. Iba ṣẹ̀dá tó dá tiẹ̀ lórí mọ̀. Iba gbé fagorí àjàdá tó dá tiẹ̀ lórí òfuru mọ̀ jágádo. Onílé ìmobodè kí n tó wọlé àgùn àlàmobodè oṣù. Bájá òṣùpá ṣe bodè fọ́lọ́run ọba. Ẹ kú ojú máa láyọ̀. Ẹ kú ọyẹ̀ tó là pérégede. Káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ibi tọ́wọ́ já àkànnì Lágilú FM òkè tó ga jòkè. Tó ń fẹ́ dé lóòrọ̀ òní. Oorun ni kú. Ikú kékeré lorun ká sùn ká jí àwa má rídi ṣe Elédùmarè ni. Àmọ́ ṣá o, àwa ti ju àná lọ, ọ̀lá sì ju wá lọ, ìjà àgbàlá wa tò ní ń jà. Ẹ̀bẹ̀ là ń bẹ Elédùmarè. Ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì ara pé kó jẹ́ ajú òní ká sì ju ọ̀la lọ. Ẹ kú ojúmọ́ ńlá kọ̀tun. Ẹ kú etígbọ̀ wa. Níbi ìyówù tọwọ́ já àkànnì Lágilú FM òkè tó ga jòkè tó ń fẹ́ dé. Ẹ kú etígbọ̀ ètò bó ṣe ń lọ ní kànnì Lágilú FM òkè tó ga jòkè. Àkọ̀tun ẹ̀ tó tún rèé. Aago mẹ́jọ ságo mẹ́wàá gérégé ni. Ẹ jẹ́ máa kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Látọ̀dọ̀ gbogbo orí adé. Ọrùn lẹ̀kẹ̀. Ẹ̀yin mọ́gàjí mọ́gàjí báálé báálẹ̀. Gbogbo ìṣòwò tí ń gbọ́ mi àti ìnájà. Ẹ̀yin onílé iṣẹ́ ńlá ńlá. Ẹ̀yin awakọ̀ èrò. Àtẹ̀yìn yókù tẹ́ ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́. Tí ò yọ oníṣẹ́ oṣù lẹ̀. Àkú ọjọ́ ìsinmi o. Ìsinmi ayọ̀ ó ní òpin ọ̀sẹ̀ yóò jẹ́ fún wa. Ètò bó ṣe ń lọ gorí agbágbé ìjẹjọ́ mò ń dágbére fún yín pé ká firi àtayọ̀ pàdé. Àwa láwá lè wá yín la sì bá. Gbogbo ọpẹ́ ìyìn fún adẹ́dà ṣẹ̀dá. Ọba òtítì tí a tó fara tìbí òkè. A dúró tini mọ́ yẹsẹ̀. Bẹ́ẹ̀ ló rí pé ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú ń jẹ wá lógún. Ọ̀rọ̀ ìdàgbàsókè ọmọnìyàn ń jẹ wá lógún bákan náà. Lórí ètò bó ṣe ń lọ. Ètò bó ṣe ń lọ lètò òṣèlú tó ń pè fún ìdàgbàsókè àwùjọ wa. Bọ́ọ̀dì ò bá kúkú dùn bí ìgbẹ́ni lórí. Ọ̀rọ̀ tó kàn mí tó kàn yín. Ń láwọn ọ̀rọ̀ tí a mọ́ gbé yẹ̀wò lórí ètò yìí. Ta sì mọ́ gbàlejò àwọn èèkàn olóṣèlú tá a dìbò yàn pé kí wọ́n ṣojú wa. Kí wọ́n tún kọ lù débi tó lápẹẹrẹ. Káyó lè dẹrùn fún tẹrú tọmọ. Ẹ̀jẹ̀ á kọ́kọ́ bẹ̀rẹ̀. Látorí àwọn nǹkan tó jẹ́ nǹkan amáyédẹrùn láwùjọ. Àwọn nǹkan tí a fi mọ̀ wípé ìjọba ń bẹ. Àwọn nǹkan tá a fi mọ̀ wípé ìṣèjọba àwa ara wa lóòótọ́ là ń gbádùn rẹ̀. Àwa tá a jẹ́ oníṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pàápàá jùlọ tá a ń ṣe àwọn ètò tó jẹ mọ́ ètò òṣèlú àti ọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọnìyàn oríṣi ìpìlà á gbà ń gbogbo gbà á gbà pé láàárọ̀ á gbà lọ́sàn á gbà lálẹ́ á tún gbà lóru. Amísà àbọ̀rọ̀ báyìí kàsá báyìí káwòdì. Ngbó sì ti jẹ́ pé ṣe ọmọnìyàn là ń ṣe. A lè jágbe. A lè kanra mẹ́lòmíì. A tẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ náà ni. Etí ti kún. Lórí àwọn ìpèníjà táwọn èèyàn ń kojú lẹ́sẹ̀kùkú. Ojú ti rí. Lórí ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Táwọn aráàlú ń rí. Ìdàgbàsókè tó gúnmọ́. kò di ẹsẹ̀ kùkú ọ̀pọ̀lọpọ̀ nísìn pariwo rẹ̀ tán ìpé gbogbo ìdàgbàsókè tí ń lọ nípínlẹ̀ ọ̀yọ́ orí ń tàwọn èèyàn tí ń bẹ lẹ́sẹ̀ kùkú àwọn gan là ń pè lẹ́sẹ̀ kùkú yìí àwọn agbègbè ìjọba àbílẹ̀ tí ò sí ń gbòòrò kí n finú ìbàdàn ṣàpèjúwe ẹ rí pé a ní ìbàdàn metropolis ìyẹn àárín gbùngbùn ìbàdàn tá a bá sì wá ń sọ pa àárín gbùngbùn ìbàdàn yìí àwọn ìjọba àbílẹ̀ tó tó márùn-ún ní bẹ́ẹ̀ bí n bá sí ẹ̀lẹ́ pèmí ṣàkíyèsí o ìjọba àbílẹ̀ ìbàdàn northeast ìjọba àbílẹ̀ ìbàdàn southeast ìjọba àbílẹ̀ ìbàdàn northwest ìjọba àbílẹ̀ ìbàdàn southwest àti ìjọba ìbílẹ̀ ìbàdàn north síbẹ̀ náà lórí comrade alaba adebisi àwọn márààrún tí mo dákọ̀ àárín ìgboro ìbàdàn nu bẹ́ẹ̀ bá wá rìn láti challenge tẹ́ ẹ tọ́ lọ gbamọ̀ létí kọjá tó pààlà láàrin ìbàdàn southeast àti southwest tẹ lọ wájú tẹ dóje tẹ bọ sí ìbàdàn northeast àti apá kejì tó lọ sọnà ìbàdàn northwest lọ́hùn tẹ fi ètò dé orí afárá ilé tó wà ní general gas tó fi bọ́ sọnà ìjọba àbílẹ̀ míì ẹ rí pé ẹ mọ̀ rí pọ́nà dá bẹ́ẹ̀ bá tún tọ̀ lọ sà tẹ́ ẹ fẹ́ lọ sí bódìjà ẹ rí ibi tó ẹ tọ̀ ṣùgbọ́n kété tẹ́ ẹ bá kúrò láwọn ìjọba àbílẹ̀ márààrún yìí bóyá tiẹ̀ wá ṣèṣì ẹ kọjá àpáta díẹ̀ lẹ bá bọ́ sí abẹ́ ìjọba àbílẹ̀ ìdó àbí tọ́ lọ sọmi omi àdìó apá kan rẹ̀ ó dé ọ̀nà ẹlẹ́bú apá kan rẹ̀ dọ́nà àpáta tó fi dé ọ̀nà ẹ̀yìn poli lọ́hùn táwọn akẹ́kọ̀ọ́ ń gbé ó kọ̀bẹ̀ sápá lórí ni o àpẹtẹ òjòkòdó ológun ẹrú ẹ̀yìn ẹ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bó lọ́nà wọn ṣe rí o bẹ́ẹ̀ bá sì fòfèrè tẹ́ ẹ lọ́nà bẹun ẹ̀yìn ẹ wọlé sọ́nà akíyẹlé kẹ wá wo ọsẹ tí ọ̀hún òpópónà ti ń ṣe fáwọn èèyàn àwọn èèyàn pè mí yóò sì bani lọ́kàn jẹ́ ọ̀nà amúlòkó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ìdarí gómìnà ṣèyí mákindé ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe ńbẹ̀ wọ́n fẹ ojú ọ̀nà wọn sọ́dọ̀ ńbejì ṣùgbọ́n ọ̀nà ò tí ì débì kan bẹ́ẹ̀ bá lọ sórí facebook lágilú fm òkè tó ga jòkè ń bàdàn lọ́wọ́ báyìí ẹ rí omi lẹ́ngbẹ́ lójú òpópónà ọ̀nà àríyọ̀ orí afárá àríyọ̀ lọ́nà amúlòkó o ti gbọ́pọ̀lọpọ̀ ọkọ̀ lọ tómi bá ti kún bó bá ti borí afárá ẹlòmíì ọmọ ọkọ̀ bàbá òde tùlùm nínú omi èyí ò ń lọnu ẹ wá wòye tó ṣẹlẹ̀ òjò tó rọ̀ lọ́sẹ̀ yìí n tó bí òun lẹ̀ ń wò yẹn lórí facebook lágilú fm òkè tó ga ẹ wá wòye tó ṣẹlẹ̀ òjò tó rọ̀ lọ́sẹ̀ yìí n tó bí òun lẹ̀ ń wò yẹn lórí ó ti wà lórí ẹ̀ ẹ lọ gbójú wò wá live and direct bẹ́ẹ̀ ṣe ń gbójú wò ó ni kẹ́ ẹ bá wa ṣí àyẹ̀ ẹ pé kó kárí ilé àjọjì odò bẹ́ẹ̀ nìkan ò ní bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ rí bí àwọn èèyàn ṣe ń tò tẹ bá sì ń wo ọ̀nà tẹ́ ń wò yẹn omi lẹ́ngbẹ́ àwọn èèyàn tí ń gbọ́nà bẹ̀ kìí ṣe mílíọ̀nù ọ̀nà tó lọ amúlòkó bó ṣe lọ nìyẹn tó fi dé ẹ ti ri omi yen ibe la yen tin ho yen ti awon yen fara won tete lati funa koja abe ninu to lo ba to ni joye gbogbo awon yen na oludibo ni won o gbogbo won yi ni won kopa ninu eto odibo bi o ba ti eje gbogbo won awon kan se nsu won furi lesuka lai na ni awon tin be nrupo yi ori kanu iyana oto kan ni mo kan mu yin wa ni e ri afara te nwo yi nti e iyan na nbe ni to si agbegbe ta nso yi ko jina sibe afara yen oju opopo na e won pe nigba ta se wadi lowo awon tin gbe be ijoba apapo lo ni afara na afara yen lato lo nsogo lo si orita merin ti o ya lo sona para oni won lo ti ja lati bi odun mesa seyin nigba to ja yen akin alabi in lo wa bere si se de pele to de te nwo yi won lati bi odun meji la akin alabi na tun ti pati
1: ti o su ja mo
0: o si won su ja mo ati jade wole awon eyan odogun dode nbe ni agbegbe yen mo nfele se eri ma je mi nso lori ipo ti opopolopo awon ibi ta npe ni ese kuku iwa taarin ibadan re o a so ti ogbomoso o a so to yo o a so wahala tawon to ngbe lona barapa
1: oke ogun
0: a so to ki ogun o a ti so gbo e ba ba pe ka won yan mere si pe lori lasigbo ti won koju ladugbo won bayi o lapere eyi la fi nke si ijoba ipinle Oyo labe sakoso ni mero Oluseyi Abiodun Makinde eyi na la mo kisi eyi ni gomina ipinle Oyo commissioner funse ode oro yi keyin na oku oku ni ibanro ise atunse opopona opo yanturu npinle Oyo o si ju ko je pe igboro nikan la gbajumo lo ibi tawun yo ko re ban ba wo lu pe ah ba ban bo lati airport bi tan ko gba ejo na bi o da o ju be lo ori nta opolopo ara ni won ati jade wole lo bi oko we lomi wahala lo je e ku oju ma layo foto ni temi tayo yi ladun aboro.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tony Kí Ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn. Ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Lagilu FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.
3: Ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa, ètò yín ètò wa. Bó ṣe ń lọ ló ń tẹ̀ wájú ń kàn ní bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete ẹ mọ́ tẹ̀tì láti lọ gbójú òwa live and direct. Bẹ́ẹ̀ ṣe ń wò ní kẹ́ ẹ ṣí ẹ pín kó kárí ilé àjọjẹ́ òdùn bí ẹnìkan ò ní kọ́mlégbínga àgọ́ yìí. Orí ọ̀rọ̀ ọjà tí wọ́n sọ yẹn, ìṣẹ̀lẹ̀ kíná jọjà pọ̀ gan-an nìbàdàn. Kí ni ọ̀nà tá a lè gbà láti dẹ́kun ẹ̀ pátápátá láwùjọ? Kẹ́ wá ṣàríwísí sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn ẹsẹ̀ kùkú. Kò síná, kò sómi. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a ti bá sọ̀rọ̀ náà pé àwọn ò tí ẹ̀ rí èrèjẹ ìjọba kankan ní agbègbè tàwọn. Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ ṣe atọ́kùn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹnìkejì mi tán ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Èyí tí mo kàn fẹ́ fi kun náà ni pé ṣe rí ìlú tí ò bá ti sí ààtò òun la ti máa ń sọ pé àwọn kan báyìí ló ń darí ọjà àbí owó àwọn kan ló wà. Under normal circumstances, ìdarí ọjà yẹ kó wà lọ́wọ́ ìjọba ìbílẹ̀ pàápàá jùlọ ẹni tá a lè sọ pé ó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ kan pàtó. Àwọn ló jẹ́ kó jẹ́ alákòóso àti máa mọ́nítọ̀ ọjà. Because ẹ rí pé nígbà kan à ń sọ̀rọ̀ nípa kí ìjọba ìbílẹ̀ kan dá dúró. Nígbà tí ìjọba ìbílẹ̀ bá dá dúró, lára ibi tí ìjọba ìbílẹ̀ ti ń rí owó tó fi ń ṣe ètò ìlú, òun náà ni àwọn ọjà tá a ní káàkiri. Tó bá ti di pé àwọn individual kan, àwọn kan ló kóra àwọn ọjọ́ tó ń darí ọjà, irú àwọn nǹkan báyìí náà la máa rí. Kò dẹ̀ sí nǹkan tó ń fa àwọn nǹkan báyìí, ẹ máa rí oríṣiríṣi illegal structure. Àwọn ibi tó yẹ kán gbé ẹlòmíì ṣọ́ọ̀bù ó dúró báyìí, wọ́n á tún gbé counter síwájú. Tẹ bá wọnú báàgì tuntun nísìnyí, oríṣiríṣi nǹkan ló ń lọ ńbẹ tó dẹ̀ pé tí a bá kíì sára, irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà tún padà ṣẹlẹ̀ nírú ibẹ̀. Ta gbọ́dọ̀ wà very careful. Ọjà ó ní bẹ́ẹ̀ ṣe ń kọ ọjà. Téèyàn bá dẹ̀ fẹ́ ń kọ ọjà, iléeṣẹ́ panápaná yẹ kó wà nínú ọjà tí ó wà stand by so that tí ẹni emergency bá ti ẹ̀ ṣẹlẹ̀ kíákíá náà tètè tako ẹ̀. Ìjọba gbọ́dọ̀ make sure pé at least tẹ bá dẹ̀ wọ ọjà tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń tà, nǹkan tó ń ranná lọ́wọ́ ni ewé, igi àti onírúurú nǹkan beside wọ́n tó pákó náà tó fi kọ́ látàrí pé bóyá kiní òun ṣe permanent something. Tẹ bá dẹ̀ wo ìjọba Ajimobi ti fẹ́ kọ́ sọ nígbà kan pé ó ti kọ́kọ́ move wọn kúrò ńbẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n tó bẹ̀rẹ̀ sí ń padà síbẹ̀. So gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ make sure pé kò yẹ kó rí bẹ́ẹ̀ láti rí pé irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò gbọdọ̀ tó repeat ara ẹ̀ mọ́. Èmi náà rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ link into ọjà yẹn, bọ́n ṣe máa take over ọjà yẹn láti rí pé wọ́n ṣe òfin tí ó restructure ọjà yẹn in a way tó jẹ́ pé irú incident yóò ní repeat ara ẹ̀ mọ́. Because ìṣẹ̀lẹ̀ iná yìí is not the first time, kìí ṣe ìgbà àkọ́kọ́, kìí ṣe ìgbà ẹlẹ́ẹ̀kejì tí iná máa jó níbi tó máa jó lọ́tún, tó máa jó lọ́sì tó dẹ̀ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kò ní dìde mọ́. Èyí tó ṣẹlẹ̀ ní ìsìn àwọn tí ò ní dìde mọ́ ti won ti e ni dide mo ti won ni rowo hori won po nbe pelu nkan to sele sele mi bayi because fortune tell me fu to gather pelu owo ton ojo monu oja ati awon dukia ati nkan tell me nta ko o le ma le dide mo then beside tabawo awon igberiko wa yoruba ma soro kan wa so pe igbe ibe ni owo wa ijoba o ti understand bi a se le ma ri owo ma run government se ri wahala ti epo ti mu ba wa o ti affect economy orilede because I looking to the rural area which is the agrarian area ti awon yan ti le da sise agbe opolopo awon hebu men wa to ngbe ni village na jo si gbogbo lo ti sare wa si city te ba wo ilu ibadan o ti kun epo ti nkun gbogbo e ti kun latari pe awon busy facilities to le mu ke eyan duro si igberiko ko si e lo te ba wo school to wa ni igberiko gan nisin agidi le ma fi ri teacher mo n bi enikan eniyan mi fe n daruko side bi to wa ni I think side mi ranti side oke ogun yen ni
3: okay
4: o wa so fun mi mo an bi pe kini awon challenges to wa nbe o na ti gba to ti wa ni school yen ara awon ti ijoba se makide gba ni o na ti gba to ti wa school yen won ni physics teacher won ni english teacher now eh imagine omo to serious to de fe n kawe ko si bi o se bi awon bi o se
3: ijoba de gba awon eyan laipe now ijoba se ti gba yan lemeji
4: eh won le gba yan but awon ise kan wa to je pe won ni tisha fun kakri bodo se nsele ni awon igberiko yen niyan ibo mi ko si enough teacher ibo mi teacher wa won ni lo dede tori pe ko si eni to mo to monitor bi won se wa senu ise so awon basic thing to ye ki ijoba provide si awon igberiko to ma mu ka awon eyan duro bi ina bi omi bi ilewe bi awon ile iwosan alabode ta n pe ni health center ko si mo n gbo program kan lori radio eniyan n so pe ni local ni ibi ti ni agbegbe odo awon lo bi more than 500 sugbon ko si health center pe ti nkan kan ba sele ibi bayi lawon ma n lo àwọn òṣìṣẹ́ gbé ọ̀kadà and beside ọ̀nà táwọn tó ń gbà gan kò dáa pé tó lóyún bá lóyún gan oyún á fẹ́ jábọ́ lára ẹ̀ kó tó débi tó ń lọ so àwọn nǹkan tí ìjọba gbọ́dọ̀ look into rẹ̀ because a lè máa rí ọ̀pọ̀lọpọ̀ owó láti àwọn ìgbèríko and that was the vision tí awolowo ní developing the rural area láti mú kí nǹkan kó rọ̀ pọ̀pọ̀ tí ó fi jẹ́ pé ìjọba máa rí owó máa ṣe ètò ìlú agriculture that they look away from me is a very big problem for this country ti ijoba ba le look into the area of agriculture opolopo nkan la le ma ri nbe to de pe a mu owo wa si apo ijoba mo ro ijoba ka look into that area very well because a lot of things la le ma ri lati nu rural area ta de ma support the policy government ti ijoba then another thing to tu je pe o tun fa awon eyan ni concern na ni sin o na ni oro insecurity to n sele ni rural area insecurity is one of the reason why tawon yofin fi gbedeko sile ton wa sinu ilu ngba ti o si abo ti emi bare opolopo awon villages mi no ti wa disate tawon yo gbe be mo ton ti kuku ton ti kugbo ton ti kugba ton ti kerun mo ton ti sakuro ninu ile so ti ijoba ba provide security sa awon area yen awon eyan le duro sibe lati ma se then government should engage the community kon ti e mo kini community because opolopo nkan ta awon honorable wan se ni stand point of oversight commission nkan ti community mi o need na fun won community mi wa to ye pe ile ona lo nje won ni ya e fun won ni solar they will not appreciate it community mi wa to ye pe omi ni problem ti won so te ba fun won ni nkan ti won ni which is the concept of priority kon engage awon community leaders kon develop awon concept of committee ba la se le se kini nkan to npe kini ipenija te ni enikan se pro o se radio program lenujo meta ni isin o invite different community leaders o ni concern representative kini challenges te ni ni agbegbe yin in fact one of the woman ikan nu awon obirin yen o appreciate e o ni ah lati gba to n ti ri awon honorable pe ah eyin laya o te fi invite wa pe ka ma so nkan ta fe pe in fact orisirisi nkan lawon yan so to de wa challenging ti won so pe ni adugbo ti wa o se daada o nkan bayi lo nje wa ni ya o eleyi awon kan so pe maternity awon oni awon kan so pe ojo na awon oni awon kan so pe for the past kini kan afara awon ti ja o ti disconnect won from the other side oni eto journey to ye ko gba won ni be 15 minutes awon sisi lo ma gba another route lati link papo which is very good so community engagement is very important lati ri pe awon igberiko aye na dagba
5: so fi je pe ko ni si migration tawon yo ko ma ma kuro nbe ta wa ti congestion wa sele ninu city te ba de wo city ni isin bayi ile ti won two bedroom flat mi bayi te ba gbe ton wa pe fun yin eru ma pa lo self contained te ba gbe ton ma pe fun yin ko de si nkan to fa congestion na ni awon eyan kuro ni igberu ko won asinu lu se mo ko ibi ton wa yen ti facilities ton le ma lo ti o mo aye rorun fa won na to ba wa nbe bi awon oja igbalode banki gbogbo nkan to je pe won wa bo ni city to ba wa nibe they will sit down there won de ma gbebe awon igberuko yan de ma dagba then another thing ma fi ka de leon na ni pe she ri this local government autonomy agodo emphasize because ta ba emphasize local government autonomy igberuko ta an so ina at the same time na ko ni dagba because en ti o je ki igberuko dagba o na ni ijoba ibile ti ijoba ibile ba ti le da duro ton ni financial autonomy administrative autonomy ton se akoso ara won ti o se pe boya state government lo ngbese le owo to ye ko wa si odo won ti o se pe won tun so charge you so change won ton gbese abi ton gain ninu owo won to ye pe owo yen wa sodo won taratara ti won de n fi owo yen se nkan se de mo pe en to ba je chairman be na oun na fe ngbori yi a fe se nkan dada because appellage ni gbo awon chairman te ri yen nisin bi igba pe won kan je rubber stamp ni won o ni agbara toto lati se akoso ijoba ibile won ton ma ni agbara toto lati se ijoba ibile won na nisin mo gbagbo yi pe awon rural area yin na awon na ma ni idagbasoke to se won yan gan
3: e je lo sodo comrade damola kan bi omo ya olobi e ko ojuma layo aisi nbe ni Yoruba yi pe ai ba won da si ko to di pe a mo nkan mi igbo oro atu oja ba se dekun ina jijo ile ti nju awon oja kanrin kanrin tawon yo fini ma padanu duki awon ati idagbasoke ese kuku agbegbe jagbegbe awon agbegbe mi to je pe ko si opona ati jade bojo ba tin ro dogunu omi ini wahala awon bo mi ti o si afara gidi lati koja lori e ti o je pe lawon akoko ojo bayi inu inira lopolopo ngbe be awon agbegbe mi na o to je pe ina ti lo fosu meji osu meta ti o si na nbe e ja jo wo awon oro yi bo ni derun se ba opolopo baba n soro nipa idagbasoke eto oro aje omo niyan ini ma se agbateru bi to oro aje ilu kokan yo se duro to tabasi wo ilu awon orilede to ti dagba soke bayi tan pe ni developed nations awon ile ise aladani awon ni o nje ki eto oro aje ki o gberu si ko duro regi awon to nse ise karakata lori sirisi e ka bo sori to
6: e seun gan atokun akojumo aku bi ojojo se lasiko ni ipinle oyo kin to be si dan ibeyin lapapo mo fe fi akoko yin dupe lowo oludije fun ipo senator kan idi ni pe ka pe senator ta dibo yan won ba mu se won se ni a ni ma ki eni yen pe won se the least of things as an achievement awon agbegbe Liberty Academy enikan ti ran won lowo lati ba won bonu ona adugbo won lati ba won grade ko te le se ma mi si da
3: Liberty Academy to wa lona Tasca ni wa ju Tasca o
6: Tasca to fi lo si bi odo to de yen gbogbo ari yen koja oludije kan ife da ku oludije yen o ti ran
3: e ja da ko ni na bo ba en ba se da da bo ba se
6: eni na ni ambassador Olufemi Ajadi Ogun Toyinbo
3: okay
6: won ti ba won se
3: o bu won ba won bonu e
6: won ba won grade e
3: okay won grade okay won grade
6: e lu ati to ba fe be won tolorun ba tu fun won lanfani kan wa si maje lo si favuku didio kan sanu awon eyan tin be ni ona be na because senator won ati rep won da ye pe won ti travel out of Nigeria
3: awon senator oluwa me
6: Yunus Akintunde ati honorable Tolu Shadipe
3: okay
6: ha kan won ti travel out of Nigeria ka ba ni ka mo so na ayegun le yo atayegun olomi awon mejeji yen odun merin tenikan atodun meje tenikan ko fe esin kankan ti an fi se nipa to yanju
3: to
6: ri ti o
3: ba bi toju ti yin to ibi toju ta ba wo senatorial district yen 11 local government
6: ile ibi ba ni se ibi local government yen ibi ba ni oludije Yunus Akintunde ti so ni 2022 wi pe awon o da 1 kilometer layegun ole yo se ti wa da lati gba na ti ni tan ba mo pa mo pe ke se se won bo kan ye mo boast pe awon facilitate ara nkan ti emi fe ki won mo nu sugbon asiko ti ara lu le jere awon oloselu on la wa e ma gbowo lowo won eni won ba yin grade on adugbo yin
3: abi ke won se dan ba grade omi to baje
6: to ba jomi ni
7: o ti so pe nikan ti grade e
6: o ti grade
7: omi to lo n le ni ki o na lori ofe
6: boya yo ba won da oda be ni
3: oda be
6: abi o si fun transformer
7: be ni agbajowo la fi soya
6: ko
7: mo je pe nikan
3: oro ti mo ma bo mu ni pe 11 local government do wa ni Oyo Central
6: be mi jiyan
3: ade ni 5 local governments ni Ibadan merin lo yo meji lo gbomoso
6: me be
3: boya bi ti eyin ri de
7: be
3: ni o se se ko je ko won se sawon bomi
6: e won le se si bomi but
7: ni ti mi le lo ba fi akoko
6: temi de lo luyo le mi o boya
3: won ti ka
7: fi akoko iro won
8: pe ki si won sibe
7: pe gbogbo ileri tan se nigbati won fe dibo wole kan gbianju lati mu ise ke olohun ni je ke le ende ni o mo gba se won se o
6: ami agbadua ni
7: agbadua temi o gba fun won nu to ba wa faye le telomi ba gba se won se ti awon olu dibo ta won na ba de tu wo pe okay o de wa ku si won lowo koju be lo
3: odo ati npe won na ti fi okan ojo kan atejise so wo si won to ba di May 29 onu ti nbo yo ku ri odun merin gerege ti won ti wa ni office yen re ku lati gba won ti wa merin lati ngbianju ati pe won
7: o ti e da
3: ati npe won
7: le mi o ti e ti ri
3: ati won fi atejise so wo si won sugbon won je nikan ti saba gbe pe won abi gbe
7: o
3: ma hi gan ko
7: ati
3: pepe pe o ti su aga a lero ko ye ka pe mo wa ba pe won bayi lori radio ba won yan ba le so fun yin pe awon se riju won tan ti se awon ara lu fe mo le ko
7: le ko ti won awon ara lu fe mo
3: ke se nipa ti awa ta n gbo nsa fe fe sugba awon eyan kan le n soju awon fe mo te ti dan lara e si to e fe lo ile keji si o ki le ti se lala kokko te lero pe o tokilu odibo fun yin
7: o je nkan amuyan
3: fun
6: major problem ti
7: awon ile ti jiba
6: major problem ti Oyo Central ni o ni ona to ba je pe 500 meter ni won ba le se kon ye ke won se ni ebo wowo ti o tun wa da environmental hazard
7: mo wa sori eto
6: mi o fi awon kan fi ba wi imprecise
8: in general
6: ta 500 meter ba le se ti o tun fi je pe won wa da environmental hazard sile abi etiju te bi ko mo ku sawun yen mo kankan ki won se adugbo bi ti o ti sina o kuku wa to je pe awon to tanana nisiyi won ti ni te ba sile rana eyin lo ni nina ni won ba ran yen de e ja fi abala yen le ka bo si bi pe oja ijamba nu o fe dabi eni pe ni Nigeria a fe ka mo yo ninu nkan banuje ka mo fi nkan banuje nkan ti o da ka fi mo se osilu te ba wu dada lati bi odun melo kan le yi orisirisi oja lo ti jona ni pele Oyo sasa wa nbe akesan loyo wa nbe abowode ni mi mo to je mi akesan loyo wa nbe oja romi ni gate wa nbe alesin loyo wa alesin loyo wa nbe
3: awon oja yi pupo won Ibadan ni
6: atun wa ni bodi of recent number 1 kilo fati awon oja fi jona eja se yo ko mojuto se ri state emergency management agency ta ni federal counterparty ta npe ni nema mostly agency yen won o sise to ye ki won se because won wa lati doju ti ijamba lati mojuto ki jamba won ba sele ti o ba ti e sele ko wa in reduce number but o la pe won o sise ti won fe ke ma ya photo awon yen ka mo fun won ni bundle panu kan ati 100,000 naira kala won ti provide the support fun won ti jabo bi provide the support fun awon ti nkan se o kere si nkan to se won oja bode to jonas oja se nbaye ni governor kan ti attempt lati relocate won won ku nbe
7: no won kuro
8: won ku
7: of correction won kuro
3: ibi ti won ko won lo
6: ko gba won
3: ko gba won
6: won hospital
3: fa fi wa ni oja bode se nkan mo so ye so oja bode wa oja united na wa to je ti talagbo oja united yen pelu mo ri pe won fe so be di bi
6: estate ti wa waju be
7: a problem ti o wa nbe na niyan seri oro estate to pada je yo nbe yen na o tu je nkan tan to fa wahala le lori awon mo nle na tu se ti won lori yen na wọn a mọ̀ sí àwọn tó ọlọ́jà yẹn mọ́ ẹ̀yìn
5: tó padà padà
7: ibi tẹ́yìn ó gbà débẹ̀ gan ń sìn
5: náà ẹ̀rìn 15 minutes
7: èyí ó rìn 15 minutes ọ̀bọ̀ tẹ́bá fẹ́ relocate àwọn èèyàn ó yẹ kẹ́ make the necessary provisions àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó yẹ pé òkè o àmọ̀ yẹ pé òkè o inú ọjà tẹ́ bá pè ní ọjà tó jẹ́ ọjà tí there are standard procedures to follow
5: of course
7: tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọjà number one
8: road network
7: number two security number three lọ̀rọ̀ fire service bó tiẹ̀ ṣe jẹ́ kékeré okay a mọ̀ ń sìn pé gbogbo ọjà tó ń sọ yẹn ń sìn local government ìjọba ló ń control ẹ̀ bọ́ ọjà ìṣẹ́ ń báyé ti bóde àwọn kan family kan ló ń control ẹ̀ tó wọn wà á mè kò sí provision bèrè ń bẹ̀ yẹn bóyá ni public toilet gan wà tí ò dẹ̀ yé wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn areas tó yẹ kí wọ́n máa fi make little little revenue náà fi ọkàn sí
5: náà
7: sì wò pé okay ṣọ́ọ̀bù làwọn ó mọ̀ fi kọ́
5: ibi tẹ́ ẹ sọ̀rọ̀
7: lẹ́yìn
5: ibi tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́yìn ibi tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́yìn ṣé àwọn ọjà kan wà nílẹ̀ ìbàdàn lónìí kì í ṣọjà àjọba o
7: bẹ́ẹ̀ ni o náà mo sọ
5: fún un mo sọ fún yín pé there is a failure of government tí mo ti mú láti ọ̀dọ̀ sema àti nema
7: yes
5: ká tó wá padà sí local government ṣé àwọn ti ní pé most of these local government chairman guys and councillors wọn ò ní proper education nípa local government tí wọ́n ń ṣe olóyè àbí tí wọ́n ń ṣojú.
7: ok ṣé nítorí pé wọ́n kàn máa ń yàn wọ́n bẹ́ẹ̀ náà
5: mi kàn máa ń yàn wọ́n wọ́n ò ní ṣẹ́rí tí ẹ̀kọ́ ọgbọ́n bá ní proper education irú ibodè yẹn kì í ṣe ọjà ìjọba ọjà àdílé kan ni
7: ọjà àtẹ̀lẹ́bá
5: ìsàlẹ̀ bodè ni jẹ́ kì í ṣe bodè ìsàlẹ̀ bodè ẹnu odi ìlú ò ní àwọn tó nílẹ̀ ló fi lẹ̀ ọjà kan gbajúgbajà báyìí ló jẹ pé ọjà yẹn mi fẹ dákọ ẹ kó àyà kí mo ń ta bùkún àwọn kan ọjà yẹn kí ọjà àánà ọmọ jẹun tó ní ọjà yẹn náà kí wàá lọ kí local government tí ó ṣe that is where they come in.
3: gbogbo àtẹni tó lọjà àti ilẹ̀
7: responsibility kálukú ló ní responsibility
5: kálukú ló ní responsibility tiẹ̀ ilẹ̀ tẹ fẹ́ lóko public use lẹ́lẹ̀ ìjàgbá
7: tí wọ́n bá wá ní ọjà tán control ọjà tó jẹ́ agbolé àbí family kan àbí compound kan tán àbá wá ṣojúṣe wọn gẹ́gẹ́ bá a ṣe ń sọ pé wọn ṣe ojúṣe wọn tó
5: government lè take over
7: ìjọba àbílẹ̀ ìbàdàn south west lè gbégbèsẹ̀ bóyá kí wọ́n padà bá wọn tí wọ́n ń control ọjà ẹ̀ ní meeting pé nǹkan báyìí kan set standard fún wọn tí wọn àbá wá follow ẹ̀ kí ìjọba gbégbèsẹ̀ ìjọba local government gan ló under ìbàdàn south west ni ọjà bodè wà kan gbégbèsẹ̀ tí ó yẹ kí wọ́n gbé lórí ẹ̀ òun náà la ṣe tó ń fi wákàtí yìí tó ń rọ àwọn tó ń ṣe tó ń control ọjà yìí la tún fi ń pè wọ́n sí àkíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ tí ìjàmbá kan àbí kejì bá ṣẹlẹ̀ ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ́ ni àwọn ọlọ́jà yìí lára mọ́ o wọ́n ti pàdánù dúkìá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀
8: gbogbo owó tí wọ́n ní wọ́n donate fún ẹ àwọn kan ní okò àpò
7: òun náà lè àfi la fi ń
5: pè so eléyìí ṣe ń sọ wípé afẹ́rẹ́ ká mọ yọ̀ nínú ìbànújẹ́ ní nàìjíríà
7: oyin tó tẹ̀
5: pàpẹ́ tí iná bá ṣẹlẹ̀
7: ẹ̀ lé àná yẹn ṣe lè believe pé ibi tẹ́lẹ́kún ti ń sunkún ní aláyọ̀ tí ń yọ àwọn ọmọ alálu
5: ilé wọn dùn ní
7: ọjà dé ni gbogbo pánù tí ó ṣe bá a wọ́n tún nara wọn lórí pàánù pàánù ọlọ́run kò ṣàánú wa nílùú yìí ni.
3: ẹ ṣe gan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí omi nàìjíríà lórí fake agency scandal pé iléeṣẹ́ kan iléeṣẹ́ ayédèrú tó wà lákàtà ìjọba àpapọ̀ bó wọ́n ṣe set it up tíjọba àpapọ̀ máa ń pa ẹ̀ ilé tó ní ṣe pẹ̀lú prince adeniyi adeyemi matthew tó wá lọ́sẹ̀ mọ́ fẹ́mi gbajàbíàmílà ẹni yìí adeyemi mo ti rí tó ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn nàìjíríà tọ́jọ́ ya fọ́tò tọ́jọ́ dúró tó túmọ̀ sí pé kì í ṣe ẹni tí ìjọba ò mọ̀ òun ṣe
7: invisible
3: báwo ló ṣe wá lè rọrùn láti máa ọpérétì irú iléeṣẹ́ bẹ́ẹ̀ láti 2025 wọ́n tún fi àwọn ẹ̀sùn míì kan pé 2024 tó túbọ̀ sí pé ẹni yìí
7: under buhari gan ó gbowó wọ́n bọ́jẹ̀tì fún London Buhari
4: gan investigate won budget
3: e ja sare polo oja ka pada si re ka de gba ipin latodo awon eyan won pe awon fe soro lori
7: oja
3: bo san ba boy
2: bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo
1: Wadilu FM 96.7
9: We jam international podumeri haleluya Tijoti la fidubelu wa Jesus Christi Oje kitoru yo tu bawa la ye Ninu jo wii si sos evangelical ministry international La be ipe prophet pato akita ye Yusuf ke ingbe oro Till I have reason to praise God San 66 Fast 20 Thursday July 9 Na kan si okwa wong moderate home Dimita si kuo biti biti ebo fuwa Koto di sato di ojo kokala Tajo no awa ye ninu church auditorium la wa Bere lata agumo kala uro Guest speaker Prophet Samuel Omolawu JP As spiritual fathers Apostle Dr. Paul Adiola Adedosu JP Baba Badon Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Tumasi Solusola Adiode Father of the day Honorable Babalola Mukwala Babs Honorable Maruf Olabi Sue Sue Mayagun Bonija Market Pastor Honorable Adura Egbemi Mothers of the day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Legbe Folake Oluremi Guest of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI Pelu Eda L.I. Oyekami Lati Bikibi Adeje Gedita Burita Meni Tioya Ezo Fono Kalakwe Koma Gweta Siwaju Yibo Wa Siwi James City International Tufwa Nifolo Gun Bobo Eyalape Ewa Kajo Tse
10: Eh, Obe, Real People Concept ti gbe RPC Protein World wo awon malu atewure ta mo masin fun le rara ilu ni RPC Cattle Hub agbe ran ti wa ta pa ta sayan ta se lojo pelu imototo to gaga raka siara e wa gbo o ninu eran ta nje oni opo eyan ni won tin kokoloko arun idire o ti Real People Concept se gbe RPC Protein kale wole Bere iye won kilo ero gufe tabi ma lu to ba fe pe nkan re rele o le order ka gbe bo nle home delivery bo se aye ma lu tabi aye wure le ba fe e kan si RPC Protein Real People Concept wa ni 126 Adekunle Fajuyi Road legbe Lego NNPC Mokola Ibadan e pe 0912739442 RPC Protein omo bibi Real People Concept ni
11: Totally 7 days of early morning miraculous prayers and prophecies. Hey, you family to see Simon Dollar of my chef, I'm going to go to my feet. Although, Timberland, I'm going to go to your fire and the body was singing. You're the Jerry Conley, Lapa, your Sunday, two, this Saturday, 18th July 2026. Lapa, go make for me. I just see my own room. And bring it by Louis Sotel. It's Shammy, I'm going to go to my shake. I won't know me. I'm your brother. I won't go me. Bobby, I shall lose. I am a priest. Okay, I am a man. My wife, I adore. For me, because you're a lot of me. You're a young girl. Emmanuel, I'm going to go to my show with this way. Well, you're a lot of my life. Oh, look for me. Well, what about a shell?
12: Olorun baba lola emi mama ri se owo re
13: Olorun kan be ninu jo apostle ti Christi jake jado agbaye Olorun arungun gbogbo mi lo nje O ti sise agbara ninu ijo re fun didi ogbon odun Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogbogbomi International. Ogbon 30 years ti ogun ti nse ti denja. Isoji ajodun la fi bere ni Monday ojo keva titi di Friday ojo kewa ni deda gogo marun role akori Olorun ara wonderful God. Are ijo apostle ti Christi Pastor Dr. Henry Ojo ati CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni o ma lewaju ninu isoji ati iwasu lojo ajodun pelu awon iranse Olorun lokan ojo kan Isin dupe la fi kase re nile ni ojo kejila osu keje odun yi ni dede agogo mewa owuro baba woli ati mama woli Richard Adebayo Kolawole JP CAC General Evangelist Nigerian and Overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa gba wa yo wa yo
14: Ah, mm-hmm. 500 naira. Ko kan kankan lati ra ma.

0: kejì káàṣì ẹ̀.
1: káàṣì ẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́ pẹ́ lákọ̀tún. ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. owó tó lé ní 50 million náírà 50 million naira ló wà nílẹ̀ láti pín. káàṣì ẹ̀ ti wá di alágbálúgbó omi òkun tí kò ṣeé gbọ́ tán. ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá a yù kan gba àǹfààní 5. tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá

0: àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33. And wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà di rọrùn.
1: Alhamdulillah, Form 1, Oyo State Chapter is 40.
2: Alhamdulillah.
1: To therefore celebrate 40 years of Allah's goodness, the Executive Council and members of Federation of Muslim Women's Associations in Nigeria, Form 1, Oyo State Chapter is inviting you to a week-long activity. Odidi ose kongbaku, lafi wacha ye goji odri dasile Form 1, e kati kwele oyo, relati Monday, ojo kefa o shukeji, penlui wode itagbangba, mwezi ojo kejo o shukeji. Leto igbale gbadoti ni gbogbo ijoba ibile wa. Free healthcare for the general public alongside the final rounds of the essay, Quran and quiz competitions will come up on Saturday 11th July. Kato wa kadi eto gbogbo le ni Sunday ojo keji na osu keje ninu gbogbo Professor Thomas Orisejolomi Hall, International Conference Center, UI Ibadan. Belago mewa aro gerege, during which there shall be anniversary lecture by Professor Isaac Olarewaju Oloyede, Jamb Registrar, including magazine launch, award presentation, as well as presentation of prizes to winners of essay, Quran and quiz competitions. All and sundry are invited. Announce the 40th anniversary committee. Ọ̀nà ti wá sí ọ̀nà ti là, ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan, ilé iṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bí YouFit Fly wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
3: Balọ́jà ìrẹ́gbà.
4: Who are thy goodness?
3: Go fi ogun rọ́pò.
4: I replace with battle.
3: Ó yẹ gba ilé.
4: Receive your goodness.
1: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ YouFit Fly. Nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí YouFit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́, tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé YouFit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn ń bẹ́ o.
0: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812 627 7773 tàbí 0818 841 8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàáni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
5: 21 days divine intervention.
6: Àgàrí tó ń pèrè dà o.
5: Ọlọ́run tó pé wòlíì àti ọ̀jọ̀gbọ́n. Jésù yìí kára bí sáwọ́ JP. Yóò torí agbára láti Wednesday, 1st July 2026. Àkórí ẹ̀ divine visitation for laughter. Ìbẹ̀wò là tó ké fún ẹni. Ó tó àkókò fún wọn náà láti rẹ́rìn ayọ̀ bí Ànàní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bá ọ rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakio Olóńké Susi Ìbàdàn ní sisi Súrítẹ́ndẹ̀. Pastor Peter Adéyẹjẹsì Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè Prophet Fẹ́mi Òní Prophet Kẹ́hìndé Àkọ́dé Prophet Adéjọlá Adébáyọ̀ Prophet Esther Adébáyọ̀ Prophet Adé Adégbìtẹ́ Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú Pastor S.O. Ọládèjì Prophet A. Ọlálékan Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọ́lá Pastor Ishmael Àmọ̀ràn Wòlíì àti Ọ̀jọ̀gbọ́n Jésù yín kọ́dọ̀ bí Yusuf J.P. Wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 1st, Tuesday 21st July. Library Borole lojojumo gbogbo ni CSCW of Life Center to wa leyin Glow Office opposite Leura Grammar School Challenge Ibadan.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Lagilu FM 96.7.

0: La toke de le. E to ka emi, to je iba dan northwest, southwest. Folake olu no yon yon di bombi. Ariwa iba dan north. Faruk. Ari se kola. Oma ari se kola, oma alawa ari se kola baba wala nan. Olu re lu badan, oni yon di bombe. Ti yo si wole. Ni southeast, northeast, southeast. Dudu, ni yon di bombe. Be lò ni bubu oki ugun. Ati nyawo te ba de wa won yi ta yan gbona dangaja ti mose won to da mose ha siwaju si oku awon omo oya to du dije ti aba fi lede fun House of Assembly awon yen je 32 to afun ma to ose to nbo si ose meji si ko to de arin osu yi e ri pe egbe a to fi lede sita fun awon yen kan won wa lati wa gba form lati se onigbowo won lo si INEC pe awon ni oludije wa han to lesese nigba ti won so gbe ile awon to nbinu seri nigba ta ba ti egbe o ba ti so lati oke pe Remi Abbas la mu ni Remi Osede la mu ni Oyo South o se ko Remi Osede o le gbe la ko lo mo ko wa mo be mi nle n pe n bo lo ti ri answer to nso so egbe o faye le fun enikan kan lati wo soso won ni ka duro ta won ba ti so kan ta won fe so ni isin bayi o ti wa de na pe mo se n ba yin soro e Remi Osede wa nle enikan ti n be lowo bayi a bera wa na ni a rora wa ni a petu sira wa inga yan aduro ileri a fi n derubo loro ni enikan na ni ojoye ninu gbogbo awon to jade so a n fi gun otoloto a te ba de wo laipe e ri pe a fi oruko awon agba egbe awon agba egbe wa na awon agba to tole ni won mo lu gbogbo won logo enu latori baba wa alaga egbe wa Dr. Moses Alake Ademo won se dada gbogbo awon agbagba yen ni gbomoso ni loyo ni ni barapa ni ni badan ni ni gbogbo oke ogun ni gbogbo won na se dada kolomba wa demi won si kari won pe kolomo mo ku waju wa laipe e ri pe awon no bo sita gombo lati bere si ni se eto atunto a bere si bera wa ite lo po se de ni 2019 iyen ti koja lo bili ti mo nka o ni ohun atijo ti koja lo o ni case o gbogbo di tuntun inu otun la wa renew hope la pe bayi ireti otun ireti otun e ka gbogbo to pada lole eyin idamu ni se ninu APC le lekeji mo e to je pe affliction will not rise again in APC loyo state at lori de Nigeria e se olodu
1: eyin ta ba wa wo nibi ti e ko ti sihun iroyin kan gbode kan lenu jo meta yi ninu ose ti a nlo koja yi awon owe iroyin to loko ni won si gbe eni ti o je minister fun oro ina manamana lorilede Nigeria to se fi ipo le oloye Adebayo Adelabo o pe ohun si nireti wi pe egbe yo kede ohun papa julo nigbati ile iya egbe lapapo national party la national leaders ni Abuja ti won ba to kede ti won ba to fi oruko sita lo n to gba pe APC o ni ti gomina o won ti ni omo oye eyi se afihan re gege bi eni ti inu bi lowo lasiko yi oloye Adelabu ninu egbe oselu APC ko se kere ta ba wo awon eyan to na ni laarin egbe oselu na ti kini egbe eyin o se lati mo je ki iru won ki won o ti ile na se ode abi ki won o kuku pe awon ku o se si mo ninu tan won wi pe won ti fi binu fi egbe oselu APC sile ri ngba kan ti won fi gba inu egbe accord lo lati lo re dibo gege bi oludije dupo gomina ngba na ki le se ti ekuru oro eleyi ti o fi ni teyin ni fanfa fun APC
0: mo ti salaye fun yin bi mo se n soro yen se ri eni won fi lede sita pe olule egbe o ti kede ni ose to koja ni ose to koja le leyin o
1: ninu ose ni ninu ose n tenu bodo lo yi
0: ninu ose boya nijo Monday nijo Thursday olule egbe ti wa won ti fi lede sita eyin alagba olugbenga Olayemi ti wo yan mo sare ba ohun ni national officer to represent Oyo state ohun ni alaga latoke professor Yawada no wa lati bere si fi form ẹgbẹ́ fọ́ọ̀mù inec lé olùdíje kọ̀ọ̀kan lọ́wọ́ olùdíje tó perégedé tó jáwé olúborí nínú primary àwọn náà dẹ̀ wà níjọ́ tó wọ́n pè wà níjọ́ tó ṣe pé ká wá o wọ́n wá bá wa sọ̀rọ̀ pátì pátì pé gbogbo yẹn bàbá alákẹ́rẹ́ gbọ́lá wà ń bẹ̀ ta jesco wípé láti abuja orúkọ tán fi lé àwọn lọ́wọ́ wọ́n wá béèrè wọ́n ní àwọn ò tiẹ̀ mẹ́rin tó ń jẹ́ sàràfà yẹn kí ẹgbẹ́ mú ọmọ òye jáde o àwa náà bá taná sí ẹyin ní sẹ́nẹ́tọ̀ sàràfà ó yẹ máa bọ̀ ẹ̀yin ní wọ́n ní ká fún ní fọ́ọ̀mù gbogbo wa lọ́bẹ̀ tá a yọ̀ tó láàrin ta fún wọn so bóyá jọ monday ni wọ́n fi ìlédè yẹn síta ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣé rí olóyè báyọ̀ adélábù ọmọlúàbí ni eléyìí bó ṣe rí ni ní 2019 àwọn èèyàn kan ti wà níwájú wọn tó yẹ pé káwọn tó tẹsẹ̀ sí ìrìn àjò tíkẹ́ẹ̀tì ṣùgbọ́n ọlọ́run sọ pé àkókò wọn dé wọn gbà àwọn èèyàn kan bínú náà nígbà náà a rọ̀ wọ́n àwọn tó gbọ́gbọ́ àwọn tí ò gbọ́ wọn gbọ́ ó ní mo fi sọ fún yín ní àkọ́kọ́ pé àìgbọ́ awuyewuye ilé àgbà lẹ́ẹ̀mejì àwọn àgbà ẹgbẹ́ wa wọ́n ti tẹsẹ̀ sírìn láìpẹ́ láì jìnà wọ́n á kan olóyè báyọ̀ adélábù lára ó yẹ kí wọ́n tara ó náà gbìyànjú ni ṣùgbọ́n ọlọ́run ò dé gbìyànjú yẹn ládé lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ ẹ̀ ó tún lè ṣẹlẹ̀ ńjọ́ mi ọlọ́mọ pa wá ọlọ́mọ gbẹ̀mí wa mo gbà yí pé láìpẹ́ gbogbo àwọn olùfẹ́ wa olùfẹ́ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n á rí àwọn ìgbésẹ̀ akin àwọn ìgbésẹ̀ tó lágbára tí a gbé láti rí pé àkóra wa jọ padà àpẹ̀tù síra wa ẹ̀yin náà dẹ̀ rí pé ààrẹ náà ṣe pé ààrẹ ọ̀dọ̀ wa ń bí náà ló ti wá ààrẹ náà wọn ní tẹ́tì láti rí pé wọ́n ràn wá lọ́wọ́ láti bu omi àlàáfíà sí ọ̀rọ̀ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́
1: ìṣẹ̀lẹ̀ míì tún wá wáyé tí ó ń kọ àwọn èèyàn lóminú láàrin ìlú ìgbà tí sẹ́nítọ̀ sàràfà dé àlè tí wọ́n fẹ́ ṣe àfihàn ẹni tó jẹ́ igbákejì wọn tí wọn ó jọ díje gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà adésọjí adédèjì wọn ò lo olùlé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe irú ètò ibì kan ní ọkàn rọ alò ní dàkọ́ńkọ́ ibi táwọn èèyàn ti ń wònú pé ilé ò gbà wọ́n níbẹ̀un ló fà á tí wọn ò fi lè lólé ẹgbẹ́ tó wá jẹ́ pé bí ilé ìtura kan níbi kan ni wọ́n ti ṣe irú ètò pàtàkì tó jẹ́ tẹgbẹ́ bó ṣe fẹjú tóun ṣéyìn èyí ṣàpẹẹrẹ pé wọn ò tí ì jẹ́ ìtẹ́wọ́gbà tó.
0: Èmi ni akọ̀wé ìgbáyégbádùn ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ bá wo olùlé ẹgbẹ́ wa tó wà lọ́nà òkè Àdùnbí a ti wo níjọ́ yẹn pé àwọn èèyàn ń bọ̀ látòkè Ògùn àwọn èèyàn ń bọ̀ látọ̀yọ̀ wọ́n ń bọ̀ láti Barapa wọ́n ń bọ̀ látògbòmọ̀ṣọ́ tí a bá ní ká dán irú ètò tó gbòòrò bẹ́ẹ̀ yẹn wò láàrin ibi tí ọ́fíìsì wa wà yẹn a ní aráàlú lára èmi ni mo léwájú ẹni tó ṣètò pé ẹ ká gbé lọ síbi tí ojú ti tẹ́ tilẹ̀ ti ṣe gbansasa òun la fi lọ mú kì í ṣe lè tura hall la lo hall tá a dẹ̀ lo bàbá alákè jókòó wájú alága barrister Fatai Adesina tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jókòó ń bẹ̀ gbogbo state working committee àti esco state esco ló wà ń bẹ̀ gbogbo alájókòó gbogbo àwọn àgbà ẹgbẹ́ wa ló wà ń bẹ̀ tá a péjú síbẹ̀ gbogbo wa dẹ̀ ní àjọ jókòó tá a jọ yọ̀ síbí tá a yọ̀ sọ́hún a ti mọ̀ pé wọ́n ti fáwa ń gómìnà ní Ọ̀yọ́ south ń bí wọ́n ní kí deputy kó lọ sí district mi wọ́n mú orúkọ wá wọ́n yẹ àwọn orúkọ yẹn wò orúkọ tó pérégedé ta wò pé ẹ jẹ́ ká nà síbí òun ni adésọjí adédèjì òun la mú gbogbo adé la sọ pé òkè a fẹ́ kó jẹ́ pé tabá wá dé party secretariat yẹn bí èèyàn bíi 50 ni ó lè wọlé sínú hall tó wà lókè yẹn a fẹ́ kó sojú gbogbo ọmọ ẹgbẹ́ kò ní jẹ́ AI ẹ jẹ́ kí gbogbo àwùjọ lọ rí èmi ni welfare officer èmi lèmi lọ gba hall láti àṣẹ láti ẹnu alága wa bàbá alákè pé ká lọ ṣe ni mi ojú táyé tí gbogbo ayé ò ti rí press ó lè wá gbogbo èèyàn lè wa olopo wa me iro wa asas gbangba lati se gbangba wa le ani
1: ita
0: gbangba wa le ani e de ri pe en to soju alaga egbe wa professor Iwada lati Abuja to je national officer wa Lawyer State nbi alagba olugbenga Olayemi Ike Ariba o lo gbe form lati Abuja ko gbe fenikan kan o o de jise alaga egbe baba lake soro nbe won ni won ti ba won soro lati Abuja form ti wa alaga ti ba won soro bi alaga o ti wa lowo asoju alaga gbogbo fun egbe APC ni orile de Nigeria lowo en to soju won e to nse alagba olugbenga Olayemi Ariba won de gbe form yen loju gbogbo aye won gbe le Oloyin Sharafa abi odun ali lowo won gbe so gbogbo aye lori ki se koro o ko se koro o gbangba wa le lati se o a yo se o
1: oda te ba se ndara po mo wa alagba Sunday Babalola ti won je akowe fun oro to ni se pelu igba igbadun ninu egbe oselu APC ni ipinle Oyo na ni ajon takuroso lori oro to kan egbe oselu won bi a se nsoro ni alagba Raji Adebayo Onwoye awon na won wole si ori eto pelu wa laaro yi e ba wa ki gbogbo awon omo orilede Nigeria ti won gbo wa
2: akini ti le toko ni orilede Nigeria ati ni gbogbo agbaye nibi ti e tin gbo ile ise lagelu 96.7 eti ti e fin gbo wa koni di enu ta wa na bi nsoro koni ya awa ki ara wa pe aku ojumo ojumo alayo ire owo ire omo ire alaafia ati akuti se bale oro ni yo jimo ni ojiwa ni owuro yi
1: eseun ai alo si ojo oja amu iseje nigba ta ba pada de awon nkan ti ati menuba nipa egbe oselu APC ati ohun to seese ko sele leyin ti oruko awon oludije kokan to ti hande gege bi onwoye ti o fi oju ara ilu wo e soro lori e nigba ta ba mu iseje loju oja amo ai ti wa lo se lu nte si waju e ma gbagbe lati darapo mo wa lori Facebook Lagelu FM 96.7 ta ba pada de inu jigun jigun ti wa lo se lu o na la kale si e ku kale
3: Tiwa Loselu Tiwa Loselu lori Lagelu 96.7 FM pelu Shina Alayo
4: Lagelu FM 96.7
5: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me where.
6: Why you dey worry like that? Just use iRecharge.
5: Are you recharge? Other one take work.
6: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
5: Sharp like that.
6: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
8: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹwà.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000
13: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣe é gbọ́n tán ó ń ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Gbogbo ọmọ ológun pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: Ṣèmi nítorí ògo ni o.
2: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lay out Malete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dìbà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. ọwọ́ àti Reverend C.C. òwò wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
4: Years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ìjọba ìjọba ti ìbílẹ̀ kíni ìjọba yín fi yàtọ̀ àwọn sì pé gbogbo owó táwọn ń rí tó jẹ́ tìjọba ìbílẹ̀ táwọn ń papọ̀ náà ni ìpínlẹ̀ fi ń ṣiṣẹ́ ìdàgbàsókè fún gbogbo ìpínlẹ̀ lápapọ̀.
1: ṣé òfin gbà bẹ́ẹ̀ supreme court judgment ti dájú pé ẹ̀ka ìjọba kan ò ní agbára láti di owó ẹ̀ka ìjọba kejì mú. So níbo lòfin ti gba gómìnà láàyè láti mọ lowó local government láti ẹwà ódà owó ti southwest ìjọba tèmi ti wá ní ìwọ̀n ogún sùpínlẹ̀ ọ̀yọ́ tèmi ti wá rí 730 something million ni wọ́n gbà ní may tí wọ́n pín ní kínní fat wà mo lè máa fi hàn yín kí ebi o mefo o now ẹni kí wọ́n sọ bí tí wọ́n ná ti oṣù tó kọjá sí kárí ọ̀nà wo ni wọ́n ṣe fún wa iléèwé wo ni wọ́n kọ́ hospital wo ni wọ́n kọ́ ọjà wo ni wọ́n tún ṣe gọ́tà wo ni wọ́n là ìwé wo ni wọ́n pín fáwọn ọmọ sukuu níbo náà ra ogun níbo náà kó ogun wọn sí lọ síbi tó ta ti rí kí ló ta ń parọ́ fúnra wa kí ló ta ń tanra wa jẹ ètò ààbò kí ni ẹbí àwọn alága tó wà níbi àkàdé àtàtù wọn bẹ́ẹ̀ ẹbí wọn pé èlò náà ti fọ́lọ́pàá lóṣù yìí èlò náà ti fún civil defence àwọn ọmọ ọgbóró àwọn nǹkan tí ẹyin system wa bí nìyẹn ọ̀nà owó náà ti gbà tọ́jú wọn tí òfin ní sí wàhálà tí wọ́n lè máa mú information wá tá máa kó papọ̀ pé ókè wọ́n sọ báyìí a sọ fún ọlọ́pàá ẹ sọ fún sójà ẹ sọ fún gbá ọ̀nà owó náà ti tọ́jú náà gbà tọ́jú wọn ni kí wọ́n ti wà fẹ́ tọ́jú aráàlú ibi tí gbogbo yẹn dẹ̀ ti ń jẹ ní local government yìí tí lọ́ọ́ ríṣẹ́ bíríkìlà ó rí kápẹ́ńtà ó rí mẹkáníìkì ó ṣe péńtà ó ṣe ẹ wá mú ẹdí látọdún kẹjọ ẹ wá ń fà wọn ọmọ wá sí òṣèlú nínú gbogbo ìyàwọ́ta nínú gbogbo ẹyin ahoro ẹni kí wọ́n kó àwọn ọmọ wa jáde mi tán bá kó wọn sí àwa ò sí òṣèlú pẹ̀lú àwọn ọmọ tí ẹ̀mí wọn ti wá o àwọn ọmọ tó wà ń bẹ̀ kò sí nǹkan tó kàn wọ́n pa pdp kò sí nǹkan tó kàn wọ́n pa apc kò sí nǹkan tó kàn wọ́n pa apm o àwọn ọmọ wa ni àwọn ọmọ wa tán bá ti jáwọn gbẹ́ngẹ́ kéré sáwọn odi gómìnà ni sáwọn odi kọmíṣánná ni torí pé àwọn kan ṣèjọba nígbà náà ìgbà tá jíwọ́n bí wà ń bẹ̀ omodo operation burst ètò ààbò dúró déédé kò àti ìgbọ́rí nínú ìpínlẹ̀ ọ̀yọ́ yìí pé gómìnà kan jẹ kókó local government ilẹ̀ látàyè bàbá wa lam adésínà bó tiẹ̀ pé ńgbà yẹn àkọ́kọ́ dé zero location wà aláàjì làwọn ọmọ ṣe tán ọrọ̀ ìjọba yẹn tó ọlọ́run fi ràn wá lọ́wọ́ ìgbà tí bàbá wa tán jẹ́ olúwàdàn ní ìsìn babaládọjà tí wọ́n jẹ gómìnà àtẹ́bá dé sùkúù ní jẹ́ ní mọ́tò lọ rẹ́rẹ́ lórí fíìlì ayé rọ ebi rọ̀ lọ́rùn ìdẹ́ra dé ńgbà náà lẹ́yìn náà ni ẹ̀yìn akálàgbà bùjẹ́ budanu atm ni everybody gbogbo local government ló rówó wọn tó ń ṣe ss crude ńgbà yẹn 100 million every quarter gbogbo local government ló ń rí gbà ṣebí ẹni tó jẹ́ commissioner of local government ní ìsìn Debola Ojo ṣebí chairman ní jọ́dọ̀ ní chairman agon ẹbí pé ṣéwọ̀n gbogbo wọn ṣé bọ́ ṣe ń ṣe ní ìná ṣe ń ṣe yìí nígbà tí pé bóyá àwọn ohun la fi sórí oyè ṣé báwọn táàjọ mọ́ra wa tájọ́ ń jòṣèlú ni ẹbí Debola Ojo pé ṣé ń gbà tóun ṣe agon chairman ṣé bọ́ ṣe ń di owó wọn múrè ẹnìkan ẹ bá a sọ fún ọkọ bẹ̀rù ọlọ́run
0: òmìnira ìjọba àbílẹ̀ yìí kí láìda ti ń bẹ̀ẹ̀ ẹ̀yin járáàlú ọ̀rọ̀ tí wọn bí ọ̀rọ̀ òṣèlú ẹjẹ́ àwo èrò yín gẹ́gẹ́ bí aráàlú.
2: ẹ ṣeun olóòtú ṣe rí ètò ààbò yẹn kò wà pẹ̀kúlíà sí ìpínlẹ̀ kan ó kàn ṣe pé ó wá yà wá lẹ́nu díẹ̀ pé wàhálà yẹn náà wá padà dín ilẹ̀ yorùbá ń bí ni torí níbi ọdún kan méjì sẹ́yìn àwọn òkè ọya la ti ń gbọ́ irú nǹkan báyìí nígbà yẹn gan náà wọn fi bẹ́ẹ̀ sọ ni wọn fi bẹ́ẹ̀ ṣe níṣe pé ká mọ̀ gbé èèyàn ká mọ̀ gba owó bóyá àwọn yẹn ń fi ẹ̀hónú hàn ni wọ́n á kàn wọ ilé mọ́ṣáláṣí kan wọ́n á wọ ṣọ́ọ̀ṣì kan wọ́n á dẹ̀ dá ẹ̀mí àwọn èèyàn légbodò ní gbogbo ìgbà yẹn ṣùgbọ́n ìgbà tó wá ṣe díẹ̀ ló wá di pé ká mọ̀ gbé èèyàn kí wọ́n ní ẹ̀mú owó wá ẹ̀mú yẹ báyìí wá kẹ́ ẹ tó gba àwọn ọmọ yín so kò ṣe pé ìpínlẹ̀ ọ̀yọ́ yìí nìkan ni a ti ní ìṣòro yẹn ó wà káàkiri ṣùgbọ́n lóòótọ́ a lè yọ àìní òmìnira local government kúrò nínú nǹkan tó jẹ́ wàhálà fún ètò ààbò ṣe rí ìlú ibi tí wàhálà yìí ti ṣẹlẹ̀ àti rí àwọn èèyàn wa kan àwọn oníròyìn wa kan tí wọ́n ti lọ sí ìlú náà wọ́n sọ pé ibi tí wọ́n ń gbà dé àwọn ìlú ọ̀kadà gbé wọn

0: tó wà ń bẹ̀ sí tó bá yẹ pé ó ṣeé ṣe kí wọ́n tó parí kí wọ́n jẹ́ kí a mú local government autonomy yẹn ní ọ̀kúnkúndùn ṣùgbọ́n èmi á tún wá tún torí màá tún rí ẹ̀bi díẹ̀ dá fún ààrẹ orílẹ̀-èdè wa nítorí pé ààrẹ ní agbára láti lè àwọn náà wọ́n ní to some extent wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú lọ́kàn torí mo mọ̀ pé federal government àwọn náà initiate ẹjọ́ nílé ẹjọ́ pé àwọn fẹ́ jẹ́ kí òmìnira wà fún ìjọba ìbílẹ̀ tó dẹ̀ ṣe pé wọ́n wìn ní ẹjọ́ náà so nígbà táwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n wá yarí láti lè ṣe nǹkan tí ilé ẹjọ́ ti sọ mo rò pé àwọn ààrẹ náà àti àwọn tó jẹ́ alákòóso àti fún ètò ìdájọ́ ní orílẹ̀ wọ́n tún ní àṣẹ bóyá láti padà lọ sí ilé ẹjọ́ láti lè sọ fún àwọn ìjọba ìpínlẹ̀ láti lè execute ẹjọ́ yẹn so ibi kan tèmi ó ti rí nìyẹn pé ààrẹ náà wọ́n sì ní agbára láti lè padà pé kí wọ́n compulsory wọn pé àlì ọ̀tọ̀ ni kí wọ́n dájọ́ ọ̀tọ̀ ni kí wọ́n execute kí wọ́n implement nǹkan ti ilé ẹjọ́ba ìgbà míì wọ́n á padà lọ sí ilé ẹjọ́ yẹn ni láti lè ní kí ilé ẹjọ́ kan àwọn yẹn nípá wípé nǹkan tá a ní kẹ́ ẹ ṣe tírú ẹ̀ bá ti wà èmi rò pé bóyá ìjọba ìbílẹ̀ wọ́n bá ti ní
1: òmìnira tá a bá wò ó náà lóòótọ́ ṣé ó yẹ kí ó jẹ́ dandan gbọ̀n fún gbogbo àwọn gómìnà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ kàn pa fún wọn torí nínú ọ̀rọ̀ wọn nínú orin tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kọ ni pé àwọn ní ìfẹ́ aráàlú lọ́kàn débi pé ìfẹ́ aráàlú ló lékè lọ́kàn gbogbo àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rìndín ní ogójì yìí nípínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ pé lóòótọ́ nípa fífi òmìnira sílẹ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ yóò jẹ́ kí ara dẹ aráàlú tí wọ́n pa wọ́n nífẹ̀ẹ́ àwọn fẹ́ ṣiṣẹ́ sìn yìí so yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ kàn pa fún wọn kí wọ́n tó fún àwọn ìjọba ìbílẹ̀ lómìnira wọn kí ló dé tí wọn ò gbé nígbésẹ̀ tààrà pé akúkú pa fẹ́ ṣiṣẹ́ sìn lónìí ẹ kówó fáwọn alága tí wọ́n ti yàn sípò kí wọ́n sì ṣiṣẹ́ wọn sìn ìlú bó ti ṣe àwọn ìjọba ìbílẹ̀ náà wọ́n máa ń ní àwọn ọ̀nà tí wọ́n máa dà ní àwọn àsìkò tí irú ẹ̀ fi ṣẹlẹ̀ ní ìjọba tá a ṣe ní 1999 wọ bí 2003 nígbà náà àwọn ọ̀nà tíjọba ìbílẹ̀ tí wọ́n dà ó pọ̀ káàkiri bí mi ò bá mọ gbogbo ẹ̀ mo mọ ọ̀sun mo mọ àwọn abìkan ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí ó jẹ́ wípé ọ̀nà míì tó jẹ́ close ìjọba ìbílẹ̀ ó dà á tẹ bá wo ibi tí àwọn èèyàn ń gbé káàkiri ìpínlẹ̀ lásìkò yìí agbègbè yẹn gan ni ìṣòro pàápàá bí òjò ṣe sẹ́lulẹ̀ yìí àti wọlé ẹlòmíì ó dogun dọdẹ
2: àárín ìgboro
1: nìkan ni àwọn gómìnà wọ̀nyí ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn láwọn ìlú ńláńlá ṣó yẹ kó jẹ́ dandan ó yẹ kí wọ́n pọn dandan fún.
0: Ẹ ṣeun olóòtú ṣe rí tí a bá fẹ́ máa pa irọ́ tanra wa láàmú a sọ pé ṣe nígbà táwọn olóṣèlú kò sí nǹkan tí wọn ní sọ tán tí wọn bá fẹ́ dìbò ṣùgbọ́n tán bá ti wọlé tán orin máa ń yàtọ̀ ni kò dẹ̀ sí olóṣèlú tí ó sọ pé ṣé ẹ̀yin olóṣèlú tó lè bọ́ síta kó ní nítorí tara òun àbí ti fámílì òun ló ń ṣe fẹ́ jáde dìbò aráàlú náà wọn ò sọ ṣùgbọ́n tán bá wá débẹ̀ ni wọ́n wàá ṣe nǹkan tó jẹ́ ìfẹ́ inú wọn lóòótọ́ tó bá ṣe pé òótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ aráàlú tinútinú tọkàntọkàn kò yẹ kó jẹ́ gbogbogbà sọ tó rọrùn sọ pé ọ̀rúnṣẹ́ rọrọ̀ nàìjíríà to some extent ó wà pẹ̀kúlíà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé tó ráwọn nǹkan míì tó ṣe pé tó bá ṣẹlẹ̀ pátápá fi rí ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ó ti tán àní jẹ́ kí wọ́n tú iṣu dé ìsàlẹ̀ kòkó irú nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan míì ó tún ti gun orí ẹ̀ so nírú eléyìí tá à ń sọ yìí kò yẹ kó jẹ́ dandan ṣùgbọ́n ìgbà tó wá ṣe pé wọ́n kọ̀ wọn à ń ṣe tí ìlànà míì bá dẹ̀ tún wà láti lè mú fún wọn ní tipá ní ti dandan irú ìlànà náà ló yẹ ká tẹ̀lé a dẹ̀ tún sọ ìdìbò 2027 ó ti sún mọ́lé náà ní tó wá ṣe pé aráàlú dẹ̀ rè a ní ẹ̀tọ́ láti yan ẹni tó wù wá káàdì ìdìbò wa láfihàn ẹni tó wù wá ẹni tó bá wà ńbẹ̀ tí nǹkan tó ń ṣe tí ò bá tẹ aráàlú lọ́rùn ààyè wà láti dìbò tó bá dẹ̀ ṣe pé ó tẹ wọn lọ́rùn ààyè wà láti dìbò àwa ni ká wá wo bí nǹkan ṣe ń lọ pé ká má tún wá.

0: jẹ́mi international bọ́dún mẹ́rin alleluia. Ti Jotin láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì tó jẹ́ kíkọrí ó tún bá wa láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá lájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP our spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Situ Bishop Joseph Morakiyo Apostle Moses Olúṣọlá Ayọ̀adé father of the day Honorable Babalọla Kúpọ̀ Labs Honorable Maruf Olabi Suesue Mayegun Manager Market Pastor Honorable Adúrò Ẹgbẹ́mi mothers of the day Prophet Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Orurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti ibi kíbi Adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá sí Wí Jem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
1: Lagilu FM 96.7
2: Tiwa Loṣelu Tiwa Loṣelu Lori Lagilu 96.7 FM Pẹlu Shina Layo
3: E kaabo pada sori eto Tiwa Loṣelu nikan ni Lagilu FM ni felele Mbadan E ma gbagbe lati darapo mo lori Facebook Lagilu FM 96.7 ni ke shawari nbe be se nwo o ni ke pin ko kari gbogbo awon eyan káàkiri àgbáyé ẹ fi ìròyìn sọwọ́ sí wa bí ètò bó ṣe ń lọ lọ́wọ́ alàgbà Sunday Babalọla tí wọ́n jẹ́ welfare secretary fún Ọyọ́ state APC Olawa lórí ètò pẹ̀lú wọn bákan náà ni alàgbà Raja Adébáyọ̀ tí wọ́n jẹ́ òǹwòye òṣèlú àwọn náà bẹ̀ pẹ̀lú wa nítorí àkókò ẹ jẹ́ kí a ṣe báyìí lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ẹgbẹ́ yín APC ó ní ẹ jèrè èèyàn sanko kan ni igun ti gómìnà Ṣèyí Mákindé bó ti ẹ̀ jẹ́ pé ìgbà tí gómìnà tí wọ́n kéde pé àwọn ń lọ sínú ẹgbẹ́ òṣèlú APM pẹ̀lú àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ńgbà náà olóyè tí wọ́n tún jẹ́ ambassador Taofeek Arapaja àwọn òkú ò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ẹ̀ jáde gan pé àwọn fẹ́ díje dupò gómìnà lábẹ́sà ẹgbẹ́ òṣèlú ọ̀hún báyìí wọ́n ti wá sí igun yín gẹ́gẹ́ bí àwọn nǹkan tí à ń rí gbọ́ láàrin àwùjọ òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ mo jẹ́ lérò pé èyí tó yọ̀ sí fún yín ní APC lásìkò
4: yìí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí tíru ambassador Arapaja bá kú nínú tó bá kú lẹ́yìn Ṣèyí Mákindé ta ló tún kú nbẹ
3: àwọn èèyàn pọ̀ nbẹ tí rí
4: ẹ mọ dárúkọ wọn ṣé báwọn bá wá pọ̀ nbẹ ṣé bí irú Taofeek Arapaja wà ni ó yẹ kẹ́ mọ̀ pé ṣe mọ̀ pé ẹ̀gbọ́n yẹn ìwé awolowo ni wọ́n fi tọ́ wọn òkè òkun ni wọ́n ti kàwé tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ sí rí ẹ rí pé he is one of the most reasonable politician tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀yọ́ tí ẹni bá sọ pé ẹnìkan ìwòye òun ẹni yìí òun ṣe ni téèyàn ń bá rìn mọ̀ tó yẹ kẹ́ni kankan súnmọ́ru ẹni yẹn ẹ mọ̀ pé ẹ sọ lẹ́ẹ̀kan pé kìnnì kan APM kan wọ́n ti yan mọ́ye wọ́n yan gbà mo ní ẹ̀sọ́ national chairman Emmanuel sọ ṣérù yẹn ni irú ambassador Arapaja ọmọ tẹ̀lé níbi tí wọ́n bá lé ayé dé
3: ṣùgbọ́n wọ́n jọ rìn títí odidi ọdún bíi méje sí lọ mẹ́jọ
4: yìí ni ìgbà tí wọ́n rí i pé ọgbọ́n wọn ti ń fogi ti ń fòrùlé ó fẹ́ bọ́ sẹ́yìn pé mo ẹ̀yìn ni ó mú gọ òun náà ni ẹ̀gbọ́n ń sá padà dẹ́yìn wọn.
3: nígbà tí wà ń tán lọ ìwà ni.
4: kì í ṣe pé nígbà tó ń tán lọ it doesn't go matter how far how best ni. So ṣùgbọ́n àpẹẹrẹ burúkú ló sọ wọ́n nínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ wọn tí irú Arapaja bá kú òun ẹgbẹ́ wọn ń tòótọ́ kò yẹ kan yẹra wọn wò mo sọ pé àwọn tẹ́ ní nà sẹ́nu ẹgbẹ́ tiwa ẹ dárúkọ kan kò sẹ́ni tó ń lọ́nu ẹgbẹ́ tiwa wọ́n ń tanra wọn dànù ni tó bá wá rí bẹ́ẹ̀ tí olóyè ambassador Taofeek Arapaja tán bá wá wá sínú ẹgbẹ́ APC bẹ́ẹ̀ ṣe sọ yẹn àwa dúpẹ́ lọ́wọ́ náà adúpẹ́ lọ́wọ́ wọn a lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu wípé wọ́n ń ṣe olórí tí ojú wọn dúdú ó mì ń pé olórí tí ó yẹ pé wọ́n ní àfojúsùn rere fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti rí pé àwọn eléyìí ibi tán ń wà wá lọ inú ìdààmú ni kí n tó wá parí jẹ́ kí n padà torí ọ̀rọ̀ kan tá a sọ lẹ́ẹ̀kan ṣé rí mo sọ fún gbadáàlú ètò ìdìbò yìí tó ń bọ̀ yìí campaign ó bẹ̀rẹ̀ láti next month tán bá ti wá àdúgbò yín ẹbí wọn tán bá ti wá bá yín lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹbí wọn tán bá bá yín nínú ṣọ́ọ̀ṣì nínú mọ́ṣáláṣí ẹ̀yìn league of imam ẹyin ẹlẹsẹ abalaye ẹyin oníṣẹ ọwọ ẹyin ìyá lọjà ìbàbá lọjà ẹ mọ bí wọn ṣe gbàgbọ nínú òmìnira ìjọba àbílẹ ẹ jẹ kan sọ yàyà yàyà ẹ rekọdù ẹ ẹ ṣe fídíò tán bá ti láwọn ò gbàgbọ tán bá ti ń ṣe ẹ kígbe ó lè ẹ mọ̀gùn lè jẹ́ wọ́n sọ kankan mọ́ tó ń la rí ibà ẹ almost a billion naira ló wọ southwest ní oṣù tó kọjá ẹ jọ ó ń dà lójú atẹ́gùn ṣáàrí ń ta àwa ní nǹkan le nǹkan tó lè lọ́yọ̀ state ju àwọn obìnrin lọ nítorí pé wọn ò kówó wá fún wa látọ̀nù kẹjọ irú ọ̀dájú wo nìyẹn
3: ẹ̀rẹ́ pẹ̀lú gbogbo iṣẹ́ àkànṣe tí ìjọba àpẹẹrẹ ọ̀yọ́ ṣe
4: àní kí wọ́n list iṣẹ́ àkànṣe yẹn irú southwest èyí náà èwo náà fi owó wá ṣe lóṣù yìí 700 million plus 0.7 billion lówó southwest ẹni kí wọ́n sọ kán list ẹ̀ jáde wọn ní dáwà lóhùn ó ṣàdákẹ́ náà ni.
3: alàgbàrajẹ adébáyò ojú wo lẹ fi wo ìrìn àjò ambassador taofeek arapaja lọ sínú ẹgbẹ́ òṣèlú apc.
5: ẹ ṣeun olóòtú ṣe rí ojú tèmi ò fi wo ó yàtọ̀ díẹ̀ sí ojú tí wọ́n fi wo
3: ẹ ṣàwò
5: ìdí ni pé nígbà tí wọ́n ti jọ ń bá a bọ̀ torí èmi lè sọ pé kì í ṣe gbogbo pọ́lísì tàbí nǹkan tí ìjọba yìí tó ń ṣe náà la lè sọ pé bóyá gbogbo ẹ̀ 100% ló dùn wọ́n bóyá àwọn aráàlú àti àwọn ọmọ ẹgbẹ́ wọn nínú láti ìbẹ̀rẹ̀ tó fi di ọdún keje so nígbà tí wọ́n ń ṣe bọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ ń fi ara mọ́ ó ṣe wá kú pé ó kù gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ náà tó mọ̀ pé nǹkan tó ń ṣe kò dá omi pé ṣe láti ọdún kìíní títí ọdún méje ni nǹkan tó ń ṣe ẹni sùúrù
4: ẹjọ ẹ má conclude o ẹ bí wọn o
5: bẹẹ ni ẹ ni o je ako se e fe so fun mi pe abi ambassador arapaja le so fun wa pe ka ni awon se ba won na lawon fe dije dupo gomina se ka lawon na fun ni ticket gomina se won ni nkan ti makinde ti se bo abi to de lowo eko te awon lorun sugbon ni ti owo ye temi
4: o gba form apm o arapaja o gba form apm
3: pdp ni won duro si
4: lohun fe ko lohun ni di party
5: o na la nso ka ni pe ki se pe ija ti de torin ti dowe ti won fi lo sinu egbe ta n lo ta won fi duro sinu an ta ba tun gbagbe gbogbo igba ti awon ni ibere die ngba to n soro apm ati pdp won si jo n sepo na ni ogo bi won se so pa won ti lo apm tó ṣe pé wọ́n sì ń ṣe fàǹfà ní abuja àti gọvanọ makinde àti olóyè arapaja wọ́n jọ ń lọ àbúrò àti ṣe pé ọ̀rọ̀ apm gan ti ń wáyé kó tó di pé ilé ẹjọ́ padà wàá dá ẹjọ́ tán pátápátá tá a wá rí i pé ọ̀tọ́rọ̀ ti pẹ́ díẹ̀ kì í ṣe níìsín bẹ́ẹ̀ ni ó ti pẹ́ díẹ̀ tí wọ́n ti ń sọ pé tí wọ́n ti ń sọ̀rọ̀ apm ṣùgbọ́n tí gómìnà makinde gan sì ń sọ pé òun sì wà nínú pdp so gbogbo àyín náà wọn jọ ń lọ abuja wọn jọ ń lọ ń ṣe nígbà tó wá di pé ilé ẹjọ́ wá dé lẹ́tàn tán ti rí pé ó ti bọ́ sí ìdájọ́ ti bọ́ sí igun ti wíkẹ́ làwọn ti rí pé pdp ó dá tó máa sọ pé wọn àtẹ̀lé mákindé lọ sínú apm kí ló dé tí wọn dúró sínú pdp wọn tán jọ ń ṣe bọ̀ tán jọ bá débi tó dé tó fi di pé ẹgbẹ́ mi náà wá wá láwọn ń lọ.
3: ẹ kú ojúmọ́ orúkọ yín ní kọ̀ọ̀kan
6: ẹkú àárọ̀ sá o.
3: yes sir orúkọ yín láti bò.
6: orúkọ mi ni paul látẹgbẹdá.
3: ẹ ṣe.
6: a kí àwọn àlejò wá tó wà bẹ́ẹ̀. ṣe rí gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ ọ̀rọ̀ òṣèlú gbogbo olóṣèlú pátá olóláre kéreké lọ́wọ́ aráàlú ẹ̀ ṣe bèbè rẹ̀ kò sọ lọ́bẹ̀ tí wọ́n sọ pé tòun òdò bọ́ba kẹgẹ yẹn kíkẹ́ yóò fi kẹ́lẹ́ kọ́ kẹ́ kẹ́ ẹ bá sọ pé ọbẹ̀ yìí mọ̀ kàn yọ ọmọ sọ pé ó dùn ní o do lenu towo sara lo ma so pe sori oro ara ilu ati gbogbo ti sele oni lo ko lo selo baba da si awon ara ilu gan mo
3: ese
6: ta ma so ro nipa
3: tori asiko ni o edakun elomi na to ti wa nbe hello
7: e ka san
3: oruko yin lati bo
7: Mr. Lawa lo soro lati ilu seyin
3: edakun iseju aya ogoji le ni kan mo kia
7: baba to wa soju APC eje ki eje ni ti ba soro ko ma soro o ti si eni to nbo won ti mo un ti o si ni eh won pe eni to won ba igbe keje fegbe ti won ko mo se su eni ti nbo ati mo un ti o si
4: an polo akara ti wa ni as we ketere ko mo ta
3: asiko akara le yi hello
4: beni
6: hello sir
3: e ku oju mo oruko yin
6: Ase
3: ni soki.
6: Alejo yi ton so won lenu oro. Ege won to wa nta ni general kini won si to gugu ton so. Won kan ni se ju ni. Oro to je so le kan yen. Parapaja kai pe o fun ni kini ko ni so be yen. To oro si ni nkan ja ke a se tin boro won.
3: Eyin o fe gboro won.
7: Hello.
3: Hello.
7: Okunrin to soro yen.
3: Ki loruko yin lati bo le ti pe wa.
7: Aje mo re la bu. Kan ma so pe kan be le ko si awon emi ri wa na egbe yen sugbon ma n se soro bi ka wa da egbe kan je la n se soro a ti fe re ra sku wi pe n ka ko ba se fara ilu o la n fe ta ko eni kan jiwo eni kan iyen a
3: ti ko polongo bo ti to
7: o ti won gba ti fun egbe amo sarafa amo senator sarafa a si ma won yi na gbugbu awon ti won ko ti won fe dibo nsin ko se ni pe so mo yo ti gbagba mo n tan kai ko ba sin kan ma so to kan ni kan o le ra ni to
3: se adupe tori asiko ka tun gbo telomi hello
7: hello e ka ro
3: e ka bo sori eto oruko yin papa
7: oruko temi ni Adekunle Ramon lati Ogunmoso
3: e seun
7: e jo abu awon le se lu ana won ma dedu fun wa o governor ma kede na o so fun wa gba so bi dibo elekeji pe won ni je kiyo so mi loko of to wa o
3: ko ma
7: pe paro fun wa gbogbo won ti won ba ti depo tan ure to ma je fun awon mu ise mo ko ma paro fun wa pe en kegbe kan se kegbe wo ni kekan
3: ki wa le yin ara lo se lati re en ti o se ife enu yin bayi
7: ah won ta ara lo se ni pe gbogbo an ka foju sile ko ma ko won wa ka ko won si won laya ma ti bo te ka ti bo gege bi omo orilede rere ma ti bo wa fun en to ba ta ba mo pe to o lo le se
3: ese
7: ati gbogbo wa ti gbakara wo
3: e se tori asiko e ba pa radio odo yin ka le gbora wa oda a ri akoko kankan lati fi sofo bi ti ko mo elomi ti wa hello
8: hello
3: e ko ojumo oruko yin
8: ya o so de lo n soro lati gbora
3: o ye ba se soki eyin le pe
8: kade e ko e ti la ka yin ni daro bo be be lowo baba te ba soro yin se be gbe ti ni yo fun alaga council la o fa ni lati daduro
4: a gba won laye
8: ni agba won laye
4: lara eto ti sarafa abiodun ale o se ni pe ijoba abile o da duro won si mo gba owo won lore kore lati sara lu lore
8: odibo lo fo kan ba le
3: e seun tori akoko oni a fi ni le tesiwaju pelu ipe yin yen o digba na ki ara ilu ko ma foju lede anfani eto eleyi ti awa nse yi oni lati fun eyan ara ilu lanfani ke gbototun ke gbotosi ke mo ewo ninu awon egbe yi le ti le mu oludije ha abi oludije bi omo Nigeria le mo wipe eyan le yan oludije dupo gomina nu egbe kan ko lo re yan asofin re ninu egbe mi ati idagbade be opopolopo wa nso pa ati gbon e je ka pakiti mo le ka ro dada ka mo fi itara ka mo fi mo dibo yan awon adari ka wo n to to ati awon amuye eleyi ti ko awon ti won ni bi o se mo re lori ti wa lo selu la aro yi awon eyan so pe mi o ka nkan ta won so si Facebook opopolopo n te nso yen e gbe kale ni lana to fi le se ka lori radio tori pe e n so bi won se mo so lori social media iru e o de le lo lori radio bi ti wu ko mo idinu ti mi o fi se te ba ti fe ba wa soro e wa civil e so gege bi omo luabi e gbe kale gege bo ti se ye ti o fi ro awa na lorun ta ni tori pa kante ka yi ki won pe ka wa kawo pon yin bi kan rojo bi ti wu ko mo e dakun koni re yin koni su yin a mo riri gugu eyin te wa nibe patapata e seun te n gbo wa mo ni gbagbo pe ni ojo mejo e le ba mi lo anfani yen te fi se ro mi lorun ti won fi le ka awon kan ti e nko oluwa sina Alayo Ogoede ofoma le so fan loruko ti emi nje mo ki alagba Sunday Babalola Oyo State APC Welfare Secretary pe won kaabo sori eto Nigeria lori eto ti wa lo selu le kan si ko ni reyin ko ni su yin be ni mo ki gugu awon eyan ti won ba yin rin ajo alagba Raji Adebayo Eseun be ye wa pelu wa lori eto laaro yi Ademola Aziz Asizo Oseunseun bi oju ona fun ko nte ba fe ba wa so lori eto ti wa lo selu boye yin na lona kan te fe gba darapo mo wa 08059483093 08059483093 lele fi ba oluwa sina alayo ogoede soro titi ojo mejo ta tun pade ninu ire ayo ohun yata eto lati pade o odigba
9: to ba jija ko to dogun lo ma
10: Lagilu FM 96.7
11: La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: àti ẹ̀yìn èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbá lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣe lérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́
4: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí.
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK san díẹ̀díẹ̀ gbẹ́gbẹ́ ayé ìrọ̀rùn.
8: The Kingdom of God Gospel Mission International Obamoro Camp Grand along Iwo Ogbomoso Road Iwo nipinle Osun lu sagbekale 72 hours program ti o bere lojo kedogun osu keje titi di ojo keje ni logun osu keje odun 2026 July 15 to July 18 2026 sa pakori eni etu sile eje ki o ma lo agbara ninu Jesu si wa sibe ta lo de o ta ni ojo olojutu aye e ta nso se redoku ta lo leri pe o sire ti fun omo wa dide gbaranle lojo kedogun ojo kerindinlogun ojo ketadinlogun ati ojo keje ni logun osu keje odun 2026 Ma bọ̀ nípàdé àdúrà alágbára ni 72 hours program Obamoro Camp Grand along Iwo nípínlẹ̀ Ọ̀sun pàdé wòlíì Peter Adeleyi olówó pọ̀rọ̀kú Apostle Dr. J. Ọláyinka Afọlábí Òkútó Jésù wòlíì Matthew Oyelowo Prophet Timothy Jésù Túndé Pastor Ezekiel Ayomide olórin ẹ̀mí Lady Evangelist Temilola Elshada Esther Akintola Iye Anointing Lady Evangelist ní Ọlájẹ́ ọ̀rọ̀ yìí ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti MRS Iwo Road Academy Tasca Filling Station Olodo Fatuma Junction àti Salinsile Filling Station Odò Oriwo Prophet Ezekiel Salawu ni ó gba gbogbo èèyàn lálejò díbẹ̀ wọ́n á dẹni ìtúsílẹ̀.
9: Lagilu FM 96.7.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM ń gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

ṣé ò ń gbọ́ mi arákùnrin kan wà nlé wọ́n ní n sọ fún ọ wípé ẹnu rí ò tọ́rọ̀ nlé mọ́ nítorí condition of your health nítorí ìlera ara rẹ pé ṣe ni o ti sọ madam di òrìṣà kúnlẹ̀ bọ́ nítorí n tó ń ṣe àmọ́ gbọ́ mi lọ́sàn-án bí ọlọ́run ti ń bẹ tẹ̀mí rẹ wà tó ń gbọ́ ohun ọlọ́run nínú ayé mi pé ìlera rẹ padà bọ̀ sípò lórúkọ jésù kì í ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́ sa 126 ni nígbà tọ́lọ́run dáìkó lọ sí ó ní padà ó dàbí pé wọ́n ń lálàá ó forin sí wọn lẹ́nu ẹrin sí wọn ní ahọ́n ó láwọn kì í fèrí wá rí pọ́lọ́run ṣó ńlá pé ọlọ́run ti dá ìlera rẹ padà kíní yẹn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà lórúkọ jésù èmi kọ́ ọlọ́run ni kó lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ojú òní tiwa ohun tí ò tó rẹ yóò sì ṣẹ́kù lórúkọ jésù arákùnrin kan ń gbọ́ mi nlé báyìí kò síṣẹ́ ó ti wáṣẹ́ kò fẹ́ẹ̀ síbi tó rìn dé ifá bàtà ẹsẹ̀ rẹ ti di nǹkan mi àmọ́ gbọ́ mi bí ọlọ́run ti ń bẹ wọ́n ní before the last day of this month wípé òun ó bẹ̀ owó òun ó sì fún ẹ níṣẹ́ ohun tí ò tó rẹ yóò wà padà di ṣiṣẹ́ kù ṣùgbọ́n èèwọ̀ ọbẹ̀ ni pé wọ́n ní kó o mọ́jọ ọlọ́run ló lè wọ́n sì ní pé ó mẹ́ṣọ́ pé òun yọtọ̀ ọlọ́run fọ́lọ̀ nígbà tọlọ́run bá dábìrà nínú ayé rẹ kó o mọ́ fi iwájú ọlọ́run kó o má bàá kó o mọ́ fi sílẹ̀ kó o mọ́ jẹ́ wípé ṣe ló bára rẹ lẹ́sẹ̀ àárọ̀ níbi tó fọkàn sí mọ́jà ọlọ́run ló lè o mọ́jẹ òróǹro mẹ́ran ojú òní ti wà lórúkọ jésù mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ní dọ́kúmẹ́ǹtì gbogbo ẹ̀yin tí ẹ ń wojú ọlọ́run fún ohun rere kan tàbí ìkejì ẹ sáré kó ẹkọ tàbí kẹ ẹ mú ọwọ́ yín kẹ ẹ nà sí tèmi níbi tí mo wà lórí rédíò yín ẹ gbọ́wọ́ yín sókè ẹ sópọ̀ papọ̀ mọ́ ti tèmi ẹ ti mọ irú demonstration bẹ́ẹ̀ ẹ gbọ́wọ́ yín lé ti tèmi bó bá jẹ́ pé bíbélì wípa ẹni tó rán mi òfin sílẹ̀ bẹ́ẹ̀ ni kò jọ̀wọ́ mi ní èmi nìkan sí torí orúkọ olúwa ilé èso agbára ni ó ní pàṣẹ pé àwọn ó fìdí ẹ̀ múlẹ̀ the bible says to decree and it shall be established mo sọ bí ikọ̀ àtagbẹnutọ ọlọ́run ọ̀gá ògo here in Nigeria and outside the country gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́wọ́ yín sókè yẹn tẹ́ ẹ fi ìgbàgbọ́ sópọ̀ mọ́ tèmi mo sọ tẹ́lẹ̀ mi ò fẹ́ mọ́ tó ń là kọjá whether be it sickness jobless whatever any problem tí ò bá jẹ́ mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù in 2 Kings chapter 3 verse 14 to 20 he decided to reverse irreversible I speak as a prophet of God into your life bí o ti ṣe ń mọ gbogbo tó rò pé kò ṣe é ṣe ní rere bí ọlọ́run ti ń bẹ tẹ́mí ẹ̀ wà látòní lọ ó ti di ṣíṣe é ṣe lórúkọ jésù mo ló ti di ṣíṣe é ṣe mo ní ó ti di ṣíṣe é ṣe ìwọ tó dùbúlẹ̀ yẹn tó wà lórí àìsàn ó yá dìde lórúkọ jésù ó yá dìde lórúkọ jésù mi ò fẹ́ mọ tí wọ́n ti kọ nípa rẹ bíbélì pé a ti fàwé májẹ̀mú náà ya ta kọ lòdì sí wa a mú kúrò lójú ọ̀nà sì kan máa gbélébú gbogbo òwe májẹ̀mú òdì lórí ayé rẹ lórí ìdílé rẹ lórí ohunkóhun tó bá dáwọ́lé ó di yíya lórúkọ jésù àánú kó wá orí àyípadà kó dé kó gba ìpè ayọ̀ kó gba lẹ́tà ayọ̀ gbogbo ẹni tó ń wáwé ìgbélú mo sọ tẹ́lẹ̀ bí ó ti ṣe ń mọ̀ ṣùgbọ́n lórúkọ jésù ọlọ́run yóò yí padà yóò sì fìwé yẹn lé ẹ lọ́wọ́ God will put an end to all the protocol all the constitution tó lè máa mú ìdádúró ìdíwọ́ àti ìdènà wá sínú ayé rẹ ọlọ́run fagilé ọlọ́run mú kúrò if Joseph can become a prime minister in a strange land God had to put an end to all the protocol in that land for Joseph to become a prime minister for Esther to become a first lady or God had to put an end to all the protocol ẹ báwo lèyìn ó ṣe di first lady láì ṣe pé wọ́n mọ̀ tàn ìran rẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbégilé gbọ́ mi gbogbo tó yẹ kó gbégilé kó fagilé kó mú kúrò kó dá dúró fún ẹ láti kọjá sínú àṣeyọrí ọlọ́run kó ṣètò ẹ lọ́sàn ẹ̀ lórúkọ jẹ́ torí mo mọ̀ pé ò ní pa ẹ̀rí mọ́ mo mọ̀ pé ó máa sọ testimony rẹ mo mọ̀ pé ò ní yabara mọ́ ore jẹ mo sọ tẹ́lẹ̀ sẹ́ this month oṣù yìí oṣù ayọ̀ rẹ ni oṣù ìbùkún oṣù ìgbéga oṣù ìmúgbòrò ìsọdí ńlá oṣù ìtura oṣù ìwòsàn rẹ ni ó yá gbàá lórúkọ jésù mo ní kó o gbàá ní orúkọ jésù you have your testimony you are made whole amúọláradá ara tù ọ́ lẹ ayọ̀ sọ nínú rẹ ọkọ rẹ dé ìyàwó rẹ ti farahàn àkókò ìgbéyàwó rẹ ti tó lórúkọ jésù ohun tí ò tó rẹ ó ti wá di ṣíṣẹ́ kù lórúkọ jésù olúwa wa.

Ọlọ́run ni kí n sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan wípé ẹ ṣe ẹ tá ẹ dí ẹ kan ẹ fo farada ẹ gbàwẹ gbogbo nkan lẹ ti ṣe amọ things are not working well kò jọra wọn rárá in fact àwọn tẹ ń gbàdúrà fún gan ti bẹ̀rẹ̀ sí fi yín ṣe yẹyẹ padà gbọ́ mi sà bóyá inú ilé àbí orí òkè lẹ wà ń tán ni sọ fún yín ni wípé àyípadà ti dé ẹ mọ̀ jẹ́ kó sun yín kínkín ní báyìí iná ló kù tí ẹ fi wọnú ògo lọ ojú òní tì yín gbogbo ọjọ́ àwẹ̀ yín ni wọ́n sọ pé kí n wí fún yín o páwọn máa dá padà yóò dá padà yóò wà dàbí àlá àwọn tó fi yín ṣe yẹyẹ wọ́n padà bọ̀ wá bá yín ṣayẹyẹ ojú òde ní tì yín lórúkọ jésù arákùnrin arábìnrin kan ń gbọ́ mi nílé ọmọ ọ̀dọ̀ ló ń ṣe bó ṣe ń gbọ́ mi yìí ṣùgbọ́n wọ́n ní sọ fún ọ wípé àwọn ó come around to come and decorate your life wọ́n láwọn ń bọ̀ wá láti wá sọ ayé rẹ di ayé àtúnṣe tí ó dá ọjà tiẹ̀ lẹ̀ táwọn èèyàn ó wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ náà tó bó ti ń gbọ́ mi yìí ó ń ṣe ọmọ ọ̀dọ̀ ni ṣùgbọ́n wọ́n ní sọ fún ọ before the end of this year wípé òun ó come around àwọn ó sì wá decorate ayé rẹ̀ ìwọ náà ó wá dẹni tó dá ọjà sílẹ̀ tí gbogbo ayé wá ń bá a ná bí ó ti ṣe èmi ò mọ ọmọ bí mi lére n ò mọ̀ ṣùgbọ́n n tán sọ ni pé àwọn ṣe tán láti decorate ayé rẹ̀ àti láti nu omijé rẹ̀ nù lórúkọ jésù ojú òní tì wá arábìnrin kan ń gbọ́ mi nílé wọ́n ní pé ọmọ yín ní bí kò jọ ó ṣe dáadáa kò ṣe dáadáa lọ́pọ̀lọ́ n ló ṣe ṣùgbọ́n lọ́sẹ̀ẹ́ torí pé gbóhùn ọlọ́run nínú ayé mi lórúkọ jésù ara ó tù ú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọpọlọ pípé ọlọ́run ó release ẹ̀ sínú ayé rẹ̀ lórúkọ jésù wọ́n ní sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ sunkún mọ́ kẹ́ ẹ sì yin òun ọlọ́run lógo fún ìdápadà ọpọlọ rẹ̀ ojú òní tì wá lórúkọ jésù àní mò ń gbàdúrà gbogbo etí tó ń gbọ́ mi pátápátá bí ó ti ṣe n ò mọ ṣùgbọ́n ọlọ́run ó decorate ayé rẹ̀ yóò yí tán ayé rẹ̀ padà your fear will not happen ìbẹ̀rù rẹ̀ yẹn tó ń bẹ̀rù lé lórí yẹn kò ní ṣẹlẹ̀ lórúkọ jésù mo ní ìbẹ̀rù tó ń bẹ̀rù tí ń ja ọláyà yẹn kò ní ṣẹlẹ̀ lórúkọ jésù ẹnìkan wà ń bí ó fẹ́ lọ ṣe ó ń gbọ́ mi báyìí ó fẹ́ lọ ṣe ìdánwò àṣekágbá lórí nǹkan kan aya rẹ̀ sì ń jáṣe ló dàbí ìgbà tó jẹ́ wípé ìbọn náà fẹ́ yín ọ ṣùgbọ́n wọ́n ní sọ fún ọ wípé you will come out excellently well ọ jáde ẹ sí ayọ̀ ni ó sì tẹ̀lé lórúkọ jésù ojú òní tì wá.

0: atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni pere u ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orile de nigeria se filele ni pe september 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo sison fun igbaradi haji 2027 ni alidaya se nke si gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki o fo ko le ki won si pari gbogbo owo sison won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya wi pe ide ko alalaji a o mu ni kekere lodo ti wa eto ile gbe irorun ti o jina se haram o nje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alache ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bismillah taala
1: kọkọrọ aṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹs international ni jitalẹs international bí ròlì lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹs international lọ́pọ̀ kó òyọ̀kù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa martin tech industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines jitalẹs international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán ń tayọ láàrin ẹgbẹ́ jitalẹs international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitalẹs ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí jitalẹs international lónìí jitalẹs international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn kúrẹ́rẹ́ àlàyé 08056046055 email adimula.1@gmail.com jitalẹs international ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun òṣì tó dájú.
2: Ọlọ́run bàbá lọ́la èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
3: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ 12 oṣù kejì ọdún yìí ní dédé agogo 10 òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá bá wa yọ̀.
4: Ladilu FM 96.7
5: La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

òní ọjọ́ kẹrin. Nínú oṣù alápọ̀nlé oṣù tí Ọlọ́run ọba mi tó yọnu sí. Oṣù ìkẹ́ni oṣù ìgẹni oṣù àṣepé nínú ayé mi àti oṣù yìí rèé tí ẹ tì kò ní ráyè lọ́dọ̀ wa. Ajẹ́ pé gbogbo ọlá gbogbo èèyàn gbogbo ògo fún Ọlọ́run ọba. Òun ló dá wa sí o, òun ló pa wá mọ́, òun ló sì jẹ́ ká máa ṣẹ̀mí lókè èèpẹ̀.

A jẹ pe loruko Ọlọrun Ọba yẹn náà ni mo n kiwa kaabo sori akọtun eto Ariyanṣan fun Toni. Lagelumọ na n pe bi o 96.7 oke to ga ju ke lọ. Ẹ ti mọ̀ pé oṣù yìí òun náà lóṣù bàbá wa. Ọba Muritala Akande. Kí bàbá máa jẹ́ bàbá o. Kẹ́ṣin ọba kò jẹ kò pẹ́. Àtijọ́ ń ṣe bọ̀ ni àtúnjọ ṣe léyìn náà ni. Kò ní bá wa ní kòtò sàré. Kò sì ní bá wa lórí àkẹtì àìsàn. Lorúkọ my chief producer. My principal producer. Kebuge. Ati olowo tun egbenga olaiwo lawiyato. Lorúkọ the studio manager. Ademola Aziz. Awọn ti Arsenal ni. Awọn Arsenal de yin ibon eni bi walk up seriously. Àwọn ọmọ wọn pọ̀ ń walk up gan wọ́n dẹ̀ ń dábí ẹ̀dùn wọ́n ń rọ̀ bí o ẹ̀. Lórúkọ Ṣẹ́gun Balógun EMP. Òun náà ni èmi fẹ́ràn mi Babalọla fẹ́ràn mi ń ga làlàlàlà tí mò ń kí n kààbọ̀ sí orí ètò yìí. Àkọ́tún ni eré ni àwàdà ni ọdún yẹn dá méjì. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára

0: pákó ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Slash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 0807-112-4000 0807-112-4000.
0: Slash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
2: Labbaik Allahumma labbaik.
3: Aha! Atete sula teteji loro haji 2027 bayi ni le ise you fit fly tori pe September 26 ni gbogbo pepe ki o wa sopin iforuko sile ati owo sisan la fini gbogbo ere to fe ba se haji 2027 etete gbe apa bayi ma bo wa office you fit fly kale tun jo se haji rorun eku ti mo you fit fly be wi pe pelekutu ni se haji ni le ise ti wa pelu ile gbe rorun ti o jina se haram ni makkah ti madina awon je to doso ni Akuba ziyara si gbogbo aye ke ati gbogbo bi to lapere ni Makkah ati Madina to fi mo wa si lore kore pelu awon afawa ti o ma toni sona lori ise haji ewu mi like date openu asepe ni ise haji pelu le ise you fit fly etiti kan si you fit fly ni Ibadan head office block 8 plot 15 7 up road Oluwale main estate ring road Ibadan tabi ke pe 090 1111 1190 haji 2027 pelu le

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagbara dun ni ugbayugba owo to le ni 80 million naira 50 million naira lo wa le lati pin ṣe ti wa di alagbalugbu omi okun ti ko se gbọn tan o ṣe gbogbo eniyan mu kewe wa gbọn be bo ṣe nta yo meta lo ma gba anfani ogbon ta yu kan gba anfani marun to ba tun pe ore re wa o tun gba anfani ofe yo kan
1: eyi bo gan o ejo o le mi se leta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1# lori ilajelu fm *347*1004*2# be lo si tun le ta lori website www.cashe.ng eyin eniyan mi e ma duro e ma ro se akoko yin re lati cashe ayeye adun keji cashe ogunlegun eyan lo ma cashe so ti cashe mo ti cashe
2: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Iná kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
5: Òmìnira kò fi ọwọ́ gbà.
6: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 15 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló m

0: ọ̀nà ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: Jẹ́ ẹ ti gbọ́.
2: Kíkíní.
1: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
1: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
3: Ẹ̀ẹ́n, báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *666*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá.
3: Ẹ̀ẹ́n.
1: Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gbà IBEDC tókìn yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge, sanwó iná ní rọrùn.
0: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Lagelu FM 96.7.
5: Abeni Olohun didun won.
6: Adupe adupe pe okun.
5: Ni Olorin my guide me. Olohun bo.
6: E je ka bo si abala keje ita pe ni lero tem. Won ni ko si nkan to buru ninu oro ti iyawo are. Ni senator re mi Tinubu so pe ki awon eyan lo ma takara ta kulikuli. Abi kileri e se ri oro yen si 0912370 8675 e je ka ma pe bo le se ri si won ni ke ma ta guguru ka tepa mo wa ranti orin sonni kan o lo fi guguru se rere o fe pa se rere fi guguru se rere o fe pa so e gbo kilo buru nu e je ka mo iru okan yin
7: ila di o
6: hello hello
8: hello
6: yeah
8: hello
6: hello
8: hello maju sorry sir da
6: an gbo yin o hello
8: hello kasan
6: e kasan sir
8: e ku eto
6: olorun lo nto ta lo wa nbe
8: o ko temi ne ka re ti gbo e mo si popo gbogbo mo gan
6: na da e ni sha se mo lo nduro popo
8: e ise tan se ni lo gba be fun so wa ni popo gbogbo mo ni ise tan se ni
6: iru ise wo le nse
8: I'm a security officer.
6: All right. Oh, yeah, I'm going for that security.
8: Yes. Ni ewo le ni kada sinbe ni.
6: Ah.
8: Ewo le
6: ni kada. Boya ke te red ta atun aso. E ngba tawon yan ba nso a mo nkan ti won da si sa. Se gbo, e se gan. Hello.
8: Hello.
6: Yes, sir. Ekasan sa o.
8: Hello.
6: A n gbo yin baba e ma soro.
8: Ekasan. Hello sir.
5: Adara ma sunle ti wa ti se bi sole. Iwa ogbajo alaja ko ba won jo.
6: Hello.
8: Hello Ekasan.
6: Ekasan.
8: Yes,
6: ma. Hello.
7: Kaminga Walanga.
6: Yes, sir.
7: Push your polo. And in that game, I will go get a man also. That's a little cool. The government. And Kati, I was so. Oda. I'm a case of who go in here. We didn't love who's in line. Who would only come with Takara? Who had a low bang on yellow jab or creepy? Come with no jab. Kan we don ta we don te fo are na la re na o je se na wu lo na awon kan wa de pe iwu adugbo de mi sin ba to ba di gugu nkan bayen o le yen ti o ra ti wa ni eyan mi lo fe gbigba ka gugu riba eh so we o wulo fawon kan ko si wulo na o da bi yawa re so o wulo fawon kan e ku eto ko ni ba je
6: e se eyin ti e ngbo mi hello
9: hello ma pe to an bale asis lati lede America ni
6: yes sir
9: seri oro ta iyawo are so context o ti so ni je ka wo ora bi de de hawo fun awon kan te wa less treatment ni won ti so ro ye
6: be ni sir
9: iwa ta won lori je microphone se lenu ke se pe ba gbo mo Nigeria ni mo ran generally se won a bi 50,000 lo pe lo ma taka abi gabe se ko lo si medicine to lo si spare kan be to je pe iṣẹ́ táwọn ń ṣe nígbà tí nǹkan ra èmi gbogbo sí wò mí kí ni auditorium redeem àjọṣe kankiri rẹ ni nígbà the first auditorium rẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé kankiri mo tún wà rúdi sí.
6: So ẹyin ẹrù kankiri máa ilẹ̀ ń sọ yìí.
9: Bẹ́ẹ̀ ni àjọṣe auditorium ọbẹ̀ ni láyé ìgbà jẹ́mi sọ 1500 naira ní pa auditorium àwọn bíi 16 àwọn àlábà wà nínú auditorium kan. So now, kere yon fubi ni 50,000 gba nan, tabi bi 5,000 gen gba nan, se do mi olelo. Mba di mou gba 1,500, si ase ku. Se li yon Amerika yon gen, awan ten bete ten moun sa fantika akili ni no dos gen ni.
6: Awan bo la lankwe wan bi.
9: Wan alo fono, in wan akubi lo si flea market, wan lo tota. Mwen ten leke di sono. Wan ato fono, wan akubi lo si flea market, in wan alo ta. Kí wẹ ni ẹ wá rẹ yẹn fún ní bíi just $1,000. Ẹ má dún tí ọ̀rọ̀ àti ọlọ́mọ àtà ní títí tí ní gbòó lọ. Ìgbàrá ọ̀sẹ̀ ni wọ́n sọ pé ọlọ́mọ jẹ̀kọ́ òde tiẹ̀. Ṣé rí ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ni wọ́n pè kì í ṣe gbogbo èèyàn.
6: Ṣùgbọ́n
9: torí pé Nàìjíríà máa ń tètè rí hà.
6: Ló
9: jẹ́ kí kínní yẹn rí.
6: Ara ń kọ wá ọ̀rẹ́ dì.
9: Ẹ tọ́ ẹ sẹ́ mọ̀ pé ó kálukú rẹ̀ ti ń kan ọ̀rẹ́ dì pé àwọn tí ń ta ń ta tó jẹ pé iná ni wọn fi ṣe iná wọn káde bí ìkátà náà tó fi rọnà lọ
6: tí wọn fi step up. Ẹ ṣe bọ̀dà Ambali, God bless you sir. Ẹ jẹ́ ká gba ìpè kan sí. Hello.
10: Ẹ̀lẹ́ kọ́kọ́.
6: Yes sir.
10: Abubakar Badmusi náà ni àtẹ̀lẹ́ Ambali Okio Alhaji. Ìjìnì fún ilé ọmọ ẹ̀mọ̀ ẹni tí ó kàrọ̀ ẹ̀mọ̀ gbọ́gbọ́ bẹ̀ mọ̀ kọ́ iṣẹ́ tí mọ̀ ń pa rẹ̀ kí wọ́n mọ̀ ní ọjọ́ ìpìlẹ̀ ọmọ ẹṣẹ́ tí kàrọ̀ mi dára mọ̀ mọ̀ àmọ́ ọ̀rọ̀ tó sọ bó ṣe dáa tó àgbékalẹ̀ wọn ò dáa pọ́dígbàdì ò dáa.
6: Èmi
10: gan ti sọ mí náà sọ
6: ẹlò àfà
10: mọ̀gbọ́ ìyá tó bí èmi ó lo ẹ̀rọ ó sì jìlù bọ̀ ìyáni ẹwọ òní epo ni àwọn ẹsẹ níbi tó ń fi tọ wa ni ó tún àti ìjàmọ̀ bá wa àmọ́ táwọn sọ ni pé àmì báwọn ti gbé kalẹ̀ kò lọ ní ìbámu torí táwọn ń jẹ wọn ń yó ọmọ wọn ò lè takara.
6: Ẹ jẹ́ kí n ra mi pa àwọn èèyàn wa. Ok. Hello, bọ̀dá Adé. Hello sir.
11: Hello sir. Hello sir.
6: Eka sa kujo meta sir.
11: Hello sir. Wo ma fele pe ma to ra origin se
6: so. No problem.
11: Eh say ri awa omo Nigeria opolopo ajan ero wa bi osedu bi osedu ni. Eri ore go yawo aro so pe ye ba ni o fe fun se fun bi to lo yen be mi se gbo ni o. Awon yen ni so 50,000 naira fun ti so ro pe ya pe be exit my brother. Ẹgbẹ́ sọ kí ni kan fún mi sá? Ṣé ń gbọ́ mi sá?
6: Yes sir.
11: Tí máa sọ fún mi ṣé mo ní ẹnìkan nígbàdàn bẹ́ẹ̀ yẹn tẹ́ pé nígbà tó náà ní ìdí owó. Ṣé ń gbọ́ mi sá?
6: Yes sir.
11: Owó tí mo fún kò tó 50,000 naira ń gbà yẹn. I'm talking of 2 years ago. Ó ń ṣe àdúrà fún mi lẹ́ni honestly. Ó ń ṣe àdúrà fún mi lẹ́ni ọpẹ́ lọ pé ẹ̀mí ló jẹ́ ká nígbà àwọn ọmọ ṣùlọ lọ́tà tó ẹgbẹ́ ó láwọn ìjẹun àwọn àti ìyàwó àtọkọ àtọmọ àwọn ìjẹun ní owó yẹn.
12: Ki na wa fi se sa
10: e? Eh, mo yen mi o.
12: Eh, mo nkan tan fi se.
10: Sezo.
12: Eh, mo nkan tan fowo yen se sa.
10: Emi mo nkan tan fi se, o ka o ja ni ki sa fo lu bere fun.
12: Oda.
10: Nigeria ti mo wan to ni o si tun so to je pe adura lo tun se pe ni opolopo owo yen dara o. Lo fi live sin yi. So, but again, yes, God bless Nigeria.
12: God bless you too. E se gan baba mi, thank you so much. Eyin yan wa e se te ba mi dasi. Eh, opolopo ninu awon omo Nigeria. Ninu ikanra la tin soro mi o mo yawo are ri o olohun ba ni mo lola dede sugbon nkan tan soro ton ba ni akara kuli kuli ko tumo si pe kuli kuli akara everybody matter now abi o ti ye yin o ko je pe nti o wa senu as at that time ni ati pe kilo buru ninu pa nta akara omo kan wa nle yi ilorin lo ti bere kilo na de nta de ko ma tan je fa won laarin awon ore e ti mo ye chains of company yen kini yen nisin ni badan yi e ba de bi eri kini yen ki ma da bi pe mo npo lowo e wa wo KFC nbo lo ti bere nbo lo de leni in to ni kaluku ba mu se packaging la need packaging ti eyan ba se akara to ro eyin si ti ede wa nnu e mi so pe won ma gi eyin o won ti ro mo lati le ni o te ra eyo kan boya 200 abi ka so pe 500 gan le eyo kan ko ti poju na e ba nra egg buns 500 naira iyen be oni kuli kuli na to ba package e to fatasi to lo ede mo to fi sinu ora to le be le won ni kuli kuli ti won ta lo ja bodija ile ya lo ma supply won stores ni because yon ti ma nbere nkan ka wa so pe 50,000 naira le fe fi bere kuli kuli ti o ba ti ni iwora to ba ti ni ifarada die die la die die ko nse gba ta gun la konrun elomi fe mu latoke ni ewu awon omo ibo ti won ma nta bonds yo ta bonds yota pop pop yota egg roll yota ti mo pe le kan yen ti o mo ni eyin ninu yen egg buns abi nkan atagbugbu e eri won okunrin bi meta koni sobirin gan loju titi ni gas na de ma lo won a form umbrella leri ejo eyin te ngbo mi lowo lowo se ti ra nkan to worth 3000 lowo won ri abera ngba ti ise yin nikan e lo le e ti mo pa mo e ma break le mu bo ejo 3000 yen lọ́nà bi 100 per day ló rẹ̀rù gbó jẹ́ èmi dẹ̀ wá so tai mo wà lọ́fíìsì ó ti níye tí màá gbà tí ntẹ́ni yẹn ń sọ nìyẹn o má wàá sọ pé iṣẹ́ kékeré kan bẹ̀rẹ̀ from somewhere ibi tó bá ó lè jẹ́ pé ibi tó ti bẹ̀rẹ̀ wà á ti rá láàánú tó máa gbé ẹ kó ń bẹ́ẹ̀ pé eléyìí kọ́ jẹ́ kí n tún ẹ̀pẹ́ ó yẹ kẹ́ tún step up ẹ wo àwọn barbers irú àwọn adékàs àtàwọn míì bẹ́ẹ̀ branding ni bo ba se pe ni e wa ta man shemc e wa fe fi badan we eko awon alibaba won tin gba 3 million ki soro odun mewa leru kokokan shemc laarin 1 hour kan se efe laarin 1 hour won gba 3 million won gba 5 million bo nkan ku ba se brand e ni eni ba nta kara kengbe eh o ma yato seni to nto lororo igba eh se le join egbe se le se kini kan e ma le se kini ya eru yen gan lasan ba elomi e won to won le takara eyin te wa nlu oyinbo gan bodade ki ba o le se de lu oyinbo se baba to bi yen se doctor ni iye elegusi soro egusi man iye elegusi man ta te de meka abe amoye million ti o ide be eyan ni eyan ati ri eni to ntaja nu bodija to lo so pe nu bodija ko ni ge se gbagi to tin ta so ni pure water ni ko lo ma ta to den ta pure water olon de se amisi branding la nido agaga ten sa graduate se graduate le ma ta kara o le ta even within the campus o ti kit are o ti brand awon omo kan boya omo kekeke awon omo awon ebun awon aburu e ton ba sise a ma gbe lo sawon offices ki se ti won ma se ma wa ma te sise ma se jun be ngba ti o ba ti to 5 won ti clean won ti se ni mo pon dana kan be lele ni yen no so gbogbo wa ko la lo so pa fe ta so ngbagi gbogbo ko la ta moto gbogbo ko la se gba la sawo e wa won carpenters e wo branding branding yo ko mose to omo to wa ni koro nbi kan sugbon tori pe omo yen o package are e to package e to gbe kini sinu glass te n wo lati ta irosi ni ngbe ba igbede te ba joko lori e bi ose meji o ti le wo sugbon tori po brand e wo babas awon baba kan oni ba yin gerun ko less than 5000 now abi mo paro ni iwo gan ti wo be ti won rug e ti gbogbo to n wo premiership o wo world cup nu be o wa ni sanwo se bi bakan na lo se bere branding ni e ma je emi oni pe nti yawo are so da o sugbon e je ka mu ti yawo are ko nbe kakan ti e wo yi pe kilo ni mo fun mu le fi kini se na won fun e lowo yen wa o pe kilo le fi se e wo awon eyan wa na e wo adiye boya won fun yan ni 50,000 naira to ba lo ra day old to ba ti bo fun bi ose bi meta wa ta ni tun lo ko mi ere ni awada ni adipo ohun gba pali bi mewa medogbon a je ka bere ni bi kekere mo ro pe nti obirin yen gbianjo ati so ni ati pe ko si se te yan se laye ti o le sodo loro o ko si se te yan se laye ti o le gbe de saudi o ko si se te yan se ti o le gbe yan de lo oyinbo eye yan mi e je ki nsare danudro a fe lo se nkan kan akanse ni e ku kale
13: Radio FM 96.7
14: Pancho ni temio Pancho Kaya
15: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tony Kí Ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún. Ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Lagilu FM 96.7.

0: láì sí àní-àní òun náà lẹ ti gbọ́n ẹ kò sí ní tọ́tún tún bẹ̀ nàìjíríà náà làwà ìròyìn tí ó wàá bá wa nú jẹ́ ọlọ́run ní jẹ́ bá wọn gbọ́ àwa tó jẹ́ pé ń gbà kékeré a máa ń gbọ́ àlọ́ṣẹ́ ti gbọ́ lára àlọ́yà alákàrà kankan rí wípé ta ló fi ìyá alákàrà ṣeré ìyá alákàrà ẹ̀jẹ̀ ń sọ di ọjọ́ mi ìṣẹ́ ti gbọ́ kò dùn báyìí lánàá ṣẹ́kẹ́lẹ́ mùkẹ́ níjẹta ń jẹrin ṣẹ́kẹ́lẹ́ mùkẹ́ kò dùn báyìí lánàá ṣẹ́kẹ́lẹ́ ẹgbọ́n rí ẹ má wò rí ta bá pàdé níbi mc kan ẹ rán mi létí kí n sọ fún yín ṣé ti yẹ ìjọ àbápàdé ìjọkọ ẹ kàn wá báyìí pé ẹ sọ báyìí lórí rédíò yẹ wá sọ kò dùn báyìí lánàá ẹ jẹ́ ká lọ sí abala etí ẹ̀ mélòó pẹ̀lú ṣẹ́gun balógun.
1: Liability is probability. Kí ni ìtumọ̀ liability? Kí ni probability? Wọ́n máa ń sọ kínní kan pé smokers are liable to die young. Ìyẹn túmọ̀ sí pé ẹni bá ń mu sìgá tàbí tó ń mu àwọn kankan báwọn ó ṣeé ṣe ẹni pé ó ṣeé ṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kẹ́mi rẹ̀ má gùn. So ó liable is liable so ó ṣeé ṣe tán bá ti pé nǹkan ṣeé ṣe ó túmọ̀ sí pé kinní yẹn is under probability ẹni pé the same thing náà méjì pé ó ṣeé ṣe kóun náà jẹ́bẹ̀ is not pé pé dandan ni. Ààrẹ ni tí ó ń fa sìgá lóòótọ́ ń gbà mí tó jẹ́ pé tàbí tó tẹ mo tẹ rí kan mo mọ̀ kan snoop dog bó tẹ̀ kán ní sìgá tí wọ́n tán mú bẹ̀ wọ́n pé ó yàtọ̀ sí tiwa dmb òun gbogbo fídíò ẹ̀ ti máa rí tó ṣe dàgbà ó sì ń fà náà abákan sì wà tó ń pè ní owó gbàgbó kan ṣùgbọ́n bàbá yẹn gangan a máa ń pè wọ́n ní àgbákò tó ń ṣe fíìmù gbà yẹn bàbá yẹn ó dàpọ̀ pé 100 kó tó di pé wọ́n jọ́lọ̀ ni pé àwọn èyí oríṣiríṣi ṣùgbọ́n lómìn rè nǹkan tẹ́mi wá fẹ́ fàyọ́ ń bẹ̀rẹ̀ liability is the same thing as probability ṣùgbọ́n ignorance ó tún ju probability lọ torí pé téèyàn bá àìmọ̀kànmọ̀kàn in tó yẹ kó o mọ̀ ó lè dẹ́mìíyàn légbodò ó sì lè sọ ẹni tó ti lówó rí kó sọ di aláìlówó torí ìdí èyí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ tẹ́tí sílẹ̀ dáadáa abala méjì mo fẹ́ mu gbà àwọn nǹkan wo la kí ló máa kí ni ignorance máa ń fà àkọ́kọ́ ó lè mú kéèyàn má lówó lọ́wọ́ mọ́ tàbí kéèyàn di ẹdùn ara rẹ̀ tẹ́ni tí ó lẹ́ni abẹ́ tí ò tẹ̀ tí ní rárá kó tiẹ̀ má wà nímú tí ó fi jáde láyé tàbí kó mú ẹ̀mí èèyàn kó da légbodò kó lọ kó tó di àì kó tó tó àkókò wọn ní kéèyàn fọ kọ́lọ̀ má jà fọjọ́ ọlọ́jọ́lọ́ tàbí kó lọ láì tọ́jọ́ kí ni iṣẹ́ tó ń ṣe àkọ́kọ́ rèé ṣé rí mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti bi etí ẹ̀ mélòó tó ní mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti bi iṣẹ́ wa in tó múyàn ń lówó lọ́wọ́ àti tí múyàn wà òkè financially tá a fi dúró dáadáa tó rọ́pọ̀lọpọ̀ ló ń complain pé business lọ dédé kò fẹ́ yé òun mọ́ ẹlòmíì jẹ́ tí ó ti rọ rẹ̀ pin pátápátá a sì rí pé àfọwọ́fà nítorí wọn mọ̀ ni tó bá jẹ́ pé wọ́n mọ̀ àwọn nǹkan tó máa ń mú àwọn èèyàn máa tòṣì láyé ìsinmi àkọ́kọ́ ṣẹ́gun balógun lórúkọ mi mp ni nọ́gẹ́jẹ́ mi lágbègbè náà làwà àkọ́kọ́ rèé tẹ bá wà lórí fóun yín ẹlòmíì àjókòó ti fún un a bẹ̀rẹ̀ sí mo ẹnìkan ni pé 5000 ló ń fi máa ń ṣe dátà lọ́sẹ̀ nígbà tó òun fi 5000 ṣe dátà láì jẹ́ pé òun ṣe yahoo àbí òun ṣe nǹkan lórí fóun tó fi ń pawó wọlé ó wá ń lo dátà tó bá ti wà ní facebook ó mọ stro lọ ó mọ lọ ó mọ stro lọ títí tó ó wo fídíò ẹlòmíà jókòó ti fídíò bóyá ó kàn rí pé ó wà níbi iṣẹ́ òun tajà ó rí pé customer ò tí ì dé ó dẹ̀ jókòó ti fún status ni ó mọ wò lọ yóò bọ̀ sí facebook instagram yóò bẹ̀rẹ̀ sí ń lọ kí á dátà tuntun òun ti ń fi board ó yóò tún ra mi tó bá ti ń wò yẹn lọ àwọn kọ́kọ́ máa ń pop up tó máa ń sábà wá lọ́pọ̀lọpọ̀ ìgbà á ní wọ́n á jáde sí aṣọ lórí fóònù pé ó yá kẹ́ kílíkì bíi tó bá ti kílíkì ẹ̀ ó lè jẹ́ iye báyìí pé àwọn jẹ́ kí mi náà try ẹ̀ indirectly wọ́n ti ń fi idea wọ́n fi hàn gbọ́ gba information ẹ̀ ni tó ń bá wá gba information ẹ̀ tán wọ́n lè lọ lò ó tako èèyàn òun ló mú ẹlòmíì di èrò ẹ̀wọ̀n lónìí in tó o bá ti rí lọ online tó ti ń dàbí bait tó ń dàbí pé ẹ mọ̀ pé tẹ̀yìn afẹ́ pẹja lódò yóò fi nǹkan sí ẹnu ẹja wọn yóò fi sí ìyẹn tó ti ń dàbí pé wàá gba gúgúrú wàá gbẹ̀pà tí wọn náà wá ó dàbí ìfà ma je ki fa fa e lapo ya to ba ti pe kini kuro nbe se o do to da kiyan wa online ko le lena awon kokan tabi ka ma gbo radio ba se gbo eto yi ko le fi ogbon kun ogbon tori opolopo lo logbon sugbon lopo igba ti wahala ba de eyan le gbagbe o ko re gan arakunrin kan no interview gba yen ni yen ni ose yin ni o mo se interview kon kon pe olopa mu won ti ka so le o driver de ni onise lowo ohun re lojo ese bi to wa o de ti sare gbagbe phone number yawo e o se se teyan ba wa iwo to lopo logan tori e mo gbo ni gugugba ko de ma fi si se iyen ni ti phone to hun ta nlu yi se wa ri awon kokon wa ton ma ni pe keyan len mo gbadun nkan ti feromiga fi bere ni o jo mo ti mo fe so gogbon se ri e won so nipa keyan ta nkan ko ra nkan ko package ko se nkan online orisirisi seminar lo wa wani wa gba seminar to ba ti le ni le to ba ti ko e pelu 10000 la fi ko e ni kan iye ba eni to ba ti dodon ko se dodon pe keyan ma ko o ma nda wani e ko nkan ko tun e ma ko nkan tun abi sugbo ke se dodon pe nkan to mo ri rarararara nigba to ti mo pe omo ori ojo ori e ti nlo soke o ma n difficult lati tu wa fi nkan lati wa ko awon nkan tutun mi in to mo se tele yen kilode to le build lori e ko wa package e dada ko wa shikini e loso iyen gangan ibe gan ti to ibi ta ti wa nyoju kiri ki what I want to learn new things je tun kon kon mi wa tun lo be kia o ti na 10000 bi kia o ti na 10000 bi die die kere kere ama lole die die ama affect yon iyen nipa ti eto isina yan ni mu ise lokukudu ko de wa focused lopo igba distraction po awon nkan to man divert attention yon o po gan koda okay ni gbogbo ose nsin oto ni ta so tele ni gbogbo ose nsin ta won so o ni iya lakara olori lede gan our president awon gan jade won o pe yawo gan ni iya lakara indirectly ati ku ni gbogbo nkan ta won wo pe awon mo wa to wa nu gbogbo nkan insecurity afẹ ki nkan da oselu nbo January won seto presidency orisirisi se bi wọlu won ka si distraction awon nkan mi wa to da pe distraction ta won yan so sugbon en won ma mu ofin mu lo bo se mu ta so ase fi seto leni awa mu lo ni iwo na mu nkan to nda bi distraction yen mu lo ko fi run en lowo ma ko je ki won ma gbe sotun gba eso si wa nkan ta fi to ba lo joko tetere nkan lo joko tetere wa kan ri pe eyan lo eyan ti e le do soju kan mo nsin to ba du soju kan 10000 to le to ta fi le fi 10000 bi re mi nsin ti mo gba owo kan ni 2020 owo yen nsin ton ba fun mi ni ru yen ko ni ibe yen mo that is the fact to ba gba 10000 dani to nkan 10000 se ni odun meta seyin ko le se mo nisin so eyan le do soju kan eyan mo lo seyin ni build are abala keji oni ti health wa oni ti ilera wa oni ilera loro sora re elumi ani unle gunke unle so okunrin ni o tin dagba die die o le won ni oko kini kan won ni ko da kagbalagba subu ko da ki agbalagba subu o ti me para tin dagba o ti pe 40 iya kan lo pe 80 leni ta ya sibe mo ri pe ya yen ti double age mi na 40 iya yen 80 definitely agbalagba ti yan ba tin dagba agbalagbo gbodo ma subu ma fagidi ma se gbugbu e pe awon mo en na kon be se won ni owo omode o to pepe tagbalagba oro ko won ko wo kerege in to mode won ni omode gbon agba gbon la fi dale efe in ke se gbugbu ni pe o le se gbugbu e mo le guke mo le so mo ti sai jila ago merin to tin ji lati bi odun lati ogun odun seyin lo se papa nji o wa ni ka awon mo en na ma rin lowo o wa nda ogbu e se nu mi fe giya to je mi ni kekere ko ja awon mo yen o wa fun re ni wala o nsi gbugbu e reduce stress wa akoko lati simi ko ma ba demi elegbodo la etojo ma de ma ru arokun elomi ton ba kon to ba kon gbon kan ba aya ti saja jiriri e ba ti ba ma ka gbugbu nkan siju ma ka si oni buburu ni fun ojo buburu ojo to fun ojo ati wipe won ni a ma se aniyan ola elomi eru ti ba gbugbu nkan lo ti ko sokan ma ku nkan sokan ju iwon tun won si ni gbugbu nkan jijeun na iwon tun won si ni sugbon mu omi daada ripo lo se ayewo ko awon nkan kekeke teyan mo niye o ati pe se ri e je ki n fi le kaadi nle o ni ero ibanisoro wa ta nlo yi our phone number o ti to lati ongangan niwo to ba ti yayan jo o awon ipa se so awon ko ti tun se o te pe won ni jo ore mi ni jo fun mi ni phone o je sai fi pe yan kan o ko e fun ba fun ti party on ti ku mu phone e kile to le ni okay je n fun card 200 ngba yin fun ni card 200 abi 100 naira ko transfer si ko lo phone are o lohun ni card wa ni ko fi pe yan se wo nje iwo mo en to fe pe un go fun re go le ma mo ko je pe nikan lo ton je lo online ni whatsapp group to ni nikan gini kan wa fun number kan o eni yan o trust e lo to bo won le ma ton je kan ti ma gba lo die die iwo wa lo n pe number to mo ma fi phone re pe any how number Sure, because your line is you. To ba de vision kokan, won le lo against e, ko de mu ki eyan ki emi re ma le gun gege bi o ti ye kori. Ignorance o buru ju liability lo. And ignorance is even more than probability. Teyan ba ai moko moko, o le je ki eyan lo laipe ai moko moko. O si le je ki Olowo ko di Olusin. E se gun ba lo gulo ko mi. Bye bye.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣẹ́ gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: gbogbo ọmọ ológun pátá ti yin mẹlo ọ̀nà àbáyọ sí fẹni tí ò lè gbàdúrà wọnú ògo.
1: Ṣèmi nítorí ògo ni o.
0: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń sẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ọ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. CEO wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jẹ́.

0: ti Kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ 12 oṣù kejì ọdún yìí ní dédé agogo 10 òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.
2: 2 years ago, the biggest radio raffle hit we always were.

ẹyìn wa láìsí àní àní ẹni bínú n tí mo fẹ́ ṣe ẹ̀ pé ìrọ̀lẹ́pọ̀ lè pọ́síbù lónìí pé a kí n sọ pé òní máa fi bẹ̀rẹ̀ ètò lágbára ọlọ́run ní next week ṣùgbọ́n orin kan wà tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ màá kàn kọ orin yẹn a dẹ̀ máa lọlé ó ní orí mi gbọ́ má ṣe sùn lọ́jọ́ ayọ̀ rẹ̀.

0: dákúndábọ̀ yẹ ó máa sùn lọ. Ẹ ṣe ẹ jẹ́ kí n rọ́ṣẹ̀ o, ẹ jẹ́ n try. Ọ̀rọ̀ yìí bá àwọn ṣẹ́gun wí, ṣẹ́gun balógun. Ó bá big man presenter Remi Adesina, ó bá wọn wí. Àwọn instrumentalist tí wọ́n máa ń lọ ń lu instrument wọn nínú church tí wọ́n ń gbowó. Àwọn kan kì í gbowó lóòótọ́. Èmi dẹ̀ gbàgbọ́ wípé àwọn tó ń gbowó yẹn ọ̀rọ̀ bíbélì wọ́n ń tẹ̀lé o, torí pé bíbélì sọ pé ẹ̀bùnyàn ló máa lànà fún. Ṣùgbọ́n bàbá kan wá wà keyboardist nínú church kan, àwọn tí wọ́n tẹ dúró. Ló bá di ọjọ́ náà, wọ́n ń prepare fún ìsọjí ìta gbangba. Wọ́n dẹ̀ ti kéde. Ìjọ yẹn kéré ní tòótọ́, ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pè àti Canada ló ti wá sí Nàìjíríà. Ngbà tó wá di ọjọ́ ìsọjí tó máa bẹ̀rẹ̀ gangan, bọ̀dá keyboardist sì wá o. Kò sí ní tó mú o, ẹni kí ló ń wò? Ipe church kékeré yìí. Ẹ wo mi ò ní lọ́jà re. Wọ́n retí retí retí, wọ́n pe fóònù ẹ̀, ó ti pa fóònù. Èmi ti ní tòótọ́, aṣọ́mọ kékeré kan wà nínú ìjọ yẹn. Ẹ mọ̀ pé irú Ṣẹ́gun Balógun báyìí, ìpolówó ọjà tí ò sanwó fún. Ó máa ń kọ́ àwọn ọmọ ní instrument ní online. Ó dẹ̀ ń gbowó. Ọmọ yìí náà wá máa ń join àwọn classes online tó ti ń kọ́ bọ́n ṣe ń tẹ keyboard. Ọmọ ẹ wá gbà tí wọ́n bá wá, ẹ jẹ́ kí n wá lọ try kinní yẹn. Ọmọ kékeré ẹ bá lọ sí ìdí kinní ni ìsọjí bá bẹ̀rẹ̀ níbi tán ti ń kọrin. Ọmọ yẹn bá ń tẹ, eré ni àwàdá ni, eré ni àwàdá ni, kò máa da bíìtì rú. Kinní dùn gan, ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀. Orí ìránṣẹ́ Ọlọ́run tó wá mínísítà inú ẹ̀ dùn gan. Nígbà tí wọ́n wá kan tó ní kóun tó ṣorí ọ̀fẹ́, ẹjọ́ àwọn ọmọ àwọn ìyá bọ̀bọ́ yìí rà. Wọ́n bá lọ pe àwọn òbí ẹ̀ jáde. Mọ́mì, ẹ kọ́kọ́ kíra ikú oríire. Ọmọ yìí mọ̀ mu lọ sí Canada. School kan wà, music school tó wà ní Canada. Máa ba ṣédé gbégbé. Ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship ló máa bá lọ. Ibẹ̀ ló ti máa lọ kọ́ kinní, yóò máa kàwé o. Ilé ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́, gbogbo ẹ̀ ọ̀fẹ́, yóò wọ plane lọ ni, yóò padà wá ní ọ̀fẹ́ ni gbogbo ẹ̀. Bíbélì wípé agbo kéékèèké má ṣe bẹ̀rù, dídùn náà Ọlọ́run láti sọ̀dí nílá. Ẹ wá wo ẹni tó ti ń bàbọ̀ láti ijọ́ yìí. Ìjọ mi ẹlòmíì orí ẹ̀ máa ń takò níjọ́ tí ayé ẹ̀ bá dáa la bínú ibi tí orí ẹ̀ wà. Ẹ wá wo ọmọ kékeré ló wá kó gbogbo ìfà. Torí pé wípé chọ́ọ̀chì kékeré kékeré òun ló bá talákàrà náà dé o. Ó bá tòní kúlíkúlí náà dé o. Ìpé ṣe máa ṣiṣẹ́ kékeré. Bọ̀dá ẹ má ṣiṣẹ́ báǹkì mọ́. Ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí. Tó bá gbọ́, ó kù sí lọ́wọ́. Tí ò bá gbọ́, a máa ràn. Torí náà ẹ wo nǹkan èyí tó ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run àlàyé. Òun ò ní wá, ò fẹ́ dájú Ọlọ́run níbi tí wọ́n ti fẹ́ sin Ọlọ́run. Tí wọn náà dẹ̀ mọ̀ pé Ọlọ́run náà ń sìn bẹ́ẹ̀ ní tòótọ́ àti lódodo. O rò pé pásítọ̀ ló ń bájà? Ó ń bára ẹ jà. Ẹlòmíì ọ̀ṣà lọ́lọ́run pèsè máa dó lẹ́nu ọ̀nà. Yóò lóun fẹ́ máa kọrin ni. Ibi ushering department yẹn Ọlọ́run tó fi ẹ́ síbẹ̀, ó mọ nǹkan tó fẹ́ lò ẹ́ fún. Ìwà lọ ń kọrin. Ẹlòmíì tract náà ni kò máa há títì. Kò ní há. Ibi tó dẹ̀ ti ń attract lólórí ìbá ti pàdé pé uncle mo rí yín lásìkò à, mo tún rí yín again. Ẹ̀pẹ̀lẹ̀ iṣẹ́ ogun lẹ̀ ń ṣe, iṣẹ́ bàbá bàbá ni. Ok, n tó ṣẹlẹ̀ ni pé ẹ má wọrí, ẹ fún mi ní account number yìí, màá máa drop nkankan sínú account yìí every month. Tó jẹ́ pé owó tùlù tó lọ́ máa drop síbẹ̀ tó ju owó tí ìbá máa gbà tó bá ń ṣiṣẹ́ oṣù lọ. Ẹ wo kì í dùn kó pọ̀. Ṣókí báyìí lọ bẹ oge. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú nǹkan tá a rà sọ yẹn. Nǹkan kékeré. Omi kékeré a máa dìbú. Níbi tá a bá dẹ̀ wà tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa fi tọkàntọkàn ṣe. Àbẹ́ ẹ̀gbọ́n yẹn bá ṣe kọ́lẹ̀ gan-an, orí mi yé, má sùn lọ́jọ́ ayọ̀ ẹ̀. Ẹ̀dá mi yé, má sùn lọ́jọ́ ayọ̀ ẹ̀. Ìwọ tó ń gbọ́ mi náà bá ẹlẹ́dà ẹ sọ̀rọ̀ bó ṣe ń gbọ́ mi yẹn. Níjọ́ tí màá bá pàdé olóore, ẹlòmíì wà ni. Olóore ló máa ń múbú torí pé ó ti rí ẹnu tó ti ri tó wọ nàpẹ́ẹ̀pù. ati wo pe gbe oni ko ni mo pe idi kan wa teni e fi wo na pep yen ati bu eni e de l'olorun fe ran si olorun ran wa lowo e se tem gbadun wa mo dupe lowo o kebuge benga o yato ati loruko kabiyesi baba wa dada loruko olorun oba mo dupe lowo o segun balogun to se ade lowo ati eyan mi na ademola aziz okun ye ma wole tin bati dide fe mi baba la loruko ti mi ale putititi o se to mo ta ma pade e seun te gbadun wa o dabo
1: Lagilu FM 96.7.

bí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

rí pé ago mẹ́rin bu ṣe gàdá ẹ ti mọ̀ wípé tí ago mẹ́rin bá ti ro kẹ̀gẹ́ ètò yín àgbẹ̀ lọ́ba òun náà lẹ máa ń láǹfààní láti fi etí gbé ìyàwó rẹ̀ ìta ti pé ìrọ́ ti pé tó olódùmarè ó dọ́ọ̀rẹ́ o ìwọ ló ti ń bá wa ṣe láti ọdún yìí wá tó sì já ṣìṣe wọ́n ní kí ara ti bí kọ́ta òkìtì ó ní ẹ jẹ́ kí èrò ọ̀pọ̀ torí pé ọmọ yìí àtẹ́wọ́ ni àwa mọ yìí yìn torí ẹ̀ làwa náà fi ń dúró pé kẹ́ ẹ lẹ̀kùẹ̀ síbẹ̀ ojú òpó facebook lágélú fm 96.7 ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ kọ́mẹ́ǹtì sí ẹ ṣí rẹ̀ ẹ jẹ́ ọkárí ilé kọ́kárí oko a dúpẹ́ lọ́wọ́ aláwùràbí ọba tó ni déédé ọba ṣèyí òwú èémí mú àwọn wòlíì pa òrí pẹpẹ.

0: lórúkọ gbogbo àwọn tá jọ ṣe lẹ́ni tí ó fi dùn tí gbogbo fi láǹfààní láti kan sí. Gateman mi ti wà ń bí. Bí ó sì sílẹ̀kùn kò sẹ́ni tí ó wọlé. Bàbá tí ì jẹ pizza. Kọ̀ mọ òórùn pizza, kọ̀ mọ taste pizza. Àbọ̀ ọmọ jẹ ṣàwámà. Ẹ̀rọ kìí jẹ́ o. Anything tí ọba ti ní ṣe pẹ̀lú ilá. Àti àmàlà.
1: Àti gbẹ̀gìrì.
0: Ẹ mọ́ fi lo àṣùsó. Tẹ́ra wọn pizza nkankan òǹkẹ́ ẹnu rẹ̀ kìí sábà dùn mọ́ lẹ́nu.
1: Ọba lára mu lọ títí ni.
0: Ó tún ti ń wò mí
1: o. Ọmọ ẹgbẹ́ ni ni.
0: Ẹ gbà mí lọ́wọ́ rí, ó ti ń wò mí o. Ẹ sọ wá mọ́ jẹ pizza.
1: Ọmọ àtijọ́ ni.
0: Ó ti sọ fún mi pé ò láìkì pizza. Ọmọ jẹ gíra.
1: Mi ò dàbí àmà.

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá.

0: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi,

0: ẹ káàbọ̀ padà. Ọyẹ ẹ jẹ́ agbára kàsídà. Bàbá ẹ bá ń kí àwọn èèyàn ńlé.
1: Ẹ káàsán gbogbo ara lé. Gbogbo ẹ̀yin bàbá wa àti màmá wa lọ́kùnrin lóbìnrin. Gbogbo ẹ̀yin àgbẹ̀ wa onírúurú ohun tá a bá máa ṣe ní inú àgbẹ̀ mo kì í ẹ káàsán o. Ẹ ó máa júṣe o.
2: Àṣẹ.
1: Kò bọ́dún dé o. Ẹ ṣeun.
0: Ipò wo lẹ dì mú nínú ẹgbẹ́ Afan? Ẹgbẹ́ Afan ti gun ìjọba àbílẹ̀ wo lẹ́yìn?
1: Inú ẹgbẹ́ Afan ti ìjọba àbílẹ̀ Olúyọ̀lé tí mo jẹ́ igbákejì alága ní abẹ́ àkóso ẹnjìnìà Olumide Àyìnlá ti Prince ọmọọba
0: tí wọ́n gba ipò lọ́wọ́ rẹ̀
1: David dapò lọ́wọ́ rẹ̀ ni àjọ ń ṣiṣẹ́ papọ̀. Ọ̀dẹ̀ ní àsìkò yìí náà kí ẹnjìnìà Olumide Àyìnlá yóò máa júṣe.
0: Ti ìjọba ìbílẹ̀ wo lẹ́yìn?
1: Olúyọ̀lé
0: lẹ́ẹ̀kan sí ìjọba
1: ìbílẹ̀ Olúyọ̀lé mò ń gbẹnu sọ̀rọ̀ fún báyìí.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ bàbá mi, ẹ bá ń da ọkọ yín.
3: Èmi Mr. Tairu Bello, Afan member Olúyọ̀lé local government.
0: Ọmọ ẹgbẹ́ ni yín àbí? Lẹ́kan bá ń mọ́ mi wá kí ẹ̀ náà wá Yorùbá ní ẹnu ẹni la fi pe méje lọ́yà la fi kọ méje ẹ fúnra lára yín ni ẹ wá dáko ara yín lọ́yà.
4: Ẹ káàsán gbogbo ara lé o.
0: Yes ma.
4: Mo kí ọkùnrin mo kóbìnrin àti àwọn ìyá mi nílé àti bàbá mi àgbẹ̀ lóríṣiríṣi mo kí yín o. Orúkọ mi ni Adegoke Hanifat láti ìjọba ìpínlẹ̀ Olúyọ̀lé local government.
0: Mo ti wá. Ipò wo lẹ dì mú rẹ?
4: Financial secretary ni mo dì mú.
0: Àwọ̀ yín ni owó wà. Ẹ ṣeun. Lára àwọn tí ó kọ́ wọ́rìn pẹ̀lú bàbá òun náà ni Mr. Owolabi Ayọ̀kúnlé. Mr. Olumide Ojo, organizing secretary. Chief Remy Latin wo. No one be. Baba, eja mo bayi. Bo ni egbe Afan ni ijoba ibile yin bo lo seri?
1: Ni
0: e loju opo se fese mule.
1: Ni ijoba ibile Oluyoni egbe Afan fese mule daada.
0: Àwọn ìbéèrè kan wà tí wọn ò bí yín o tó ì jẹ́ pé ìyẹn ní mọ̀ ṣe àtọ́nà ẹgbẹ́ tó fẹsẹ̀ múlẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ok, ẹ fẹsẹ̀ múlẹ̀.

0: akoko kaluku ba se to won tu le ka
1: ben
0: la won mi o bo sori aga won sese tu egbe afanka ni
1: Abuja ni loke patapata
0: loke patapata
1: awon gbon se gaf general assembly
0: tuka a sese de be ninu odun na ni ni bi inu osu keta la se ti alaga state
1: ben
0: ti a se se ti gbogbo awon ti ijoba ibile ni bi aito su kan sisin
1: osu tolo
0: osu tolo sisin ase ti ijoba ibile
1: igba yen leyin gba pere
0: igba yen ni mo gba pere gege bi
1: igba kija ta ni alaga
0: alaga yen ko si ni to si o travel
1: lo si dubai abi uk
0: o wa ni nigeria
1: okay
0: o wa labuja o yanju awon ise re kan lowo labuja
1: okay
0: alaga yin
1: won yanju ise ni abuja
2: won le ndele bayi
0: e mo si nsoju fun alaga afan ijoba ibile oluyoni
1: nte
0: lowo lowo bayi
1: nte nso nsin ni pe n to ba ni se pelu egbe afan ni ijoba ibile oluyoni eyin ni
0: emi ni
1: alidari re si
0: be
1: so eh ti wa gba apere ipo bayi bi yoba eyin agba le so o eni won ifi ni joyi awodi ko mo le dede e mu eh emi si mo pe ngba won bura fun mo wa nbe o sugbon ngba won kian to bura fun leyin go ti mo pe mo ka to kini ti tan ba fi le fun mi ni apere ipo ati opa ase
2: to dowo mi
1: nkan bayi nkan bayi nkan bayi ni nse kini awon eto te ti lakale fun egbe afani ijoba ibile yin to re mo pe be yo de o ba dun
2: bi
1: igbe ni lori oya
0: ese atokun ni awon eto ti a ti ni tori pe ni iru asiku a fe ko je pe o di dandan fun gbogbo eyan lati pada sidi si agbe
1: okay
0: ki se awon agbe nikan awon agbe ati pe akiyesi won pe lati tesi waju lati wa kun ise agbe won gbogbo olokowo ni oniso awon olokowo onisowo won ti e ponje si agbe ni isin ki se tenu gbogbo eyan atun wa nro awon eyan lati mu ise agbe lokunkundun orisirisi ise agbe lo wa ta ni
2: o si je wi pe
0: gbogbo re lati sise le lori eleyi ti awon eyan ba ise be ti won pada si di ise agbe ta jo wa ni sokan onje o sun wa bo gbogbo nto won ko ni won mo ani egbe le ani agbe le ran osin ani agbe eleja alagbe n gbagoda alagbe onigari
1: e mo binu e mo fi owo atomo hin lenu e mo pe mo gbedun lowo yin mo fi gege se e wa lero pe nnu egbe afan nnu egbe yin bayi isokan wa nbe tren ti o ni ka mo le pa sokan on ga gogo gbodo ni sokan
0: be ni
1: isokan wa nbe
0: isokan wa nibe tori wi pe a sese gba ijoba yi ni a si gbodo mojuto lona ti o gba ro ti le to ko lorun
1: kini awon afojusun yin bi meji pe egbe ti mo je alaga igba keje alaga re nti mo fojusun pe mo si
2: kan bayi lawon eyan mo janfani e
1: fun omo egbe ni
0: yes
1: kin to fi ipo le odun melu le fi lona
0: odun marun
1: odun marun le fi je igba keji okay e ti so di tamu kan odun marun gabadaya
0: be
1: se wa nsin odun marun le fi lo igba keji okay oya kini afojusun
0: e se atokun afojusun wa ni de si agbe ni wipe gbogbo awon to fe si si agbe akoko nte lo mi mo ngwe ni wipe nbo la won ti bere
1: be ni
0: kini o je ohun anfani ti o jade fun agbe lati bere elomiin le wi pe ohun o se ri sugbon se o wu ohun sugbon afojusun wa ni wi pe gbogbo awon ti nkan yin ba nwu gbogbo ti won ba leto si ni a pese fun won
2: lati sanfani fun
0: lati o je anfani fun won ti won o fi ni mo taraka so aye ti di aye social media bayi ko ise gbogbo eyan ni fi owo se oko mo sugba gege bi ibere yin pataki akoko ni wipe gbogbo awon ti agbe wu ti a ti gba sodo wole ani awon fọwọ́ sowọ́pọ̀ iṣẹ́ oko tí wọ́n pè ní cluster farming. Cluster farming yẹn a máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ ó lè jẹ́ 50 èèyàn ni ó wà.
1: Tí bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń ṣiṣẹ́ lé lórí àbí.
0: A ti ń ṣe lọ tẹ́lẹ̀. Àfojúsùn wa ni iṣẹ́ yìí ó tún wá peléke sí.
1: Ẹ ti ń ṣe lọ tẹ́lẹ̀ cluster farming.
0: Cluster farming.
1: Àjùmọ̀ dáko.
0: Àjùmọ̀ oko àjùmọ̀ dáko.
1: Náà ni.
0: O lè jẹ́ ẹni mẹ́wàá o lè jágbẹ̀ mẹ́wàá ẹlòmíì lè pé òun ò rí.
1: Iṣẹ́ nílẹ̀ fún ẹgbẹ́ nílẹ̀ ti àbí.
0: A máa ń gbalẹ̀ ni.
1: Ẹgbẹ́ máa ń gbalẹ̀. O ti yé mi ẹgbẹ́ máa ń gbalẹ̀.
0: Ẹgbẹ́ máa ń gbalẹ̀. O lè jẹ́ àwọn mẹ́wàá lakojọ. A lè nílẹ̀ 10 hectares. 10 hectares yẹn ni pé éékà 15.
1: O ti yé mi.
0: A lè gbà fún àgbẹ̀ mẹ́wàá lójú kan náà.
1: Bí agbára wọn bá ṣe mọ.
0: Bí agbára wọn
1: ṣe mọ. Bá ṣe gbé.
0: Tá a sì rí wípé gbogbo ohun tí wọ́n nílò kátákátá ni o, ajílẹ̀ ni o. Gbogbo èròjà tí wọ́n nílò. Ni a pèsè fún wọn. Ó fi jẹ́ pé ìdààmú wọn kò ní pọ̀. Ṣé yóò bá
1: mi.
0: Ọ̀pọ̀lọpọ̀ fojúsùn bá ń la ní fún àwọn àgbẹ̀. Àwọn àgbẹ̀ aládàáni wà tó jẹ́ pé lòmíì éékà kan ní ń dá. Tí agbára rẹ̀ ò sì ká ni tí wọ́n bá nílò ní fún éékà kan tàbí méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. A máa pèsè. Ẹgbẹ́ yìí ti múra tán fún gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ láti wo gbogbo ohun tó bá jẹ́ sòro fún wọn. Láti tan gbogbo sòro yẹn. Ìpè nípa báyìí oúnjẹ ó sùn wá bọ̀ ní orílẹ̀-èdè. Oúnjẹ ó sùn wá bọ̀ látúntí nígbà oúnjẹ bá pọ̀ ni a tún fi máa ro àtúnkójọ yín lọ sí
2: ìlú mi
0: àtúnfi ránṣẹ́ sí òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ni a ti ní nílẹ̀.
1: Wọ́n jó yé mi pé lára àwọn tí wọ́n tẹ̀lé bàbá wá náà ni Adiamo Tawa Kalitu tí wọ́n jẹ́ woman leader. Àgbò ọ̀rọ̀ láti ẹnu igun tàwọn obìnrin torí ń ṣe nísìn torí bọ́kùnrin bá wà níbi ọkùnrin bá wà tí obìnrin ò bá sí mbẹ̀ ó dé odún. Bẹ́ẹ̀ lórí bàbá ẹ jẹ́ ń wá bèrè pé ǹjẹ́ ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ṣe mọ̀ pé àwọn alága ìjọba ìbílẹ̀ nítòsí ìlú Mùsọ̀bá yìí wọ́n wà ń bẹ̀ ṣé àwọn ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ṣé wọ́n mọ̀ wípé ẹgbẹ́ Alpha wà ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé.
0: Atọ́kùn
1: wọ́n mọ̀ tó ìjẹ́ pé bá sọ
0: ẹgbẹ́ Alpha wà ní
1: ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Ṣé ń bá mi ń gbé e bọ̀ èmi nìkan kọ́ la àjọ gbé tòní o yín náà lè àjọ ṣe. Bàbá gẹ́gẹ́ bí kí ni àwọn nǹkan tí èèyàn lè ṣe pé mo fẹ́ darapọ̀ mọ ẹgbẹ́ Alpha lolúyọ̀lé tọrọkùnrin fẹ́ darapọ̀ ẹ ti rí àwọn ọmọ Nàìjíríà ń gbọ́ yàtọ̀ sóhun àwọn kan fẹ́ darapọ̀ kí ni àwọn nǹkan téèyàn lè ṣe pé ókè tí n bá pè bàbá mo fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ Alpha o àwọn ìgbésẹ̀ wo là á gbé ọ̀rọ̀ tó bá sì ti bẹ́rìn wá.
0: Bẹ́ẹ̀ni ó ti lójú tù nù ẹ ṣeun Atọ́kùn yóò máa ju yín ṣe tí èèyàn bá fẹ́ darapọ̀ ni ẹ rí pé gbogbo Nàìjíríà gan wọ́n ń wo pé kí ni ó jẹ́ solution
1: níbi
0: tọ́rọ̀ Nàìjíríà dé yìí. Ohun àkọ́kọ́ tí wọ́n sì fàyọ náà ni wípé kí kálukú padà sí ìdẹ̀sí àgbẹ̀. So ẹni tí ó darapọ̀ mọ́ Alpha ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀nà lówó.
1: Yóò
0: gba
1: ìwé
0: fọ́ọ̀mù
1: pé
0: mo fẹ́ darapọ̀ ẹgbẹ́ tí wọ́n sì fún ní ID card ni mo bí màá ṣe pé ń
1: lò ìwé ìdánimọ̀
0: pé òun náà ti di ara ọmọ ẹgbẹ́ Alpha. Níwọ̀n ìgbà tó bá ti ṣe yẹn tí wọ́n sì sọ pé ìpàdé wà ń bi báyìí o tó ń lọ síbẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì wọn ò bi léèrè wípé ẹgbẹ́ àgbẹ̀ tó fẹ́ darapọ̀ mọ́ irú ẹgbẹ́ àgbẹ̀ wo ni
1: okay.
0: To ba ti so rugbe
1: commodity
0: wo to ba ti so commodity ti o fe darapo mo ibe na la fi si
1: okay she
0: la ti je anfani commodity to wa gbogbo e na ni a gbe gbese re pelu awon oludari wa pelu awon alase latoke
1: eso
0: awon igbese ti o gbe nu yen
1: okay yin na le fi ibere yin sowo loju opo WhatsApp eje n sare polowo oja bi melo kan gba n ba padade baba ibere ta bere awon ojo wo ni won ma se pade to regbe oni wa
2: komo mo se pade
1: komo lojo pade ibo lati se pade abi asusu se ka sare down ya bi ka to lo abi se ka okay baba egbo oni e down re ibo lati se pade awon ojo wo la se tori en ti o darapo ni o ti mo gbara ni yo ti mo wo pe se ma ra yin joba okay
0: ibere to da le bere ma de down re
1: omo Nigeria na le da lo emi ko
2: awon na gbo
0: oya ti a tin se pade ni office alaga engineer Olumide
1: okay
0: ni Nitel office
1: ni
0: Matete ibe ni a tin se pade
1: okay
0: a de ma se ni ekan losu a ma fi ipade yen si alamisi to kan osu la ma fi ipade
1: alamisi thursday ko ni
0: last thursday of the month okay. Alamisi to kan osu la ma fi
1: ipade si
0: ipade yen si
1: okay
0: it's okay
1: so bo en ti o ba dara po n se ti mo pe last thursday of the month
0: si to kan osu
1: but emi oda ja polo oja oya asiso
3: lagilu fm 96.7 labbaik
4: allahumma aha atete sun atete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepe pe o wa so pe lori owo sison fun igbaradi haji 2027 ni alidaya se nke si gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki o fo ko le ki won si pari gbogbo owo sison won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alasi ati oludari alidaya hajj and umrah services sorry 0806244 0572 anfani so di ediye wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bismillah taala
5: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
6: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokanbale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idini yi ti oba oke se si agbekale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumalegun laku egbe abi ko mokunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan ese kan gbodo ma riri abi ki nkan ma rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 0803381008 abi 0701821111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
7: kọkọrọ aṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì jitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitales international ni jitales international bíro ni lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitales international lọ́pọ̀ kó òyọ̀kù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa martin tech industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines jitales international International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán ń tayọ láàrin ẹgbẹ́. Titalex International ni wọ́n rọ̀gbọ̀n kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsan náà ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Titalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Titalex International lónìí. Titalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 08056046055. Email ademola.1@gmail.com. Titalex International. Ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun òṣì tó dájú.
8: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along Iwo Ogbomoso Road, Iwo Nipinle Osun, lo sagbekale 72 hours program ti o bere lojo keedogun osu keje titi di ojo keje dilogun osu keje odun 2026, July 15 to July 18, 2026. Sa pakori eni, etu sile, eje ki o ma lo. Ah! Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Ta n so se re doku. Ta lo leri pe o si reti fun omo? Wa dide. Gbaranle lojo keedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo keje dilogun osu keje odun 2026. Ma bo ni pade adura alagbara ni 72 hours program Obamoro Camp Grand along the Woli Pile Osun pade Woli Peter Adeleyi Olowo Poroku Apostle Dr J Olayinka Folabi Okoto Jesu Woli Mati Oyelowo Prophet Timothy Jesu Tunde Pastor Ezekiel Ayomide Olorin Emi Lady Evangelist Emilola Exeda Esther Akitola Iya Anointing Lady Evangelist Na Olaji Oroyi Oko Ofe Nbe lati MRS Woro Academy Tasca Filling Station Olodo Fatuma Junction ati Salinsile Filling Station Odoriwo Prophet Ezekiel Salawu ni o gba gbogbo eyan lalejo dipe won deni tusile
9: e kaabo pada lagelu won pe bi oke gajoke ile funfun la kale si nfelele ni ilu Ibadan adupe lowo eyin te wa nbe loju opo Facebook Mr. Shagun Thomas lati Germany won tin wo wa e seun gba Ayodele Famutimi lati Toronto. Gbogbo yin patapata la ki. E seun e ku fe te ni si wa. Abidemi Adisa. Isola Kure Tajibola. Adedeji Kehinde Olamide. Olayemi Olasko. Bo gbogbo sango. Kemi Ogun Sanya. E seun. Eje ma ki boda Ahmedi Ahmed sowe mimo ni adawo awon ti an gba wa ntentenu eje n ki bale aiku to jo meta Nuruddin Ijaya mo ki yin o mbo adiba e woman leader eyin ni woman leader mi e ba nda ko yin fun awon e ba sumo kini oju yin ojojo agbe oya oya
10: e ka so gogo le o mu ki gogo eyan omo Nigeria lapapo
9: oko yin
10: e ka so
9: oko yin
10: de ki
9: oya
10: mo de ki gogo awon egbe awon agbe egbe mi great farmer great nation no farmer no nation no woman no food on the table
9: e seun no man no money for food
10: emi ni woman adiamo tawa
9: okay
10: aya alawuye woman leader oluyole local government anfan
9: ni gun ti awon obirin kini afoju mo mo pe gba kan na leyin ati yan baba nlejo gba opa ase eyin le si eyin le wa ni gun ati ko awon obirin je abi kini awon afoju so te ni fun awon obirin
10: ese olotu afojusun ta ni fun awon obirin ni pe ki ani opopolopo awon bi environment ton fe se fun won ironi lagbara bi awon kankan to fe wa latodo fakan
9: okay
10: ati latodo ijoba bi gas won lo fe fun awon obirin ni gas cylinder
9: okay te fi mo da ko yoku
10: no ta fi le ma se iru awon ton wa ni side ton yan gari won le ma lo sha ma wulo fun wa sha fun ise ti wa na then fun awon fertilizer kokon wa na ton so po fe fun wa awa na de lele atun ni awon kan mi na tori a gbodo se promise adehun teyan ni le for few
9: yoruba ni eyan mo ni egun babe ni ojo bi o si jo pàtẹ́ntì ó mú yàn sí
10: aṣáà ní àwọn plan kan náà fún àwọn obìnrin láti ro wọn lágbára pé káwọn náà lè jẹ nǹkan láwùjọ torí kò sí nǹkan tọkùnrin ṣe tóbìnrin náà ṣe.
1: Ẹ jẹ́ wá bèrè báyìí pé torí níbi tá a bá ti ń rí obìnrin àtọkùnrin ọkùnrin máa ń fẹ́ lo ìjẹgàba ṣe lẹ́nu ìwọ̀nba tẹ bẹ̀rẹ̀ ń sìn ṣé kò ti sí ti ń jẹ́ pé mọ́ sọ̀rọ̀ jàre ìwo obìnrin akẹyìntọ̀ ṣerú ẹ̀ wà bí ó sì.
10: Kò sírú ẹ̀ lọ́dọ̀
1: wa. Ẹ mọ́ tijú o.
10: Kò sírú ẹ̀ lọ́dọ̀ wa.
1: Kò sírú ẹ̀. Ẹ jẹ́ wá padà sí ọ̀dọ̀ bàbá. Bàbá à ń gbọ́ wípé wọ́n fẹ́ pin ajílẹ̀ èmi àti bam ọmọ ọbakùnrin David Ogundele àti jọ sọ̀rọ̀ lé lórí. Ṣé ẹ mọ̀ ń pẹ́? Ẹ sọ̀rọ̀ dáadáa káwọn èèyàn gbọ́.
0: Mo mọ̀ nípa rẹ̀.
1: Ẹ mọ̀ ń pẹ́?
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ìrètí sì wà pé yóò kan àwọn àgbẹ̀ ní Olúyọ̀lé? Ẹ̀yin Afan lolúyọ̀lé ṣé ìrètí wà pé yóò kan? Àbí ìpínlẹ̀ nìkan ni ó ti dúró?
0: Ẹ jẹ́ kí n mú báyìí.
1: Ẹ mọ̀.
0: Ohun tí wọ́n kọ́kọ́ tí wọ́n ń kó bọ̀. First part tí wọ́n ń kó bọ̀.
1: Ok.
0: Fún gbogbo àwọn ESCO.
1: Ok.
0: Pátápátá.
1: O ní.
0: First part yẹn máa kàn wọ́n àti díẹ̀ nínú àwọn àgbẹ̀. Then another second part ti bá wá ń bọ̀. Gbogbo ojúlówó àwọn àgbẹ̀ tá a jọ ń ṣiṣẹ́ lò.
1: Bó lẹ́ ṣe wá ṣe kinní ohun tí ò fi ní dájà lẹ̀.
0: Kò lè dájà lẹ̀.
1: Ẹrù bẹ́ẹ̀.
0: Ìdí tí ò fi lè dájà sílẹ̀ ni wípé tí ajílẹ̀ ìbádé tí fertilizer yìí tó bá ti dé. Irú Olúyọ̀lé local government tí à ń gbẹnu sọ fún báyìí dídé tó bá dé mo sọ fún yín pé àfojúsùn iṣẹ́ tá a ní fún àwọn àgbẹ̀ ni pé cluster farming.
1: Ok.
0: Iṣẹ́ rántí pé
1: mo sọ bẹ́ẹ̀.
0: Ó mọ̀ sí fẹ́ sọ Yorùbá.
1: So cluster yẹn sá mo wulẹ̀ tú Yorùbá cluster yẹn ti yé.
0: Ọkọ àdápapọ̀ yẹn bá wà la fẹ́ lọ lo àwọn ajílẹ̀ yẹn sí fún àwọn àgbẹ̀.
1: Ok.
0: So ti yẹn sìn. So another batch míì tó bá dé. Yọ wá ká ẹlòmíì kò sí ní ara cluster farm tí à ń ṣe aládàpapọ̀ tá à ń ṣe tó jẹ́ pé ẹlòmíì ní éka méjì. Ẹlòmíì ní éka kan ẹlòmíì ní éka mẹ́ta tó jẹ́ pé méjì ni o ìkan ni o a wà lè pin fún àwọn àgbẹ̀ nígun nígun ó sì máa kàn wọ́n.
1: Ẹ jẹ́ kí ẹ jẹ́ ń gbé ìpè yìí. Hello.
11: Hello.
1: Hello. Kìnìún ọ̀ràn. Ṣe rí n tí mo tún pé mo fẹ́ béèrè ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ financial secretary kọ́mọ́dà pé wọ́n wà bí a lè béèrè fún wọn. Ẹ̀yin akápò lẹ́ka ètò ìṣúná bó lẹ ṣe ń rí ọgbọ́n yìí kìnìún ọ̀ràn mọ́ra.
12: Ẹ ṣe atọ́kùn mo dúpẹ́ o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a dúpẹ́ lọ́wọ́ ìjọba torí pé wọ́n ń try wọn dá wa dá. Àwọn ìrónilágbára owó ìfàtí wọ́n ní ètò gidi fún àwa àgbẹ̀. Ní apá ìbẹ̀rẹ̀ gan mo tún ń rọ àwa obìnrin pé ká máa bọ̀ ìjọba fàyè ẹ̀ sílẹ̀ láti fi rọrùn. Because lára àwọn ètò tí wọ́n ní ni pé wọ́n ṣe ètò ìyánilówó.
1: Okay.
12: Ìyánilówó yẹn ọ̀nà tó tún wá rọrùn ni irú ilẹ̀ tí bàbá mi tó jẹ́ chairman wa sọ ń sìn. Ara àwọn ètò tíjọba ṣe ni pé wọ́n á fún wa nílẹ̀
1: á
12: lease ẹ̀ tá bá ti gẹ́ẹ̀tì ilẹ̀ gbogbo nǹkan tí yóò jẹ́ ta fẹ́ gbìn àwọn ni wọ́n á fún wa. So ara ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ owó náà nìyẹn ṣe mọ̀ pé wọ́n lè má fún wa direct but wọ́n ti ṣètò ẹ̀ because tó bá jẹ́ pé àwa la fẹ́ ṣe fúnra wa a lọ wa owó fi ra.
1: Ẹ jẹ́ ń béèrè béèrè kan ṣé ìgbà tẹ́ gbà pé ipò ṣe ẹ bówó nú àpò àsùnwọ̀n nítorí àwọn èèyàn ẹ bówó nú àpò àsùnwọ̀n.
12: Bàbá mi ni wọ́n lè dáhùn sí yẹn díẹ̀ ṣe mọ̀ pé àwa ṣe
1: ẹ̀. Zero nine one two three seven zero eight six seven five. Ṣáàlì rí ìbéèrè kan. Mo rí. Hello. Ibi tẹ wà ariwo wà ń bí ẹ wà. Bàbá àwọn àǹfààní wo torí ẹ̀yìn lẹ ilẹ̀kùn tẹ̀sílé tẹ̀síta àwọn àǹfààní wo ló tún wà tí àwọn àgbẹ̀ lè mọ retí látọ̀dọ̀ ìjọba ẹ máa bọ́ àwọn àǹfààní sì kú.
0: Àwọn àǹfààní tí gbogbo àgbẹ̀ táyà àwọn àgbẹ̀ lè retí ó pọ̀ dáadáa.
1: Tí ìjọba yìí sì fẹ́ ṣe báyìí.
0: Tí ìjọba yìí máa ṣe ìjọba.
1: Tẹ́yìn sì máa ń pẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Okay.
0: Ìjọba òkè. Torí pé ìjọba yìí wọ́n ti fẹ́ mú iṣẹ́ àgbẹ̀ ní òkùnkùndùn fún gbogbo èèyàn. Pé láì kò sí nǹkan míì táwọn èèyàn lè ṣe ju iṣẹ́ àgbẹ̀ lọ. Wọ́n dẹ̀ múra láti fún kí má sọ tìjọba òbílẹ̀ olúyọ̀lẹ̀. Wọ́n múra láti fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní katakata kìíní tractor.
1: Tractor.
12: Bẹ́ẹ̀ni.
0: Katakata tí èsì ẹyọ kan
1: tí
0: èsì méjì fún ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́. Ààrẹ náà ni fertilizer ti adáko yẹn. Àwọn input ní ìwà nbẹ.
1: Hello.
11: Hello sir.
1: Hello sir.
11: God bless you, kò dé wẹ̀sẹ̀.
1: Amen. Àjọ
11: nǹkan bẹ́ẹ̀ ni fẹ́ ná.
1: Ó kọ yín.
11: Samuel Ibi tó yẹ ọmọ ìyá.
1: Ẹ ṣeun. Ìbéèrè
11: yìí. Orí tó ń kìlọ̀ ìwà. Ẹ jọ báwo ni wọ́n ṣe máa apply fertilizer this time around? Ṣé èèyàn bá apply sórí ebè? Ṣé èèyàn lè bu iyẹ̀pẹ̀? Èèyàn lè bu iyẹ̀pẹ̀ lé lórí ni? Adéyẹ̀ kan bu síbẹ̀ lásán ìjọ.
1: Mr. Samuel Ibi tó yẹ. Ẹ jẹ́ kí. Hello sir. Yes sir.
13: Kúrìtò.
1: Yes sir.
13: Yes sir. Mo ti ń tẹ try number yẹn sẹ́lẹ̀.
1: Ó kọ yín.
13: Orúkọ mi ni Yakubu Seyidu láti Ọ̀nà Ara.
1: Ìbéèrè yín.
13: Dákun. Seri Seyidu Yakubu láti Ọ̀nà Ara.
1: Ìbéèrè yín. Àbí n tẹ́ fẹ́ sọ.
13: Ìgbésẹ̀ ni pé ṣe rí gbogbo nǹkan tí àwọn alága wa ń sọ àti àwọn tó wà níbẹ̀ yẹn ń sọ yìí. Nǹkan gidi ni. Gbogbo.
1: Ọlọ. Ọlọ ẹ má bínú. Ẹbí náà la fi àdàgbà ètò rọ̀ sí àní lè gba ìbéèrè kankan. Samuel Ibi tó yẹ pè mí lẹ́yìn ètò òun ó ṣe àlàyé rẹ̀ fún yín. Bàbá ẹ̀dá akọ yẹn fi nọ́mbà síta torí àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ yín.
0: Orúkọ mi ni Akin pẹ̀lú TS. Nọ́mbà mi ni 081-35-71-08-12.
1: Ẹ tún mú lẹ́kọ̀ sí.
0: 081-35-71-08-12.
1: Ẹ ṣeun woman leader ọya igun tàwọn obìnrin ó kọ yín.
10: Orúkọ tèmi ni Ìyáàfin Táwákarí tó Ajámọ̀ Ìyá Aláwìyé.
1: Nọ́mbà yín.
10: 080-51-340-441.
1: Ẹ tún.
10: 080-51-340-441.
1: Financial Security
14: ó kọ yín.
1: Orúkọ mi ni Alhaji Anifat Adegoke. Ẹ ṣeun. Ẹ ṣeun tá a pè yín ti ẹ̀ wá o. Ibi náà láàmọ̀ fi àdàgbà ètò tèní láàmọ̀ fi rọ̀ sí. Ẹ mọ́ gbàgbé pé bẹ́mi bá ti ń dìde ṣọlá rẹ̀ o. Òun náà ni ó mọ gorí ètò lórí ètò tá a mọ̀ sí gospel gbẹ̀dú. Aago 5-6 òun náà ni. Nọ́mbà tèmi 070-30-19-5962 070-30-19-5962 ìyókù dìjọ́ mẹ́jọ.
15: Lágílú FM 96.7.
16: Màá jọ ní tèmi o, màá ṣọ́kẹ́.
17: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFI.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o! Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

ẹnìkan tó bá mọ nùrò ló lè mọ pẹ́ dú ènìyàn tó bá lárò jinlẹ̀ ló lè mọ pẹ́ dúsẹ́ o ṣá lè sọ fún mi pé ibi tó wà lọ́dún tó lọ ló tún wà yìí nǹkan kan ṣáà yí padà tí nǹkan kan ò bá yí padà ọjọ́ orí rẹ̀ yí padà ẹ̀yẹ tún kọ́

All right. Okay. Let me

láti kàn ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tèní làmúwa fún yín okun joseph ẹni dọ́bọ ló kọ tèmi ṣáájú ẹgbọ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà iléeṣẹ́ ààrẹ ló ti fi ọ̀rọ̀ léde wípé alágàtà òun náà ni ó wà nídìí ètò eléyìí tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan adéyẹ̀mí tí wọ́n sì gbọ́dọ̀ wádìí rẹ̀ kí wọ́n sì firúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ jófin ìjọba àpapọ̀ òun náà ni ó ń ṣèwádìí lórí ikú èyí tó pa ọmọ orílẹ̀-èdè nàìjíríà nínú ọgbà ẹ̀wọ̀n ti orílẹ̀-èdè ivory coast àjọ elétò ìlera lágbàáyé tá a mọ̀ sí who ìyẹn world health organizations ni wọ́n ti ṣe àgbékalẹ̀ àkọsílẹ̀ àkáàkásílẹ̀ àkọ́kọ́ lágbàáyé láti tọpinpin àwọn àìsàn tí wọ́n ń kó látara ìbálòpọ̀ orílẹ̀-èdè colombia ni ọgbà ẹ̀yẹ mọ orílẹ̀-èdè ghana lọ́wọ́ láti sílẹ̀kùn wọ ìpele ìdíje àṣekágbá àti ìpele ìdíje ti ife àgbáyé oníkọ̀ 24 àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ní ó ti ké sí aṣojú orílẹ̀-èdè Ivory Coast ní orílẹ̀-èdè Nàìjíríà Kalilo Traore èyí tí ó ń bèèrè àlàyé lọ́wọ́ rẹ̀ lórí ikú èyí tó gbẹ̀mí lẹ́nu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Usama Mutala nígbà tó fi wà ní àtìmọ́lé lórílẹ̀-èdè Cote d'Ivoire Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Bianca Odumegwu Ojukwu ó ní ó náwó tó sì fi ọ̀rọ̀ ọ̀hún lédè lásìkò ìpàdé eléyìí tí ó ṣe pẹ̀lú àwọn aṣojú ọ̀hún ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Abuja látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé láìpẹ́ yìí tí wọ́n fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wà ní àtìmọ́lé Cote d'Ivoire ní òmìnira eléyìí tí àwọn márùn-ún pẹ̀lú ẹni tí ó gbẹ́mìí àwọn márùn-ún tí orí kó yọ òun náà ni wọ́n fún ní òmìnira lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti pàṣẹ iléeṣẹ́ tá a mọ̀ sí Nigerian Mission and Diplomatic Intervention èyí tó ti ọwọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ yìí wáyé nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà Odumegwu Ojukwu ó ní ókíókí ìbéèrè ìdí tí wọn ò fi fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà létí nígbà tí wọ́n mú àwọn mẹ́fà náà tí wọ́n mú wọn sí àtìmọ́lé pẹ̀lú àlàyé wípé àìsí afíntóniletí èyí tó tẹ̀wọ̀n òun náà ni ó pagidínà ìfikùnlukùn nígbà tó ń ṣe àpèjúwe àwọn èèyàn ọ̀hún tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn olùdókòwò tí wọ́n ṣe kárakáta pẹ̀lú pé wọn ò ní orí ọ̀fẹ́ láti lè fi èdè ìlú ọ̀hún sọ̀rọ̀ òun náà ni ó ṣokùnfà ló tún mú kí ohun tí wọ́n fojú winá rẹ̀ kó túbọ̀ peléke sí i bákan náà lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé nígbà tí wọ́n wà ní àtìmọ́lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ kò sí ẹni tí ó sojú wọn nílànà òfin nígbà tó ń fèsì Traore òun ló kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tó dolóògbé àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tó sì fọwọ́ ìdánilójú sọ̀yà fún mínísítà ọ̀hún pé lẹ́yìn ọ̀sọ́kà òun náà ni àwọn ó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà tí wọ́n ó sì fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn aláṣẹ létí ní Abidjan.

orílẹ̀-èdè nàìjíríà náà la sì wà kọmíṣánà fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ èkó àtúntò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi ìyún ministry for environment and water resources tokunbo wahab ó ní ó ti nàka àlébù sí àwọn kan eléyìí tí wọ́n ń bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀kún omi ọ̀hún pé wọ́n ń fi ọwọ́ òṣèlú mú ọ̀rọ̀ náà eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé àyàn èyí tí iléeṣẹ́ ọ̀hún tí wọ́n ń gbé léyìí tó ní ṣe pẹ̀lú ìdásí látàrí àti fẹ àwọn ojúsan omi àti ààlà ilẹ̀ omi tó fi mọ́ ìsan omi ìyún wetland and flood plains lójú òun náà ni ó ń pagídínà ìgbésẹ̀ wọn ọ̀hún eléyìí tí ó yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀rọ̀ náà ó ní ìbu ẹnu àtẹ́lù ọ̀hún òun náà ni ó ń pagídínà àyàn iléeṣẹ́ náà wahab yọjú ọ̀rọ̀ yìí síta lónìí òde yìí lásìkò ètò àyẹ̀wò eléyìí tí ó ní ṣe pẹ̀lú àbẹ̀wò tó ṣe sí àwọn ojúsan omi àti àwọn agbègbè èyí tó ṣe é ṣe kí ẹkún omi kó bá fi dàn dé nínú èyí tá a ti rí onírú chevron drive agungi ajiran freedom road àti orange island ọ̀rọ̀ rẹ̀ yìí òun ló wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ eléyìí tí ìsan omi tá a mọ̀ sí flash floods èyí tí ó wáyé láti pasẹ̀ ọ̀wàrà òjò àrọ̀ ọ̀rọ̀dá tí ó mu àwọn apá kan ìpínlẹ̀ èkó léyìí tí ó mú kí ìbu ẹnu àtẹ́lù kó wáyé láti gun oríṣiríṣi lórí àyàn èyí tí iléeṣẹ́ ọ̀hún tí wọ́n ń gbé láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò náà kọmíṣánà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ni ó ti ń kógojà tó ti ń ṣe àṣeyọrí lẹ́yìn tó ti mú àwọn àṣẹ èyí tí wọ́n kọ́ ní ọ̀nà àkótọ́ tí wọ́n fi ń dí gàga ojúsan omi tó ti ṣí wọn nídìí kúrò ní chevron drive àti graffitas kọmíṣánà ọ̀hún ẹ̀wẹ̀ òní ọ̀tẹ̀ wájú láti jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ti ń fi ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ òṣèlú eléyìí tó lè pagidínà àyàn ìjọba èyí tó ń gbé àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tẹ̀ní ló ń de sí ètígbọ̀yìn ìkànnì lágelo 96.7 FM òkè gájòkè ńlá wà ilé funfun lákalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè àjọ àgbáyé tó ń rí sí ètò ìlera ìyún World Health Organization WHO n ló ti gùn lé àkásílẹ̀ àgbáyé àkọ́kọ́ tá a mọ̀ sí First Global Database lórí ohun tó ní ṣe pẹ̀lú àìsàn tí wọ́n ti ara ìbálòpọ̀ kó ìyún STI Sexually Transmitted Infection èyí ó ní ohun wáyé látàrí bí àjọ ọ̀hún bí wọ́n ti ṣe gbèrò láti ní àwọn àkásílẹ̀ láwọn orílẹ̀-èdè sí orílẹ̀-èdè nígbà tó ń kéde ètò náà àjọ WHO jẹ́ kó di mímọ̀ wípé ìṣí ìtàkùn àkásílẹ̀ ọ̀hún jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ eléyìí tí wọ́n gùn lé látàrí àti wegbò dẹ́kun tó ń ti mímú kí kòkòrò ọlọ́jẹ̀ tí wọ́n ti pasẹ̀ ìbálòpọ̀ kí ó di àfẹ́yìn tí gun àlárí ìfisọ̀ àbí kí ó di kó nídi àdínkù láwọn orílẹ̀-èdè tí wọn ò tí ì rọwọ́ họ rí dàbí nǹkan láti pasẹ̀ àkọsílẹ̀ yìí tí wọ́n ti ń gbà láti ọdún 2010 àjọ ọ̀hún tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé èyí yóò jẹ́ kí wọ́n lè wójútùú sí àwọn ìpèníjà eléyìí tí ń bá àwọn orílẹ̀-èdè ọ̀hún tí ń bá a fi dàn dé èyí tí ó lè jẹ́ kí wọ́n lè ní àwọn ẹ̀rí mọ́ jẹ́mìsó alágbèsíta àti èyí tí wọn ò gbé síta lórí ọ̀pọ̀lọpọ̀ ìtàkùn lákòótán lẹ́ka eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè colombia ó ní wọ́n ti fi ẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ghana janlẹ̀ pẹ̀lú àmì ayò ẹyọkàn sódò 1-0 eléyìí tí ó jẹ́ kí wọ́n di ikọ̀ tó kẹ́yìn láti yanyọ fún ife àgbáyé ní oníkọ̀ 16 àwọn orílẹ̀-èdè gúúsù amẹ́ríkà ni wọ́n jẹ gàba ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní pápá ìṣeré arrowhead eléyìí tó jẹ́ pé
won ni ballu agba roro ta mo si shot mejo toto ni lana afojusun yun shot on target sugbon eleyi to je pe ni gbeyin gbeyin ko pada so dido fun won mu the hells leni ti won mu gege bi okunrin ifese wonse yun man of the match fi oro lede wipe orilede Colombia ni won tabi elepe ninu ifese wonse ohun bo ti e je wipe o gba pe owo waju won o na ni ota sansan to orilede Colombia ewe ni won wa nwoye lati ni ipade ifijunriju pelu iko torilede Switzerland yun lati ni ifese wonse pelu won ni Vancouver ni ojo isegun Tuesday eleyi to je pe nibe ni won o ti ma fi itabi elepe won ha akojopo iroyin agbaye ti role ti ni ko ni ju bae lo amo kin to mo lo egba awon kokonu re lekan si ile ise are nlo ti fi oro lede wipe awon amugbalegbe ni di iwasi adeyemi o na ni won gbodo siso loju won ki won wa won ni awari to bi wa nkan be ki won si fi oju won ba ile ejo ijoba apapo ti gun le iwadi lati mo iku eleyi to pa omo orilede Nigeria ninu ogba ewon Ivory ajo isokan agbaye to ri si eto ilera yin World Health Organization nlo ti gun le isi akasile akoko lagbaye lati topinpin awon kokoro loje ti won ti pa ibalopo ti won ko won orilede Colombia lo ti bu ewuro soju iko orilede Ghana lati yan yo fun ife agbaye iyun World Cup fun okan ojo kan awon iroyin ton ti kan yi ta koso sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tan www.lagelufm.com e le tele wa ni oju opo Facebook pelu itan Lagelu FM 96.7 to ba je abeye fo yun x Lagelu FM 967 le o fi darapo mo wa Tunde Olawo ni olotu iroyin yi pelu iranlowo baba Tunde Moronkeji Okun Joseph eni dobo lo ko temi

gajoke. Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: La la la la gelo FM jagaba gogo retio ma

0: igba ti o ye mi mo nbere o ba je pe o ye mi ni mba ti sese tun ma dara mi laamu amọ ngba mo wo sakun mo wo togun ah igba te tun fe seju pe mo tun re to te woroko mo wa pe tani ndaru ara yi lokan temi mo nwo pe on lati je po lohun bo se wu lo nse ko seni ti o bilere ko seni ti o mu entonces ye gbogbo arin na pade ara wa o o n kora won o a fi yi kan yi o eyi idun o ko a need bi o need o oba mi edumare oba jidara a se bo se wu ko ni fi adara ti o pa lekun o ani rarin fese si ekuti ba pa ni bo ba se ni nfila ka dupe lo to oro ti anjinigbe ajinigbe ta tun mu lale enti kaluku fi le larojin le pe ko seni ti o le se olohun mo je labi o so gangan wa ni I will also call say for free free free then to ba wa less stress because say ma ko da fran fran furu furu furu furu ti o ma lo o se wa je pe bo ko n se n fo free free to nigba to wa ku awon oko yi na ti an sare bo o pau ti badun mo ro pe ni to wa oko waju ebon to n gbo ko mo kini o te break lo gbese le fa ko ti en pe tani ba se o lapati o lapati ta lo gba ki mo doju obo kon pa wowo obo teyun gbo o la break moto ti n bo leyin re iku sa o dabo e to wa leyin yen na o tu besu be gba wa moto meta ototo teyin ti waju ati ti amu marin ti waju to nti e la break mo ko ti e mo bi o se gbese ku lori break mo ni boya moto ba tun move waju se gidi moto duro nkan se sele ebon lanla meta ati ada pelu sanda abi sanda yamala sanda no bi kondo bi kondo ni kondo kaka ike ni kondo sanda se kuma na sanda ni won ni ati kuma tada ati ibon lanla meta eyan marun na lo se ko da won duro kabiyesi olohun enkan yan enkan sele e sa se suru e ja pe ni ikute ba pa ni ko se to si won fila na won ra buro oku koda age difference to wa laarin iku ati iropo to eti tegbon ta buro fi gba ti mo gba lowo ara won ti iya ba bian lera won won ri ku bayi ase tirin eni lati nbe laarin iye ati ku ah o si fe bombe o iro olohun o fe ko bombe ni lona yanu lona yanu won ti kun tan won ti kun awogbo won ti kun awogbo e sa se suru eni an gbo yawo bo aba ke garun eyin na le ni gbogbo atori atese lori eto ta loye eyin olugbo le ni mo fi ifara mo fi kin kule lori eto lale ni ise o se ponle amo olohun ba se tori e se ton gbo ti to jabude to sele un eleran ara ni awa na ibadan la jo wa ogba de tawon kanu oju orun mo wa moju moju anako ni pe ojo se die ni ale ale Thursday ngba tan lo le ojo yen nlo kiri se gese gese ni abude be kan ya o ro lona bi no bo don se ro bakan e wa ro pe ati le ati panu ati gbogbo o ye o ti tutu nbo wa ni ina gba se yo loja abode ina to jogori omi o ye mo po lawo nu ke wa lawo ohun ewo olohun ni je ki akagbako a ni rarin fese si nkan kan mewa nsele mewa nsele ni nkan bi ago mefa abo emi ti mo ti fi gbogbo oruwo bolu egba mo wo ikan tan mo ru pe asiko asiko run aro abi asiko adura to asiko run aro to mo ni kin koko gba popo epo ko to di pe npe n fe egbe libedi olodun si lo ni nse be tori egbe mi odori bedi ti orun ti fi ra nlo mo gba mo odori bedi borun orun wa wole o nwo mi la bo ni mo gbo kukuku lara lekun ti won lekun si he ni etesi e ba won ti asin ati pe number mi pe number mi emi se freelance tin room wole losun silence lo wa ko ti erin ge jade imo bi won se mo number obi mi ni ba kire se pe lo n ba taje woroworo bo se gbo ni ah o da mo ile ile ko n se so pe won ni ile epo kan jona mo ile epo bi bo ile epo kan jona ni bode ha mo lo ni je olohun ni je ile epo jona bode ah olohun ni je ile epo jona bode fagbem lapa kan bovas lapa keji olohun ni je patron won se ni mi e to ba ti be to ba wa lapa bi tin kan ya wole tin tun jade titi ni mo ya si bi ba ti nidi epo la no olohun ni je igba ti ma fi bere se pe pana pana kiri to pipe tan pe na ni pe a kan mo pe pe ile epo njo ni bode nkan kan ah e bere se pe pana pana kiri ara pe awon ti wa mo pana pana ti wa nbe mo lato lo ti bere mo na oluwa o ani ki se le epo loja abode gangan ni jo loja abode ke ah mayo wa mo wa legbe ewe ti o jina se be mu ba ni ohun o pe wo won ti ji mi iwo na iwo na o ji o eya omo ju de be o se mu nkan bo mo pe baba pa na ba de bo lawo yin baba won ni le epo njona ni ba won ni bi kan njona ni bode o kan awon ati pe awon na ti gba awon na lo be eni ni won sese lo mojuma na loro sele oro loro ise edun lenu mi idinu ti mo se naun si awon ti won sunmo bi ti kan ti sele boya awon to sele si abi kankan pe bo lo se je o mayo wa mu kan bo amọ ngba ti olodun si ti se ti baba loja ti wa nbi abi baba loja mo bo igba to debode agba to debi oja kini ti ofojuri nbe
1: mo ri ibi be bi o se jona
0: ti gbo
1: o jona lo ti o je pe won fe ri nkankan mu jade nbe nibi to jona sugbon mo lanfani lati ba asan be le soro
0: sẹ́yà
1: ọ̀nà
0: wà
1: rẹ̀
0: ọ̀dà ibi náà láǹfààní àti bá sọ̀rọ̀ mi àti bàbá lọ́jà ni wọ́n jọ wà àádọ́ṣètò ẹ wà á ṣe mí ní favour kan o facebook wọn mọ́jẹ́ ó yá yín lálẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ ẹyẹ ti lọ wà ń bẹ̀ kí ẹ lè rí odidi ìran brẹ̀bù kẹ ẹ rí n tó ṣẹlẹ̀ ń bẹ̀ kẹ ẹ rí bí nǹkan ṣe jẹ́ bí abájọ ń takùrọ̀sọ ẹ̀yin ó mọ̀ rí gbogbo lẹ̀ ń bẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀. ọkọ̀ tó àánú kan wà ní orí ètò lálẹ́ tó ó gbómi jẹ́ lọ́jọ́ ẹni olúwa o ntàlí kọ́lọ̀ mọ̀jẹ́ kí ntàrò bá ń tàn rò jẹ́ ọmọkùnrin yẹn sì nú gbìyànjú sí ni o Taofi ẹsẹ ọmọ yẹn ṣé wọn á ní kò wá ní àtúnṣe mọ́ rárá ní báyìí.
2: Wọ́n ní torí epo ti o ti gan o ti pẹ́ ká ní pé yàjò yẹn lóyún wọn bá ti rí ọgbọ́n ni ìbá ṣe dọ́gbọ́n sí ṣùgbọ́n ó ti gan o ti gan so obi tán sọ ni pé ibi ti tẹ́lẹ̀ gangan yẹn.
0: Ṣe sùúrù mo ti fi fídíò kiri mo ti fi ránṣẹ́ sí Dr. Adekanbi bí mo ṣe rí lẹ́ẹ̀kan mo ti fi ránṣẹ́ sí Dr. Adekanbi ọlọ́run jẹ́ kí wọ́n ó ti wò mo fẹ́ wọ́n ó fún wa ní medical advice lórí ẹ̀ káwa ó kàn mọ́ rò pé ó ti pín bẹ́ẹ̀ ẹ̀ mọ́jà rò pé ó ti pín
2: bẹ́ẹ̀
0: ìlànà olúwa ò kí ń sú o ọlọ́run ó sì fi àǹfààní yẹn lẹ̀ fún arákùnrin yẹn màmá ẹ̀ wà ń bí àbí tó bá tásìkò a pè màmá ẹ̀ kí wá ṣàlàyé bọ́rọ̀ ṣe débi tó dé dúró òun ẹ jẹ́ kí n kí n kú lé torí pẹ́ni tí ò kí ni kú lé pàdánù káàbọ̀ ìfara ni gbogbo ẹ̀ tí mo ti kọ́kọ́ ṣe òun mo kí n lórúkọ bàbá olùdásílẹ̀ kábíyèsí ọba Adébáyò Àkàndé
2: Adébáyò
0: Àkàndé
3: bẹ́ẹ̀ni
0: bàbá tó lóun lọ rẹ̀ mi wọn fún wa dáadáa ọlọ́run jẹ́ ká rí agbórun wọn borí pẹ́ lórúkọ bàbá àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ lágelu ẹtí arákùnrin mi Túndé Ọlàwúwo tí ó kó owó aṣọ nítorí gbogbo ẹni tẹ́ bá ń gbóhun ẹ̀ lórí lágelu Túndé Ọlàwúwo ni ẹni òǹkọ wa tí à ń tẹ̀lé àti lórúkọ àwọn oníbodè mi ń bí Ṣọlá rẹ̀ o Ògbómọ̀ṣọ́ a ó fa pẹ̀ láwọn ọmọ tí ṣe ó níyànjú bọ̀ ó ti pọ́ṣù kan àbọ̀ báyìí olúwa ọwọ́ ìyanu yín dà ọwọ́ olúwa tó kún fún ààbò yóò bá ń dáàbò bò wọn yóò bá ń sọ wọn padà wá ìrètí pípẹ́ a máa sọ kan láàárẹ̀ ìrètí pípẹ́ a máa sọ kan láàárẹ̀ kọ́ lọ́run dáhùn kó bá a ṣe nìkankan ohun tí à ń sọ ìmọ̀ tí ó ti lé lógójì ọjọ́ báyìí it could be anybody lábí òní sọ gangan wa o lábí òní sọ gangan wa o àti lórúkọ Olúwafẹ́mi Williams tí wọ́n jẹ́ oníbodè ń bí ó dà ń pe mo rí Ridwan ní ẹnubodè ti Facebook lókè ṣé ń kọ́ Adésùyọ̀ Mọ́tọ́ṣọ́ kí n kulẹ̀ ẹ kulẹ̀ ẹ kalẹ̀ a lọ ọjà tá a bá tọjà dé a wàá ṣe lónìí yanya ó yá Fẹ́mi.

0: balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter ní ogun phobia mystic peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Bitters is produced by the 50 Waves Limited. Esileri da kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Jolonte.
1: Ina ko so ni economy ti fe sori.
2: Omi ni ra coffee or water.
3: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagara dun ni ugbayugba owo to le ni 50 million naira 50 million naira lo wa le lati pin ṣe ti wa di alagbalugbu omi okun ti ko se gbọn tan o ṣe gbogbo eniyan mu kewe wa gbọn be bo ṣe nta yo meta lo ma gba anfani ogbon ta yu kan gba anfani marun to ba tun pe ore re wa o tun gba anfani ofe yo kan
1: eyi bo gan o ejo ba o le mi se leta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1# lori ilajelu fm *347*1004*2# bẹẹ lo si tun le ta lori website www.cashe.ng ẹyin eniyan mi ẹ ma duro ẹ ma rosẹ akoko yin re lati cashe ayẹyẹ ọdun keji cashe ogunlegun eyan lo ma cashe so ti cashe mo ti cashe.
2: Ranko Travels and Tours ti de o irorun de po ireti otun ti de bayi fun gbogbo eyin te fe sirin ajo tabi irin ajo a fe lo sile okere ki mo tanyin ko si kalo kabo loro ti wa nile ise Ranko Travels and Tours omoluabi e fomo niyan se pelu akoyawo la fi sise wa visa processing tour packages flight booking hotel booking koda proof of funds assistance wa fun gbogbo eni to ba fe ba wa dowopo gege bi akeko nile ise Ranko Travels and Tours iru anfani banta banta yo wopo bakana amba ni seto ikeko sawon ile eko ga nile okere bi United Kingdom, Canada, Europe, United States of America ati bebe lo ni Ranko Travels and Tours olorun lo nba wa se o eyan ko gbogbo e lo ti dirun gba ni le se wa kan si won ni number 14 Are Avenue New Bodija Ibadan o de le pe won sori ero bani soro 08126277773 tabi 08188418800 Ranko Travels and Tours wa lawo ju opa yelo jara ati abadidore gbogbo Ranko Travels and Tours oga patapata ni won ni kabani ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
5: Javis PL I Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054484444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
6: 21 days divine intervention.
7: Hangari tó ń pèrè dà o.
6: Wòlíì àti ọ̀dọ̀gbọ́. Jésù yìí kára bí Sáwọ́ JP. Yóò torí agbára láti Wednesday 1st July 2026. Àkórí ẹ̀. Divine visitation for laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún wọn náà láti rẹ́rìn ayọ̀ bí Ànàní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bọ̀ rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakio. Olókè Susi. Ìbàdàn ní sisi Súrítẹ́ndẹ̀. Pastor Peter Adéyẹjẹ́ sí. Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè. Prophet Fẹ́mi Òní. Prophet Kẹ́hìndé Akọ̀dé. Prophet Adéjọ́lá Adébáyọ̀. Prophet Esther Adébáyọ̀. Prophet Adé Adégbìtẹ́. Prophet Ṣẹ́gun Ọlámbíwọ̀n nínú. Pastor S.O. Ọládèjì. Prophet A. Ọlálékan. Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọ́lá. Pastor Ishmael Amọ̀ràn. Wòlíì àti ọ̀dọ̀mọ̀ Jésù yín kọ́dọ̀ bí Yusuf Awe JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀. Ẹ̀mí àwọn àpòrọ̀lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹ̀mí CSC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School, Challenge

0: tete sun la tete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni pere u ile ise alalaji to se fokantan alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wi pe september 15 odun yi ni gbogbo pepepe o wa so pin lori owo sison fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo sison won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase nle eku ti mo ti alidaya wi pe ide ko alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram o nje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati badegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tabi ke ma pe alache ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bismillah taala
1: Eaton Land Kidigba RPC Protein Ibadan Mesiogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat. In a very clean environment, walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
2: Obale bagẹ o wole pelu steez computer yo mo bi awo Misty Peters ya to la bi okunrin ogun gentleman on the body system ogun tarigi akanse Peters to ba orisirisi aiso bi adota ninu agu ara wo ya aja 50 Peters best gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 Peters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun to ma fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 Peters ko sun ra Ko fun baby eton nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 Peters is produced by the 50 Waves Limited esin le rira ka kiri gbogbo bi ti won tin taja to joju lowo office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters Nafdac Ijolote
3: Do you need a cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house apps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands. And if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-4420 today. That is 081-50-44-4420. Visit us at Avon House, number 23, beside MTM Mast and Fani Ibadan. Busy People Support Services, making life easier for the busy people.
0: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Iléeṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi Youfit Fly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
4: Lálọ́jà ìrẹ́gbà.
5: Who are thy goodness?
4: Kò fi ogun rọ́pò.
5: I replace with battle.
4: Ó yẹ gba
5: ilé.
0: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206 ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
4: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
5: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
6: Lágilu FM 96.7.
7: Ta ló yẹ.
8: No time to waste time. Hey, onu o ti sele san kan. Ebi ti an tin soro, ti won tin ri nde nkan je. Ebi ti an tin mu die die ti won pin tagbe ti won fin gbaye. O ti do na o. Oja bude ti do na o. O do na mojuma na. Amo gbogbo ye Oluwa. Ekale. Lẹ́yìn lẹ́ ń sojú abalọ́jà. Nínú ìgbìmọ̀ ipò wo lẹ́yìn wà?
9: Àwa gangan ni àwa gangan fúnra wa. Òun gangan ni lábà tí mú bàbá lọ́jà.
8: Ẹ̀kọ́ ni lóru ni.
9: Ẹ̀
8: ariwo yẹn.
9: Kì í sáriwo, wàhálà yẹn ni.
8: Wàhálà yẹn náà mo sọ.
9: O ni.
8: Oyin
9: la. Bí mo ṣe bá bí báyìí lónìí.
8: Ẹyin akíndé ẹsẹ̀ gbogbo akẹ́yìn mú closer sí kíní.
9: Bí mo ṣe bá bí báyìí lónìí. Kò yẹ mi torí pé nǹkan bíi 5 gan tó dé ní mo dé lónìí. Mo try láti wà.
8: Bí nǹkan ṣe rí yìí. Kí lọ́nà àbáyọ kí ni ọ̀nà wo ni ẹ rò pé àwa tí a ríra wa fẹ́ràn torí òkè lójú ìjọba wà o. Tin báyìí la rí nsálẹ̀ tí ń wù wá àwa yìí la ríra wa la ẹmọ tí ń ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lámọ ẹni tí kò tí ì jẹun àárọ̀ kankan wá tá a ríra wa tí wọ́n fi lè tara pé èèyàn bíi tèmi lẹ́ni it could be anybody ló lè jẹ́ kò sẹ́ni tí ó lè ṣe ọlọ́run lè jẹ́ kí láà bí ó ṣe àní ohun tó ṣẹlẹ̀ yẹn mo rí pé ó ti mú ilé ńlọ
9: ẹ
8: ti ṣe wàhálà gan.
9: Adúpẹ́ lọ́dọ̀ lọ. Ṣé rí ẹni tó bá débẹ̀ ló lè sọ àwa tá a ti jí látòru tá a gbọ́kadà ọlọ́run ni wa lóru.
8: Gbogbo òru ẹ̀yìn náà wá
9: sí. Àwa ń bẹ̀ mo ilé mi wà ní Adéyẹmọ. Mo wà
8: bẹ̀. Adéyẹmọ ní Mọ̀lẹ́tẹ̀
9: Mọ̀lẹ́sálẹ̀
8: Mọ̀lẹ́tẹ̀
9: ń gbìyà. Mo wà ní prayer nìkan bí mo kó prayer nìkan bí 3 kí n lọ sùn nínú ilé mi pé kí n sùn. Kọ́ yẹn kan wọlé ni wọ́n á tẹ́ǹtì mo fẹ́ sùn yìí òdì kọ́ tí mo máa gbọ́ bábọ́ ọjà mo sì máa pè mí nínú ọjà ni bábọ́ ọjà ẹ máa bọ wàhálà ti dé mo ní wàhálà wo ló ń dẹ kó ẹyin lọ ẹtú ṣé mo kó ni.
8: Kí wàá ló ṣẹlẹ̀
9: torí àsìkò wọ́n ní bòdè ti jóná tán o mo ní bòdè olè jóná o láti bẹ̀ lọ nígbà tẹ́mi gan náà máa fi dé eré mo pè láti kí n tó dé mọ̀lẹ́tẹ̀ báyìí mo ti rí náà yẹn. Ilé ìkọjá iná lóúnjẹ ó kọjá pé bóyá iná wọ ibì kan nínú ọjà
8: bi won tawon eyan ri wo gan lori kini ari ari bi
9: ni se kan ni pe boya sub kan ri lo ni isu ni ba ma debe o ko ja fe nu so fe to ba foju debe ni mo pe nkan ti
8: pe ni sub nbe
9: ah ani sub nbe
8: ẹni sọ́ọ̀bù ń bẹ tí àwọn nǹkan ti ń kọjú ẹyin
9: àní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àní sọ́ọ̀bù ń bẹ sọ́ọ̀bù ọmọ ìyá mi wà ń bẹ sọ́ọ̀bù mo ní sọ́ọ̀bù ń bẹ torí sọ́ọ̀bù tí mo ní bẹ tó bíi mẹ́rin tí ó gbẹ jóná báyìí jẹ́ pé àwa ni olórí ọjà nǹkan ta gbogbo ipa ta ní àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó tún fẹ́ wọnú ilé wa lọ
8: àwọn
9: ọmọdé wọn lọ ọlọrun ṣe yanu ní àná by this time lánàá mo ṣe ń paná lọjà lánàá ṣe bẹsẹ mi ni lánàá.
8: Ìgbà tí Mayowa wá gan ní àárọ̀ yìí ìmọ̀ ìmínà sì ń ríná tó sì ń ro bàbá pa kéde tí bàbá pa náà ṣe mo ríná tó sì ń jó.
9: Mi ò ní atún ti detect bi kan ní tí mo ti pa àwọn yẹn tí wọ́n pè mí mo ní ẹ̀yin náà ṣe yòókù mo tẹsẹ̀ bọ iná lánàá hospital mo ti kó ní nǹkan bíi 330 tó fọdún fún ọ ọjà wa nígbà tí o gbé yan kí mi máa fẹ́ wa bá mi lè mi ṣe kíru ọmọ ọwọ́
8: kí lẹ kú kọyín sà
9: oníbodè ọmọ Bọ́lájí Saheed oníbodè ọmọ Bọ́lájí Saheed
8: o Saheed bẹ́ẹ̀ sí ohun
9: ìfẹ́
8: wàhálà yẹn ni
9: o ti pọ̀ jù ṣe mọ̀ láti orú
8: wọ́n ní ọjà yẹn gan pé àdáni ni kì í ṣe tìjọba
9: abaláyé ni
8: abaláyé àwọn ọjà àgbà ogun jọ́sí
9: ọjà àwọn bàbá tí wọ́n jagun dé
8: bẹ́ẹ̀ ni pé ẹ̀bá ọ̀nà tí wọ́n gbé náà bí ọjà kankan
9: náà ló oníbodè tí wọ́n sọ yẹn àwọn bàbá tí wọ́n jagun dé bẹ́ẹ̀ ni wọ́n jagun dé bẹ́ẹ̀
8: ni so ọjà abaláyé ni
9: ọjà abaláyé ni
8: kò ká sọ pé family thing ni
9: family thing kì í ṣe
8: ni ṣèjọba wa bó ni ìgbà àti dìde ìjọba sí ngbà sí ṣọjà ìjọba.
9: Wọ́n wà á ti sọ fún wa kí wọ́n ràn wá lọ́wọ́ ni.
8: À ń gbọ́ pé àwọn èèyàn ti ń dìde ìrànlọ́wọ́.
9: Bẹ́ẹ̀ ni wọ́n ti ń dìde.
8: Ìgbà tí àwọn ibi tí mo ti gbọ́ tí mo sọ wọ́n bá fọ lójú wọ́n ní ó ti ṣẹlẹ̀ náà gbà kan pé wọ́n dìde ìrànlọ́wọ́ pé àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí gan pé táṣọrẹ ni wọ́n rí o pé gbogbo million tó yẹ àwọn àna sí pé wọ́n gbé wá wọ́n ṣe kíní kan wọ́n ní kò yọ sọ́wọ́ àwọn tí nǹkan ṣe gan.
9: adúpẹ́ lọ́dọ̀
8: náà àbáládàáni ni kíní yẹn.
9: ṣe rí inú mi dùn ó ní pé ọlọ́run jẹ́ ká ní bàbá rẹ̀
8: àmì
9: kí wọ́n sì tọ́ wa náà ọmọ rẹ̀ ni tó dáwà gangan táwọn àdójúlógún oníṣòwò ni mí tíṣòwò sì yé mi bàbá tiwa náà oníṣòwò ni ṣe rí mo lè fún yín
8: kò sáyè ìtàn púpọ̀ lórí programu
9: yìí nǹkan tá ìbéèrè yẹn
8: ibi tá lọ yẹn
9: ogun gan
8: èmi náà mọ̀ pé yóò gùn
9: àmọ́ gbogbo wọn.
8: Tí mo sọ ni pé bí àwọn èèyàn bá tiẹ̀ dìde torí mo fẹ́ bẹ àwọn èèyàn ni pé kíni yín lè jẹ́ anybody o tòró ní bá a ṣe lórí ètò yìí tó jẹ́ pé àwa ara wa la ríra wa ìjọba kan ò dìde sí wa rí àwọn tọ́lọ́run rán ni wọ́n ń dìde bóyá tẹ bá ti ń gbé tòye tẹ́lẹ̀ rí pé tí nǹkan bá ṣàwọn èèyàn tá bá gbé òkú tó àánú kankan àwọn èèyàn máa ń dìde tọrọ kọ́bọ̀ nkankan a sì rí nǹkan mú jáde ńbẹ̀ pé a rí èèyàn tọ́jú jáde nkankan. Mo fẹ́ bẹ àwọn èèyàn pé láti dìde ni bọ ìbẹ̀rù bẹ̀ ni pé mo wá ń gbọ́ pé wọ́n ní ní the past náà bá ti rówó náà pé mo kàn sẹ́tú àwọn èèyàn díẹ̀díẹ̀
9: wọ́n lè tẹ̀síwá sí nígbà tí ọkọ̀
8: tó jáwọ́ kíní àwa náà gbọ́
9: àwọn bàbá yìí ò mú tẹ́ǹkọ̀bọ̀ kò nù kíní yìí wọ́n pin fún kálukú ni àmọ́ wọn kò nítẹ̀ lọ́rùn.
8: òkè ní àwọn ariwo tá à ń gbọ́ ọ̀dà àwọ̀ fẹ́ wariwo ọjà ẹ jẹ́ kí n ṣe báyìí ẹjọ́ ẹ dákun mo fẹ́ bẹ̀bẹ̀ ni it could be anybody ọ̀nà yòówù tá a bá lè fi ran n tó wà nílẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí aláṣọ ńlé àbí asọ́kúnlé àbí asọ́bẹ̀ńlé gẹ́gẹ́ bí asọ́bẹ̀ńlé ṣe sọ́lẹ̀ kan ibẹ̀ yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti means of livelihood wọn ibẹ̀ yẹn ni ibe ni won tin ri toro kobo ti family won fi n bo family abi en kan ona yo wu te o ba wa se lokan pe e le ran to wa le lowo ojo ni roju sanu ide ti mo se ni kan wa ganu awon yen ti mo pe oko to anu wa lori ta loye ipa ti oko to anu ba wa le gbe lori se sani organized clinic ani
9: wa
8: tamo yen ba fe dide ran lowo ti won le dojuko je kin sare mu jodakun mu oye mi je kin sare o wa e wa abi baba se o wa
9: o wa
8: bawo la se le se ka mu fe ka won eyan o gbo ni onitoro onikobo ba wa se danu onitoro onikobo ba se danu ejo bi oju ni roju sanu o baba se le ran to wa on grand lowo edakun eyin oloju anu eyin eleju anu eyin ti olorun ran eyin tolorun o san lesson ore ore yowu te ba se ko gbe o ore igbe o paisa ni ore ki igbe mo fe ke mo mo se bi ka na ki igbe ore lo pe nu ore lo pe ni mo ti mu yen wa tawon yen ba fe dide ran lowo eni to
9: ben
8: ela kan ti kan ti e ba nso account yen mo mo pa won yen o dide 00 eya mi ni 42
9: 53
8: 53 67 67 00 Bank
9: Access, Access Bank
8: Access Access Bank
9: Onibode
8: ni oruko ti o gbe wa
9: Bolaji
8: Onibode Bolaji nti mo fe mo ti ri ejo mo si ma tun mention kin to pari 00425367 00 Access Bank ni bank yen wa won ni Onibode ni o gbe wa bo se 500 naira Olorun ro yin loro bo se 5 million bo se 1 million bo se 500,000 any amount ko kere ju ko po ju e ja dide ran lowo fa won victims yo ki so da joba ama am ro ijoba atawon tolorun ro loro e je ka dide ran lowo ba se ran to wa le lowo e seun baba Onibode e se ku dide
9: thank you
8: nti ba dun ni po lola ni musa ri pe febi o sa na won o da nu so loja
7: aloye ta aloye
6: Lagilu FM 96.7 iladoro
10: Ọ̀pẹ́dọ́lá Aba Home olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òkú ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀pẹ́dọ́lá fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí kà sí wa lónìí ní Ọ̀pẹ́dọ́lá Aba Home.
11: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
10: Bàbá Ọ̀pẹ́dọ́lá ló ní àlàáfíà ló ń wú ọ.
12: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀pẹ́dọ́lá. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé Ọlọ́run mọ̀ wípé ojú nìmọ́lẹ̀ ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 090 488 688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mowo otun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mowo osin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin on wini wini aboju ti e ti e ma nsu ori na ri la telewo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi to ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nero ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro ina eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi tin gbeje lo si bi ri na eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju ni yen bakan na keyan ma ronu pupoju ironu pupoju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la poju awon ni a ma sakoba fun irina orisirisi aisen irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare ko ni gba irina lowo en kokan wa to ba mo po ni pe ni ja irina dede o le daka qurani o le daka bibeli o ti irina ri won to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan irina dede niyan kan si mi ile ise wa ti wa ni itakin loye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmo eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fin se itoju nipa oju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe si biri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa ajmo eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090 488 688 53 090 488 688 53 ni le ise ti wa awa ki fara niyan to pa wa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero bani soro te ma pe mi si ni 090 488 688 53 090 488 688 53 alaafia loju o.

0: màálù onírúurú ẹlẹ́lẹ́gà tabú gbìrìwògbìrìwò àti pé cut your coat according to your size èyí ni láti sọ fún yín wípé kára màálù òfìgbà kankan kúrò ń bọ́díjà.
1: ọ̀rọ̀ òde bójúgun olóhùn ò lẹ́ran àti sùkàtà sùkàtà lẹ́ran tí ń bẹ lójúgun bàbá tí ń sọ̀rọ̀ yìí ó lè má ní 50,000 lọ́wọ́ time yẹn ó ní inú ilé ó mà nà abroad o ẹ wò bọ́ ṣe ń negotiate wọ́n á ń tààsì ara wọn a lè rí 20,000 a lè rí 20 million ebi ẹ̀bà wálẹ̀ ẹ̀bí ó dá 10 million ó dá 5 million ó dá kìíní kan tí ò sí lójú ẹ̀tù lójú ìbọn gbogbo nǹkan ti dàrú gbogbo bàtòróró àti gbogbo ó ti jẹ̀ pọ̀ mọ́ ìyànnú ìfún ó ti jẹ̀ pọ̀ ẹ̀bùn ṣe ń negotiate àníránì fẹsẹ̀ sí lábí òní bá a mò ń bọ̀ ẹjẹ́ ń lọ pa kí n padà arábìnrin náà ṣàlàyé ìrìn àjò ó ṣàlàyé ìrìn àti ẹ̀ ọ̀rìn kíniwí gan ni pàpà ẹ ṣe sùúrù tí n bá padà dé mi ò rí yín lórí facebook mo fẹ́ kẹ́ ẹ combine physique n tẹ̀rín rí presentation yẹn tẹ bá combine ẹ pẹ̀lú audio tẹ́ ń gbọ́ yóò yẹ yín yóò sì wọ̀nyí létí ju bó ṣe wà lọ.

0: ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹun tó dáa kí n tó dáa panu Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra láfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbẹ́rẹ́gbẹ́rẹ́ fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí káfi tó dáa panu ṣé yóò mú gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tó tún ara ẹ lé mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ìní ọmọ ara òkòtò àánú multi service ventures ló ń ṣàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún tà òkòtò àánú multi service ventures ìní ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Oríta Mẹ́fà Junction Ìbàdàn telephone 08033304174 08033304174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
1: Àti mọba ilẹ̀ kárùn àwọn ìjòyè. Bàbá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tùpá tẹ̀lé jayé orí yìí. KS Motel Sàdáńkà tàwọn. Full security for property and your life. With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suit. Bákan náà ni títí adé hàn lúwà fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó. Tó ti gba ọ̀dúnrún èèyàn náà ìtàjọ. 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities. KS Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkú KS Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ láti tókè òkun pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ̀kẹ́ ní balẹ̀ lálàáfíà ní KS bar àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀lé tọ̀yàyà tàkìlẹ́tà kanlé òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn àyè gbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú security tó gá yàtà ààrẹ gbùgbùn ní ìbàdàn ó ní KS Motel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn telephone 07073992996 tàbí 08032513884 KS Motel is the place that you can enjoy your life.
2: Baba e je ki awon eniyan o mo yin
3: oruko mi ni Musiuddin Alamode Yakin ti o gba imo si afa lalopon
2: e dakun ki le mu wa gege bi imoran ti o je anfani fawon eyan wa
3: iti mu wa fawon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
2: to bo la se mo pe alujanu yo eyan lenu
3: ba se mo pe anjanu yo eyan lenu en toro e ba tin tasi tan wi oro sunu omo tin soro yawo ọ̀rọ̀ ẹ̀ tí ń tàṣe tó yàtọ̀ sí gbogbo èèyàn táwọn èèyàn náà rí pé ọ̀rọ̀ yóò bára mu mọ́ irú ẹni bẹ́ẹ̀ àlìjánu ló yọ lẹ́nu.
2: Tí a bá rí èèyàn tí ń dá sọ̀rọ̀ tí ń sa pépà sa kankan ẹ dákun sí àlìjánu náà ni ó ń yọ lẹ́nu.
3: Nígbà míì ó máa ń jàǹjànù torí pé oríṣi méjì ni ètò gétàrun ọpọlọ wà bí àwọn ọmọ tó mu kólò bí àwọn tí wọ́n ń ṣe àfàtó látara pé nítorí tó lè kọlu ọpọlọ tí ó bọ ọpọlọ jẹ ìyẹn náà wà lọtọ so méjèèjì náà là ń tọjú ṣùgbọn èyí tó lè jẹ tita lálìjànù nínú ìṣesí ẹ rí pé yóò yàtọ nínú ìṣesí bí kò mọ dá sọrọ bí kí ó mọ fọṣọ rẹ bí kí ó mọ wẹ ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ kò ní fọṣọ tábà ní wọn fọṣọ yóò ní kò tí yà bí kò mọ sùn tó yẹ pé wọn gbìyànjú ó lè sùn lọ́sàn ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn òun ò ní sùn yóò mọ̀ àwọn èèyàn láàmú.
2: tí èèyàn bá ń jẹnu wújẹ́wújẹ́ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjànú nínú.
3: Nígbà míì a máa lọ́wọ́ àlùjànú nú nígbà míì a sì máa járun ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwa mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
2: Egbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ wọn tó ń ṣe gangan gan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó máa yábà náà ni.
3: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya àlèrè olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà tí lẹ́ni tó lọ́jọ́ márùn-ún rí.
2: Ṣé àwọn tí wọ́n wá ń mu ìmukúmu táwọn ọmọ mu ìmukúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
3: ọlọ́run ọmọ ní kára wọn náà tọ́jú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run.
2: ká ní ọmọ mi ti wá mu tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò ní sábà bí náà.
3: ọlọ́run ní kan yìí ti gbádùn.
2: Ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ ẹ sì ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangan dé nìkan ni.
3: So ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni. Àjẹnu àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn ò ní rí yanjú anjenu amo farariro arariro ti o lagbara to je pe koda won ni ri yanju gbogbo ogun arariro ni o le ko ni lo anjenu amo sababi e anjenu amo sababi ke yan ma ronun sun gbogbo ayo sun won ni sun oriro sin ni daru koni sun o mo ti ri an to so fun mi pe won o so fo di odun meji o di odun meji olohun o sun fo di odun meji olohun yaju le ba inu kilo ma se loru olohun mo wa nkan si ni oriro sin ni daru tori pa anjenu ni dalamu ibi san oju re lo duro si koni josun bo ba diju bayi koni sun ati rawon mi na to je pe anjenu ti won o fe won ni left man rawon obirin ti o wo 40 30 40 years 50 years ti o ni loko yo si fine
2: ti won si fokunrin lo ti o sa pe ohun o ni fi o
3: yo ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba debi pe afere na ni won ni ri fe
2: alujemo le yo le
3: anjenu ni o fe ni ko si ni je lemi o bo n fe ta ti pade imo ye ru e to lo si pada gbadu awon tan loko o da ta lo bi marriage won pelu anu olohun
2: eduna eni to wa to ti loko to wa pepepepe ti o ri omo bi eyin na to ma nda si e to ma ni
3: imoran lori nkan ba o sababi ko ma ro omo bi to ba pa njen lo sababi ko ma ro omo bi gbogbo ko tan ba lo fun ko le sise afi tan ba pada toju re ni lan to e kan gba toju e
2: e dakun e ba mi dakun number yen fa awon eyan ki wo le mo bi ti won o pe si
3: so number mi o eto 3527 5864 08 3527 5864
2: Me kan si baba
3: 08 3527 5864
2: E seun o ko yin le kan si
3: Oruko mi ni Musliudin Alamoli Yakin gbogbo ayi mo si afa la lopon

0: yẹn jẹ ní ìjẹta
1: ẹni
0: ni Saturday
1: ìjẹta ní Thursday ni mo bẹ̀rẹ̀ leave
0: okay
1: èmi kúrò ní company pé kí mi máa lọ leave
0: okay so ìrọ̀lẹ́ Thursday yẹn wọ́n sàn mọ́rọ̀ lẹ Thursday yẹn ló ṣẹlẹ̀ okay so ọjọ́ yẹn náà ni gbogbo wọ́n fẹ́ bá àwọn mọ̀lẹ́bí sọ̀rọ̀ iye báyìí ni wọ́n máa gba ọjọ́ yẹn ni gbogbo ọ̀rọ̀ yẹn okay so lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ti wá sọ fún kí ni ìgbésẹ̀ tẹ wá gbé.
1: So a pe àwọn ẹbí wa a pe oríṣiríṣi àwọn èmi pe oríṣiríṣi àwọn èèyàn.
0: ṣé fóònù yín ni
1: ẹ fóònù wa la fi pè wọ́n pa immediately tọ́gbà náà wọ wa torí alarm mi dún 5 o'clock mo máa close níbi iṣẹ́ so mo máa fi alarm yẹn so that if I bá tìlù tí mi bá ní any extra job máa lè mọ̀ pé it's time to go so alarm yẹn ṣáà dùn wọ́n ṣáà ní who get this phone are you stupid offer am offer am mo ṣáà ọwọ́ mi gbọ̀ because I've already lost all the senses like I don't have the strength again so ọwọ́ mi wá ń gbọ̀ torí mo ti ń bleed mo dẹ̀ òtútù dẹ̀ mo tó dẹ̀ tún pa wá so bó ṣe gbà lọ́wọ́ mi nìyẹn pé ayíde offer am ayíde mo wá sọ fún pé power button nìyẹn ó wá pa fúnra ẹ̀ so later nígbà tí a ṣáà pe family tán mi mọ time na but ooru ni wọn ṣàmú wa rí ó máa tó according to my estimation ó máa tó bí 3 hours plus la fi rìn nínú igbó kàkiri nígbà tá a débì kan ni wọn ní àwọn rìn lẹgbẹẹ
0: títí ẹyin tí wọn kórìn yẹn tó mélòó
1: àwọn márùn ni wọn jí gbé àwọn náà là ń rìn so nígbà tá a wá débì ẹgbẹ títì yẹn nígbà tá a rìn nínú àwọn igbó yẹn ó wá débì kan wọn wá já wa sí títì tó tọ́ bá ti pé mọ́tò ń bọ̀ wọ́n máa tì wá sínú gbogbo yá shutdown like bend down so tába ti bend down tába tuntun pé mọ́tò ti lọ wọ́n á tún ní ká máa bọ̀ so wọ́n tó wá débì kan wọ́n wá rí pé mọ́tò ti dá mọ́kànlélá cross sí the other side ni so the other side yẹn la tún sí mọ́jú nínú igbó yẹn so wọ́n tilẹ̀ mọ́ wọ́n tún wá mú wa lọ sí close by ibẹ̀ yẹn a ti ẹ̀ gbọ́ ìró mọ́tò dáadáa like the sound of vehicle tó ń kọjá so àwa náà wá mọ̀ pé ẹgbẹ́ títì la wà kò sí bá ṣe máa escape torí wọ́n sọ round wa.
0: So ní àná tó jẹ́ ọjọ́ Friday kí ló ṣẹlẹ̀.
1: Àná yẹn a tún pe àwọn family wa nítorí nígbà tí wọ́n fún mi ní fóònù I think it was about bóyá after one nígbà tí wọ́n pe tí wọ́n ní ká pe àwọn family wa pẹ̀lú ni wọ́n ti rí so wọ́n ṣàní are you people wan die your family no love you una go die for here so nǹkan tó jẹ́ bíi mi ìfẹ́ sọ pé yàn gidi nítorí ìkànnì gbogbo wọn bọ̀ ọ̀hún ìwà ìṣìdá torí wà torí pé mò ń bleed mi mọ orúkọ ewé yẹn ó ṣàjà fún mi òun ló bá mi fi sí ibi eyín mi àti ẹnu mi àwọn ọ̀gá ẹ̀ àwọn yòókù wà bẹ́ẹ̀ yẹn wọ̀ gúdọ̀ mọ̀ so wọ́n sọ fún mi pé pé kí n gbẹ family wa dára pé èèyàn kì í jáde níbi ìbàláyé o wípé àánú òun dẹ̀ ṣe mí pé eyín mi ti tán so nígbà tí ìyẹn ṣà lọ ó tún fún mi ní mo sọ mo kó rí fọ́ mi pé gbogbo bíbà ló ro mi wá lọ wá pastamọ fún mi lọ tó fún mi lómi mo sọ ní ìjẹ ni so nígbà tó wá di bí nǹkan bíi tó pọ̀ so ìgbà tó di bí nǹkan bíi tó pọ̀ tí bàbá yẹn tiẹ̀ ti sùn sẹ́gbẹ́ wa òjò ṣé ẹ̀rọ tán ni ọ̀run tí wọ́n á rán gán inú òrùn yẹn náà láwa so ìmúdétì gbà kan ṣe gbòòrò ìbọn nìyẹn ó kàn sáré bọ́ ṣe sáré gbẹ̀gbẹ̀ wa báyìí gbogbo wọn a ṣáà rí pé àwọn márààrún yẹn dìbò wọn sáré àwa kọ bàbá kọ ní kí gbogbo wa pákọ láì dà mí pé kí kinní yẹn má lè kàn wá so mumma kan fi ìmọ orúkọ mumma yẹn ibo ni so òun náà wá sọ pé ìbí láì ṣe na rescue team may we stand up o àwọn yòókù ṣáà ní iná láyé o if it be their enemy maybe say they do the work together so èmi wá sọ fún bàbá pé torí sáàdì bíi lèmi wa àwọn wà ń bí èmi wá sọ fún bàbá pé mo gbọ́ èdè yorùbá lẹ́nu wọn kó dàpọ̀ rescue team ni wọ́n lóòótọ́ so a ṣáà fi ọkọ̀ kan dìde mumma yẹn ló ti lọ níwájú so the woman was not like they are rescue team they are police o làwa mẹ́rẹ̀ẹ̀rin tó kù fi dìde tá a fi lọ bá wọn so inside the pé inú nylon black ló ń di fóònù wá sí ṣe èmi kàn ṣàìtẹ̀ nílẹ̀ lẹ́ẹ̀ tí mo ṣe dìde ni pé this is our phone èmi kàn gbé fóònù yẹn ni pé so that ma tẹ̀lé new york mo ṣàwà gbé fóònù yẹn fún bàbá so àwọn police yẹn ṣà dádì kan dì mí mú gbà tán rí ẹnu mi pé èyí mi ti kọ́ so dádì yẹn ló ọlọ́pàá náà ni wọn àwọn ọlọ́mú mi dé títì nígbà tá a dé ní títì yẹn wọ́n ní ṣé mo máa mọ omi wọ́n ṣàà fún mi lómi so we really thank the Nigeria police and we thank God they really did well for us that was how the whole thing
0: happen. Ṣé àwọn mọ̀lẹ́bí ti gbọ́ pé wọ́n ti.
1: Bẹ́ẹ̀ni, ìmúdétì lánàá ẹ̀ sì ń tẹ́ pé mo rí fóònù mi gbà mo ti pe dádì mi mo dẹ̀ ti pe àwọn.

0: Operation Kosaye kí wọ́n bẹ́ẹ̀ ni South Africa. Kosaye ni South West o. Kosaye ni South West. Ìgbà mo go through àwọn write-ups kan, mo rí pé wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ní àárín bí Ìjẹ̀bú Sẹ́kọ̀, àmì Ogun State Sẹ́kọ̀, pé cooperation tó wà níbẹ̀ nísìnyí, ó ti ṣídi àwọn ọ̀daràn tí wọ́n ń rónúgbó, ó ti ṣídi wọn, àṣírí ti ń tú lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní ká fáwọn ní bí ọ̀sẹ̀ díẹ̀, oṣù díẹ̀ sí, pé gbogbo onúgbó wa yẹn, wọ́n ti wà sanitized, ọwọ́ á ti bá àwọn ọ̀daràn. Awolowo Ogun State ló ti délé ní báyìí.
1: No. Ikorodu ni mo
0: Ikorodu Ogun State na ni Ikorodu
1: mo se onagba ni
0: abi Lagos ni o se onagba Olorun sa lo nso wa nu ewu
1: be ni o itori a mo gbogbo bi tan rin ṣugbọn abu Olorun a daju lori wa ohun na lo ni emi a sanu fun awon ti ma sanu fun
0: ti mo je kan lara won
1: emi Olumide Awolowo na si je kan
0: ati po
1: ekule mo si ki gbogbo awon ololufe eto taloye ati oga mi egbon mi de soye omo to so mo dupe lowo Olorun ohun temi n gbe dani ti mo polongo ti mo si n piyo si ohun ni bi emi ati e ba se le jo di olowo emi o polowo osogun dogoji so o le wonu group mi ko bere lana ko ma reti ko ma bere withdrawal loni ma bu e o le lo ma nse be nitori pe to ba je se osu lo nse o ti ye 30 days lo abi 28 29 days lo ma fi lo si bi se ko to gbowo osu won ki sanwo osu sile fun yan mo de so nkan temi gbe dani agbe ni wa bi agbe ni ta ba gbin agbado o ti ni ye ojo ose osu to ma lo ko to di pe o ma gbo ta ma fi ka be na ni business ti mo gbe dani se ri awon iwo to je pe video to n wo lawo danu nje ori eni kankan bere lowo e tele pe bawo la se fe withdraw ngba to n wo video danu lori YouTube o moye video to wo lori Facebook o moye video to wo lori Instagram Telegram X yun Twitter tele gbogbo video to tin wo bo latodun yen elo ni kini baboba e sora yin elo lo ti gba nibe o ti ri nkan kan gba emi wa npi e si nkan to je pe ofe ko ni owo lori internet o ma sise ko to ri ni nitori pe ko si ofe any business ton ba pi e si ton ni internet business wi pe wa kowo si juwo sowo e ko to ma lo video to mo wo yen lemi ni ile ise kan ni wa ma wo video ni ori page awon lori awon social media handles iye ti awon social media handles ba n san fa won awon a ma fun e ni 35% lako lekeji ile ise yen nsin won ti wa se atunse le lori wipe to fi da wa loju pe listing time ti sunmo nisin won ti fi password si app won to ba fe withdraw nsin password so that anybody o ni mu phone e ko lo ko kan withdraw nisin won ti fi otp to whatsapp won ti fi si to fi han pe telegram to tin gba otp tele eni ti o ba elomi le gbe telegram re sori phone e sugbon ko le gbe whatsapp e sori phone e o ti ye gbogbo awon nkan yen no ti se si group le mi polongo fun e pe wa wo be ko le ni imo bo ti ma ma se awon nkan ti mo nso yi bakan na ni ti awon app to je pe to ba fi sapo e tabi o fi sowo bo se rin lo lojojumo yen lo ma ma count lo ma iwo don wa se ro pe o kan di bi osu merin osu marun mo wa o wa gbo lori radio pe app awon to rin yen o ti dowo ko ti wa sise nkan to n se lojojumo ko ma monetize e lai gbe lai fa nkan ti mo gbe dani ni group yen ni o ti ma wa fowo wole si ofe ko ni mo n wa sori radio gbogbo business to wa nu group mi ofe ni yato si Prosper Niger to je oni 4500 naira yato si yen ko si mi to fe ri ninu group mi ofe ni iyen ni mo se ni oruko le ise radio to tin gbo mi ni ko lo send si mi ni WhatsApp oruko le ise radio yi lagelu lo tin gbo mi lale yi
2: WhatsApp
1: 0 080 33 59 60 70 080 33 59 60 70 WhatsApp message only. Map me lori e
0: 335 96 070
1: WhatsApp ni koni o.
0: WhatsApp.
1: Ma pe mi lori e jo nturi Olorun. To ba ti send lagelu si mi, ma send nkan ti mo ma to ma gbo gege bi alaye. Iwo make sure pe o gbo alaye yen. 080 33 59 60 70 080 33 59 60 70 WhatsApp message only. Lagelu ni ko send si mi o.
0: E se un te wa nbe, e se o, e se o, e se o. Ante waju lori eto. Ante waju lori eto asiko yen ni. Asiko ni, asiko ni. Eh e fe ra malu. Abe fe ra awon ran agbo. Eran sin wa lati le Hausa. Mbo egbon tin mo fe tele.
2: Lọjọ́ kọjọ́ nígbàkúgbà tí ọba fẹ́ ra màálù fún onírúurú ayẹyẹ ìnáwó tàbí aláràtúntà, ẹ máa bọ̀ tààràtà sí Bódìjà ńlúbàdàn ní kárà 30-30. Bayamu-bayamu ni ilẹ̀kùn kárà 30-30 sí sílẹ̀ níbi tí wọ́n ti pìyà mọ́ àwọn màálù onírúurú ẹ̀rínlákàtàbú gìrìwògìrìwò àti pé cut your coat according to your size. Èyí ni láti sọ fún yín wípé kárà màálù ò fìgbà kankan kúrò ní Bódìjà. Ìyẹn ni alága ẹ̀ṣọ́ kárà màálù 30-30 Alhaji Labara ń fi lu gbogbo àwọn oníbàárà wọn lọ́gbọ ẹnu ní tìbú Oro ilẹ̀ karọ̀ ojire kárà màálù 30-30 ń Bódìjà sì ń tẹ̀síwájú pẹ̀lú promo wọn. Màálù oní mílíọ̀nù kan náírà ti di 800,000. Oní 800,000 ti padà sí 700,000. Oní 500,000 ti padà sí 400,000. Àwọn onímọ́tò ń bẹ nílẹ̀ digbídigbí. Àwọn alápàtà náà ò bẹ́yìn. Ẹ máa bọ̀ wá sí Bódìjà ń lu Ìbàdàn fún àǹfààní àwọn tí wọ́n bá gba express wọlé sí Bódìjà. Ẹ sọ̀kalẹ̀ ní yàrá Bódìjà kí ẹ bèrè kárà màálù 30-30 fún àwọn tí wọ́n bá gba ìgboro wọlé sí Bódìjà. Ẹ sọ̀kalẹ̀ ní kárà Bọ́tọ̀ ẹbẹ̀rẹ̀ kárà màálù 30-30 ẹpẹ ṣàmà ìṣọ́ kárà màálù Bódìjà sí orí nọ́mbà yìí 080-2230-4072 080-2230-4072 Alága wọn Alhaji Labara ló ní kí máa pariwo rẹ̀ bẹ́ẹ̀ tán tán tán tán tán.

0: àmọ̀ kú dédé àsìkò yìí o ẹ̀yin olùgbọ́ mi bẹ́ẹ̀ bá ti ń gbò mí báyìí ẹ ti mọ̀ dọ́ ẹni mọ̀ wà ẹnu oníkan wàhálà ti gbọ́ kan ẹ bá ń dá akọ yín fáwọn aráalé.
1: èmi ìdòwò tó rèé o alias bàbá professor ari ari ni mo wà lórí ètò lọ́dọ̀ bàbá.
0: kò fẹ́ sọ wọ́n tiẹ̀ ní ẹ ti dàmbásádọ̀.
1: bíbí nítorí tàwọn tásítà tì náà ni àwọn ní wọ́n fi mí ṣe àǹbáṣẹ́dọ̀ wọn.
0: káwa má bòpè lọlé olóró kí lẹ mú wá fún wa lónìí tí ó ṣe aráàlú láǹfààní.
1: amadupe mo wá láti ṣe àlàyé fún yín wípé káràmàlù ńlá kan tí wọ́n ń pè ní tásítàtì ní bódìjà ni mo màmá mú wá fún ẹ̀yin ara lé lónìí.
0: tí wọ́n ti ń ta màlù tọ́ adúpẹ́ o ìbéèrè títún tàṣẹ nù mi èwo ni à ń pè ní tásítàtì lábàdọ́hùn tásítàtì bàbádéyìn tásítàtì ẹ là wá lọ́yẹ tí wọ́n ń pè bẹ́ẹ̀ kò fẹ́ sọ.
1: kára tásítàtì ni ìsọ màlù tó wà ní inú ọjà bódìjà ọ̀kan ṣoṣo àjànàkú tí mo gbó kìjikìji nọmba wà ni wọ́n jẹ́ ẹ̀yin ara lé ẹ jẹ́ kí n fi tọ́yin létí wípé promo wọn titun ó tún ti gbìyànjú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ promo tó ń lọ lọ́wọ́ báyìí ó sì ń tẹ̀síwájú pẹ̀lú promo yẹn láti 2024 nínú ọjà káràmàlù tó wà ní bódìjà báyìí.
0: irú àǹfààní wo la lè jẹ́ ńbẹ̀.
1: 30-30 ni mo fi máa ń sọ pé ṣáájú ni wọ́n tẹ́lẹ̀. àwọn àǹfààní bíi ẹ̀dínwó lórí màálù ṣẹ́rí ti 1,000,000 naira yẹn nísìnyí ó ti di 800,000 ti 800,000 ti di 700,000 ti 700,000 ó ti di 600,000 ṣẹ́wárí ti 500,000 naira yẹn ó ti náà ti di 400,000 naira. àǹfààní pọ̀ tó pọ̀ àǹfààní mìíràn tún wà ní ti àwọn onímọ́tò tí ó ti wà nílẹ̀ rẹ́gẹ́dẹ́ tó jẹ́ pé láti bá yín kó àwọn màálù yín lọ sí ibikíbi tí ẹ bá ń lọ. àǹfààní mìíràn ni ti àwọn alápatà táwọn náà ti dúró ṣẹpẹ́ṣẹpẹ́ tí wọ́n ó bá yín pa màálù yín nítorí náà ni wọ́n ṣe pé wọ́n ní aṣíwájú.
0: irú àǹfààní yìí ọmọ dápẹ́ o bá a bá rí bí a ti ra màálù tá a sì tún rọ́kọ̀ tí ó bá ní gbé àtàwọn tí ó tún bá ní kún àǹfààní eléyìí ọmọ dápẹ́ o ṣé nítorí ẹ̀ náà ni a fi ń pè hàn láyìn aṣíwájú ni.
1: bẹ́ẹ̀ ni bàbá aṣíwájú ni wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí wípé wọ́n ti wà níbẹ̀ tipẹ́tipẹ́ kára màálù bódìjà wọ́n ti wà níbẹ̀ tipẹ́tipẹ́.
0: àwa ń pe bódìjà náà ni ẹlòmíì ń gbọ́ bódìjà ọ̀hún gan kọ mọ́ bẹ́ẹ̀ wá bá ní júwe fún wọn bí wọ́n ṣe lè débẹ̀ àbí nọ́mbà àbánisọ̀rọ̀ wọn ẹ bá ní pé torí ẹni tí ọba láǹfààní àti lọ.
1: láti ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ wọkọ̀ tó ń lọ sí bódìjà ẹ sọ̀kalẹ̀ ní bọ́ọ̀ṣọ̀pù bódìjà ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni wípé kára màálù bódìjà lè ń lọ ní kọ́mọ́nkíá náà lẹ́ẹ̀tì rí àwọn tí ó tọ́ iṣọ́ náà níbẹ̀. ẹ lè pe alhaji labaran aṣíwájú ìsọ màálù kára 30-30 fún ara rẹ̀ ní ògbé ẹ pè sí orí nọ́mbà yìí 08022304072 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08022304072 òun fún ara rẹ̀ ní ògbé.
0: ó ní gbogbo wa ti gbọ́ yìí o ẹ jẹ́ àmọ́ dàrẹ́ bẹ́ẹ̀ o ká mọ̀ fowó ọ̀wọ́n lọ rajọ wọn.
1: ìdòwò yín tún rèé o alas baba professor ni mò ń dágbére fínfín pé ó tún dìgbà kan náà.
2: bàbá prọfẹ níbo ló ti ń bọ tán nǹkan ogun tó tó báyìí.
3: ọ̀rẹ́ mi màálù mò ń wá káàkiri.
2: ìwọ lọ́gọ̀dù lágbàáyé níbi tọ́jà 30-30 ọjà màálù bódìjà wà. alága ọjà màálù 30-30 bódìjà alhaji abubakari labaram ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ oníbàárà fún àdúrótì tí yín gbogbo ògbà. wọ́n ní ara gbogbo ẹ̀yọ́ oníbàárà wa létí pẹ́. promo ẹ̀dínwó lórí gbogbo màálù tẹ ìfàrẹ́ o ìwà àǹfààní yìí kò sí wà ń bọ̀ mí. pẹfẹ́ pa màálù yín pẹfẹ́ kú lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́dọ̀ wa. kódà àǹfààní mọ́tò láti bá yín gbẹ̀rẹ́ ibikíbi bẹ́ẹ̀nikẹ́ni bá ń tàn ọ́. bí ọjà 30-30 ọjà màálù ti kúọ̀ bódìjà ńlẹ̀ ìbàdàn. irọ́ ni o ọjà màálù 30-30 ọ̀rẹ́ mi kan ibikíbi tó bá gbàdé bódìjà bẹ̀rẹ̀ ọjà màálù 30-30 kò pẹ́ méjì ẹ pé alága 0
4: ó dàbí nǹkan àkókò yẹn tí wọ́n bá ń bá fà lágbára gan-an e je ki a lo si gbagede oko to anu ka lo wo nti iriajo to wa nle gbagede oko to anu e je ka koko wo ojuweyin ose to koja yi
5: adupe lodo olohun ni olohun n ba wa se ni thursday to koja yi ni baba oloju eyan merin baba mali eyan merin olohun je kan riran lojo na
4: oluwa se o
5: eyan merin sangis ni olohun je kan riran lojo na
4: kini e bi e
5: kini e wa ṣugbọn ko sasiko tori ta
4: n rẹ yin
5: ko si asiko
4: awọn eyan o ma ri
5: ṣugbọn mo fi da lo to ba di next week pẹlu ogo ọlọrun amu awọn fi do yin wa eyan merin lọlọrun
4: ṣe ti wọn
5: be ni pẹlu ogo ọlọrun ọlọrun de se ni rọrun je pe infas inu wọn dun iya kan ti e ni o te ran pe mi na ni pe ki ma bo nkan kan ni sa ha owo fun wa ki lo de iya o ti ri na ah
4: kìtẹ̀ náà ha 1,000
5: ẹ
4: bá ń gbá tèmi lẹ̀
5: ẹ àwọn
4: ẹwú kẹ́ẹ̀dì o
5: inú rẹ̀ dùn
4: ṣe
5: àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run then bọ́lọ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ni tún máa wá mi on the 16th ló tún máa wá mi tó lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ló ń wá fúnra wọn so ẹni tí ojú bá ń yọ lẹ́nu ọlọ́run máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà níbẹ̀ yẹn tó bá sì lọ́jọ́ Monday ni ìtọ́jú ti bàbá olóyin tí àwọn ti máa ń foyín tọ́jú èèyàn natural something ni tọ́lọ́run dídí lò fún ìtọ́jú fún wa ni so ọjọ́ Monday ọjọ́ Thursday àtọjọ́ Saturday ni ó máa ń wáyé ní ọ́fíìsì òkútọ́ àánú nínú KS Total Garden bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí àwọn tán wà ní ọ̀nà àpáta tó jẹ́ pé owó mọ́tò máa ń lé wọn sẹ́yìn la fi wá gbé sí olúpò yìí ní Ọlákúnlé lólúpò yìí ní ọjọ́ Tuesday àtọjọ́ Friday sùtọ́lọ́run dẹ́ ń bá wa ṣe so ọlọ́run á gbàdúrà gbogbo wa so ẹ lè fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ kàn pé nọ́mbà 09047708999 bẹ́ẹ̀ ni.
4: Bí a ṣe ń ṣe yankuyanku ṣé ẹni ọ̀kan before nine ni àbí ọlọ́run ṣeun ọ̀dàbọ̀yà ká bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ lágbára ọlọ́run Monday látọ̀ padà lórí ètò ìgbé ayé ń lọ Adesoye Omotoso signing off.

0: 6.7. O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steez, gbogbo Peter di okùnkùn bí àwọn Misty Peters, Jatulabi ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters, bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó súnrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
1: Ọbẹ̀, Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa ń mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa, tá a ṣàyàn, tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ̀ agbọ́ o, nínú ẹran tá a ń jẹ, ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọn lé home delivery. Bó sì ṣe ààyè màálù tàbí ààyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC, Mọ̀kọ́lá, Ìbàdàn. Ẹ pé 091-273-94422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
7: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along the Wo Ogbomoso Road, the Wo Nipinle Osun, lo sagbekale 72-hour program. Ti o bere lojo kedogun osu keje titi di ojo keje dilogun osu keje odun 2026, July 15 to July 18, 2026. Sa pakori eni, etu sile, eje ki o ma lo. Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Ta nso se re doku. Ta lo leri pe o se reti fun omo? Wa dide. Gberanle lojo kedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo kejedinlogun osu keje odun 2026. Máa bọ̀ nípàdé àdúrà alágbára ní 72-hour program. Obamoro Camp Grand, along the Wòlíì Pílẹ̀ Ọ̀ṣun. Pàdé Wòlíì Peter Adeleyi, olówó pọ̀rọ̀kú. Apostle Dr. J. Ọláyinka Afọlábí Òkútó Jésù. Wòlíì Mati Oyelowo. Prophet Timothy Jésù Túndé. Pastor Ezekiel Ayomide. Olórin ẹ̀mí. Lady Evangelist Emilola Ekṣada. Esther Akitola Iye Anointing. Lady Evangelist ní Ọlájẹ́ Ọ̀rọ̀ yìí. Ọkọ̀ ọ̀fẹ́ mbẹ láti MRS Wo Road Academy, Tasca Filling Station, Olodo, Fatuma Junction àti Salinsile Filling Station, Odò Òrìwò. Prophet Ezekiel Salawu ni ó gba gbogbo èèyàn lálejò. Díbẹ̀ wọn á dẹni ìtúsílẹ̀.
8: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. 09083013333. 09083013333. Andu wọn.

0: oníkẹ́ gbóhùn gbé oyè yìí bọ̀ wá sí fán Mustapha Adeyemi Kabiru on Facebook. Thank you. Olalere James. He talks to Commander in Chief. Good evening, sir. Always glad to know you. From Odegbayi. From Odejayi. Funke Noah Yusuf. All the way from Odono. Good evening, Mr. Pius. It is well with you in Jesus' name. Amen. Sheyi Odofin. I glad to you. Enjoying your program. Go join us live on top Facebook. Lagelu FM 96.7. We go enter class once I don't go market. Come back. I won't agba mi eto sharply, sharply. We enter into the main business for tonight. Question and answer day. You go win gift commot tonight. Make I quickly go sell markets and I dey come back. I'll be back soon.
1: Obale bagere o wole pelu steez bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ogbontarigi akanse bitters ti o ba orisirisi aisan bi adota ninu agbo ara wo yaaja 50 bitters be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ka sise sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuga 50 bitters is produced by the 50 Waves Limited. Esinyeri da kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wani Lot 3, Light and Craft Building, Lasoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
2: Ye komo.
3: You fit fly.
4: Láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbánisètò ìrìn àjò sẹ́yìn kéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with you fit fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
5: Ọlọ́run bàbá lọ́lá, èmi máa ma rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
6: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years ti ogun ti ṣe ti ìdíjẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá gbọ́wà yọ̀.
7: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
9: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori tweet

ó ní pé já ò da. Àmọ́ ìjà tó yẹ ká jà ni kí gbogbo wa ṣe kíni ká sowọ́ pọ̀.

0: Martin Ben Lue Ibu +2348142491006. Enyo Linwe ni Amo Oba Laura B. Okay, Eda Mon to one B. Let's see who is here. Hello.
1: Ekalema. Happy New Month.
0: Ah, Adupe.
1: O tó wà mí kalẹ̀. Mo mú dà pé ògèdè ń gbé ló gbé mọ́tò.
0: Ẹ tún gbọ́nrin yẹn dáadáa, mi ò rò pé ògèdè gbé ni. Bàbá ń sọ fògèdè pé wọlá di méjì. Ó gbé òun sórí ẹṣin, ó tún wá já òun kalẹ̀.
1: Ọládìméjì ló máa gbé mọ́tò fún wọn nìyẹn. Sọ ògèdè gbígbọ́ ló wá rescue bàbá.
0: Ló wá rescue bàbá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok, ẹ jẹ́ máa bá a bọ̀ díẹ̀ díẹ̀. Ẹ ṣe gan-an jó ní tì yín. Ah, ìtàn yẹn lágbára díẹ̀. Ok, let's go.